0: Fẹ́rẹ́àbò.
1: Ayérayé o.
0: Sí ilé ẹnì kọ̀ọ̀kan.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run o.
0: Àbò ńlá ni o.
1: Ee, ayérayé Ọlọ́run.
0: Òun fẹ́ kó wọn sí abẹ́ òjìjì.
1: Adáriwáyé o.
0: Yí apá òun Ọlọ́run.
1: Jésù.
0: Mo ní kí ló dé? Olúwa ní òkùnkùn ti ṣèpàdé.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: Wọ́n fẹ́ rán ìjì líle jáde.
1: Jésù.
0: Olúwa wípé.
1: Oh yes sir.
0: Ìjì accident.
1: Ayérayé o.
0: Olúwa wípé.
1: Yes sir.
0: Ọjọ́ tí oṣù parí.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Láti wọnú October.
1: Ẹ o.
0: Mo bì ọ́.
1: Yes sir.
0: Ilé rẹ ni o sùn.
1: Wà nílé rẹ o. Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Fi ọjọ́ yẹn gbà wẹ̀.
1: Oh yes sir.
0: Kí mo ní o ṣe.
1: Fi ọjọ́ yẹn gbà wẹ̀.
0: Gbà wẹ̀ nílé ẹ.
1: O jẹ́ gbọ́ ìtọ́ni dáadáa.
0: Aṣọ oorun rẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kó jẹ́ blue.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run o.
0: Tó o bá ti ní complete blue.
1: Oh yes sir. Oh yes sir.
0: Jẹ́ kí blue wà mẹ́.
1: Ayérayé o.
0: Gbà wẹ̀ nínú ilé ẹ.
1: O jẹ́ lọ gbà wẹ̀ léra.
0: Ní ọjọ́ Wednesday.
1: Lọ́jọ́ Wednesday.
0: Má wá sí Máwó.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: Ife center.
1: Wọ́n ní o má máa wá Ife center o.
0: Má wá o.
1: Má máa wá o.
0: Ní ọjọ́ Wednesday.
1: Wà nínú ilé rẹ pẹ̀lú àwẹ̀.
0: Mo ní Olúwa kí ló dé.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Olúwa wípé.
1: Oh yes sir.
0: October.
1: October.
0: 1.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: 2.
1: Yes sir.
0: 3.
1: Yes sir.
0: Títí di October 10.
1: Ayérayé o.
0: Òkùnkùn.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Wọ́n fẹ́ fi ṣòro.
1: Adániwáyé.
0: Olúwa wípé.
1: Oh yes sir.
0: Òun fẹ́ ra ìgbà yẹn padà.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run o.
0: Láti yí ibi.
1: Yes sir.
0: Sí ibi tí ibi tọ́ sí.
1: Ayérayé Ọlọ́run.
0: Láti dá ibi padà. Sí orí àwọn oníbi.
1: Sí orí oníbi.
0: Olúwa wípé.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: Láti gba àwọn àyànfẹ́ tó ń là.
1: Oh yes sir.
0: Wípé ní ilé yìí
1: o.
0: Kì yóò sí ikú níbẹ̀.
1: Adániwáyé o.
0: Ó ti gbàgbé ni.
1: Yes sir. Yes sir.
0: Ó ní ẹ lọ pa ọ̀dọ́ àgùntàn kan.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà.
0: Ẹ fi ẹ̀jẹ̀ rẹ̀.
1: Ẹ o.
0: Sí àtẹrígbà ilé yín.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: Nígbà tí ikú bá ń kọjá.
1: Oh yes sir.
0: Yóò lè kọjá ilé yín.
1: Ẹ o.
0: Yóò lè fo ilé yín rù.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Tí ó bá ti rí àpẹẹrẹ ẹ̀jẹ̀ náà.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Yóò sì kọjá lọ.
1: Yes sir.
0: Mama.
1: Ìyá o.
0: Wọ́n ní o fi ọjọ́ Wednesday gbà wẹ̀.
1: Ọjọ́ Wednesday àwẹ̀ ni o fi gbà o.
0: O jẹ́ mẹ́mbà mi.
1: Bẹ́ẹ̀ni sà.
0: O kì í ṣe mẹ́mbà mi.
1: Ẹ o.
0: O ń sọmọ ìjọ wa.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: O wá sí òkò tó rí.
1: Ó yóò tẹ̀ tí ì wá rí.
0: Ṣùgbọ́n òun yìí já lù ọ lórí afẹ́fẹ́.
1: Fún ìgbà àkọ́kọ́.
0: Torí pé o gbọ́ fún ìgbà àkọ́kọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: O wà nínú àwọn tí Ọlọ́run fẹ́ dáàbò bò ni o.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Ẹ sà.
1: Kò wá nídìí bí o.
0: Olúwa wípé.
1: Ó yẹ sà.
0: Kì í ṣe torí sango nìkan o.
1: Rárá o rárá o.
0: Káàkiri ayé ni o.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Mo ti wàásù o.
1: Ó yẹ sà.
0: Mo ti kéde o.
1: Adániwáyé o.
0: Sí gbogbo ènìyàn o.
1: Gbogbo ènìyàn gbọ́.
0: Ọ̀sàkè.
1: Bàbá mi o.
0: Ní ọdún mélòó kan sẹ́yìn.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: Méjì àbí mẹ́ta sẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà.
0: A ti kọ́ ṣọ́ọ̀ṣì wa.
1: Ẹ o tó ti dé òkè.
0: A ti kọ́ dókè.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
0: Owó tá a ná ti lé ní 120 million.
1: Confirm. Bẹ́ẹ̀ni sà.
0: A ti kàn.
1: Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o.
0: Káwọn máa gbé rúùfù lé lókun.
1: Ó yẹ sà bẹ́ẹ̀ni.
0: Ẹ sà.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: Owó irin tá a ná pọ̀.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Owó cement tá a ná pọ̀.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Ó lé ní 120 million.
1: Ó yẹ sà bẹ́ẹ̀ni.
0: Ní ilé ṣayí.
1: Ẹ o.
0: O ti àwọn èèyàn gbọ̀n o.
1: Bẹ́ẹ̀ni dáadáa.
0: Tí Olúwa bá ti ẹnu mi sọ̀rọ̀.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: Ó nídìí ni.
1: Ó nídìí o.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Wòlíì kan wá ní ọjọ́ Sunday.
1: Ó yẹ sà.
0: Ó jíṣẹ́ pé.
1: Ẹ.
0: Kí wọ́n ní àdúrà bí ọmọ lọ́jọ́ Wednesday.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run o.
0: A fẹ́ ṣe ìpàdé lọ́jọ́ Wednesday.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
0: Àwọn ará ilé ìṣà tán bá ń gbóhùn
1: yìí. Ah, wá ti máa gbọ́ o.
0: Wá ti máa mọ̀.
1: Wá ti máa rántí o.
0: Wá máa rántí o.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà.
0: A nípàdé lọ́jọ́ Wednesday.
1: Wednesday.
0: Ṣùgbọ́n.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Olúwa sọ fún mi ní òru Monday.
1: Yẹ sà bẹ́ẹ̀ni o.
0: Lọ kéde.
1: Bẹ́ẹ̀ni o.
0: Sí gbogbo èèyàn létí.
1: Lórí rédíò.
0: Wípé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n gbúdọ̀ wá o.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: Lọ́jọ́ Wednesday.
1: Yẹ sà.
0: Kó ní kálukú gbà wẹ̀ nílé. Kó wọ sọ funfun.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kó gbà wẹ̀ nílé.
1: Ẹ o.
0: Mo kéde o.
1: Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o.
0: Mo pariwo.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tá a bá dẹ̀ ní pàdé ní ìdajì Wednesday báyẹn.
1: Yẹ sà yẹ sà.
0: Àwọn èrò á ti dé ní alẹ́ Tuesday.
1: Alẹ́ Tuesday lọ́sí máa wọlé.
0: Abẹ́ ibi tá a kàn yẹn.
1: Bẹ́ẹ̀ni sà ibẹ̀ náà máa dúró sí o.
0: Èèyàn tó máa wà mẹ́ẹ̀ máa lé 400.
1: Confirm.
0: Ṣùgbọ́n èmi ò mọ̀ nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀.
1: Jésù.
0: Olúwa fi ní kí n cancel program yẹn.
1: Ìtọ́ni ńlá ni sà.
0: Bí mo ṣe cancel ẹ̀.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Òru Tuesday mọ́júmọ́ Wednesday.
1: Ọjọ́ yẹn rẹ̀ bí àná o.
0: Gbogbo chọ́ọ̀chì yẹn dẹ̀ wó lulẹ̀.
1: Bẹ́ẹ̀ni o, kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: 120 million ṣòfò.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó wó lulẹ̀.
1: Ó wó lulẹ̀ lẹ́ẹ̀kan ni o.
0: Ẹ ṣàyípadé ni mo wà ní Ìjẹ̀bú-Ìjẹsà.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
0: Mo tẹná dé chọ́ọ̀chì ni.
1: so.
0: E did you turn it on, boy?
1: How?
0: My yidan.
1: Oja ma yo ya kara.
0: Oja Wednesday.
1: Wednesday, tongba yi.
0: Tongba yi.
1: Bani sa.
0: Ba weni lera.
1: Ba weni lera.
0: Ma wa kade o.
1: Ma wa si kade o.
0: Emi ga wa.
1: Yara o, rara o.
0: Oga.
1: Itoni woli ni sa.
0: Olu wa tini kemi ma sa lo.
1: Kapie so lo lo.
0: Olu fe ba mi kade.
1: Yes, sir.
0: Mo lori oke.
1: Adani wa yo.
0: Abarimu.
1: Kapie so lo lo.
0: Ni ilu takpa.
1: Kapie so lo lo.
0: Ori oke abarimu.
1: Ni takpa.
0: Mo lo.
1: Ni kwara ste.
0: Esa.
1: Benisa.
0: Mo lo si a ori oke abarimu.
1: Yes, sir. Yes, sir.
0: Ni takpa.
1: Ni takpa. Beni o, beni o.
0: Timba ti debe.
1: Kapie so lo lo.
0: Ma kuo ni takpa.
1: Yes, sir. Yes, sir.
0: Ma lo sa gelu.
1: Hey, ayira yo.
0: Ma kuo la gelu.
1: Kapie so lo lo.
0: Bi mo ti ma nse lododun ni e.
1: Adani wa yo.
0: Ma pari esi.
1: Yes, sir.
0: Ibi ni ikari akoko.
1: Kapie si o.
0: Ori oke.
1: Beni, sir.
0: Ori molade. Mose.
1: Ori molade.
0: Ori molade.
1: Oh, yes, sir.
0: Ni ikari akoko.
1: Beni o, beni o.
0: Ibi mete ta.
1: Kapie so lo lo.
0: Ni mo lo.
1: Do.
0: Ori oke abarimu.
1: Ao.
0: Ni takpa.
1: Beni, sir.
0: Eri ajo ti mo rin ni odun to koja.
1: Ayira yo.
0: Mo tun rin ba yo.
1: Kapie so lo lo se o.
0: Fe rin rin ajo yen.
1: Oh, yes, sir.
0: O ma ni agbara
1: o. O ma lagbara
0: o. Gbogbo eti to gbo.
1: Gbogbo ibi to ba ti gbo yi o.
0: E tele o.
1: O je tewole nkan ni.
0: Ki n to de church ngba yen.
1: Kapie se o.
0: To ti wo. Awon olopa ti po me.
1: Won ti po repete o.
0: Mo ni kile wa se.
1: Pelu moto won ni sir.
0: Won ni won pe won ladugbo ni.
1: Kapie se o.
0: Ni kini. Won ro fowo pa
1: yen. Won ni won gbo information.
0: Nigba to wo abe re.
1: Bani sir.
0: Ko pe di ye.
1: E je ba yo kan le o.
0: Ko pa eranko.
1: To.
0: Ko pe eyan.
1: Ko pe eyan kokan o.
0: Kala de ni pade.
1: Kapie se o.
0: O le wo pe eyan fona.
1: Ko pe ro ma ti wa be.
0: Won fe fi le mi kuro ni ilu le sir.
1: Bani sir. Bani sir.
0: Iro ni won pa. O de esa.
1: Baba mi o.
0: Anu de komi yo.
1: Bani sir anu ni o.
0: Ori oke yen la wa n gbe dide pada yi.
1: Kapie se Olorun.
0: Ibe la ti wa n ko ile nla si.
1: Bani o.
0: O la fe bere ta ti bere yo.
1: Oh yes sir. Bani o.
0: A fe gbe auditorium nla dide.
1: O fa.
0: Awon to n gbe cement wa.
1: Bani sir.
0: Won se folo. Wa wo nkan to Olorun fe fi dara.
1: Kapie se o.
0: Mama.
1: Mami o.
0: Emi so eleyi fun.
1: Oh yes sir.
0: Ko le tele.
1: O je tele toni wo
0: ni. Duro nile.
1: Gbo itoni Olorun o.
0: Gba awe.
1: Duro sile re.
0: Atadua.
1: Ma gbawe ati adura.
0: Ojo meta.
1: Ojo meta.
0: Wednesday.
1: Wednesday.
0: Thursday.
1: Thursday.
0: And Friday.
1: And Friday.
0: To ba lo bi se.
1: Kapie se o.
0: Pada sile re.
1: Pada sile o.
0: Ile re ni osu.
1: Bene sir.
0: Enikan ni dali.
1: Hey.
0: Mo ma n lo bi kan.
1: Kapie se o.
0: Emi o ni o ma lo. Oluwa lo ran mi.
1: Ah.
0: Mi pe.
1: Yes sir.
0: Ale Wednesday.
1: Ale Wednesday.
0: O fe fi ran abo sile.
1: Kapie se Olorun o.
0: Onikaluku ni o.
1: Onikaluku re.
0: Abo Olorun ko daju lori e.
1: Amejesu.
0: Abo Olorun ko daju lori e.
1: Amejesu.
0: Iji o ni ja o.
1: Amejesu.
0: Esa.
1: Baba mi o.
0: Gbogbo irin ajo ori oke ti mo lo.
1: Oh yes sir.
0: Oluwa ni ki ma gbe ororo meji dani.
1: Ayera yo.
0: Ororo eyo kan.
1: Kapie se Olorun.
0: Eti se ororo majemu.
1: Adani wa yo so.
0: Ni ki n gbe dani.
1: O se Jesu.
0: Ororo majemu.
1: Ororo majemu.
0: Ma gbe dani.
1: Kapie se Olorun.
0: Inu apo merin ni ma gbe si.
1: Yes sir.
0: Ororo majemu.
1: Ororo majemu.
0: Apo merin.
1: Kapie se Olorun.
0: Ma gbe ye ori oke meteta.
1: Jesu. Baba mi o.
0: Abarimu ni tagba.
1: Oh yes sir.
0: Agelu o.
1: Ao.
0: Ati kari akoko.
1: Kapie se Olorun.
0: Mo se ori molade.
1: Oh yes sir.
0: Mo koja lo be.
1: Yes sir.
0: Mo gbe ororo yen lo.
1: Ayera yo so.
0: Timba ti wode.
1: Ao.
0: Ibo ma dari si.
1: Adani wa yo.
0: Sango ota ni ma dari si.
1: Sango ota.
0: Ni ojo Sunday.
1: Ojo Sunday. Ma lagbara o.
0: Wo bi o.
1: O je wo bi daga.
0: Okunkun kan jegbe.
1: Kapie se oso.
0: Iku omo ti won fe ran sile e.
1: Bani sa, bani o.
0: Majemu yi danu.
1: Amejesu.
0: Ko si iku omo.
1: Oruko Jesu.
0: Majemu yi o.
1: Amejesu.
0: Majemu yi o.
1: Amejesu.
0: O yi o.
1: Amejesu.
0: Majemu yi o.
1: Amejesu.
0: Majemu yi danu.
1: Amejesu.
0: Majemu yi danu.
1: Amejesu.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ko ba sami.
1: Ko ba ti sami bayi.
0: Iwo ni eri kan.
1: Amejesu.

0: mi o de 77 ri mi o de be ri lati jo mo ti da po ti mo ti dara po maran ise yi mo wa de be ni January
1: ewo
0: this 2026
1: say first time inu
0: first time ti ma de Jesus city ri nu mi de be ri emi ti mama wa lati aduloju mo mo rin se ni die ti mo ba lo na mo mo rin se omo mi kan wa ni fibroid lati 2020 ti ma se nko su bayi mo fe le wole ki lo jade ti lu mi ti ma se nko su bi se nke ni omo yira mole eje bi gbeyan dunbu eran in lagbara kankan ti mo le se awa lo adi oyo won ni a lo mu 300,000 wa pe nitori o ti parapo pe ikan pelebe ikan gogo mo ti fun won mo ti fun won so won so re won ni kan pelebe ikan gun won ni ogun lo pe o mu emi re lowo
1: aish jeun wo
0: ta ma wa ke
1: aisha aha anawo e on ti aye gbe si o ninu eje jesu ti jade sit down
0: lẹ́yìn kankan àmọ́ mo ní kristi mo sì ní bàbá mi ọdọ́kúnlẹ̀ papras lọ́mọ mi bá mo bá lọ jesus city mo bá gba òróró bí mo ṣe délé mo ra omi 77 mo wá da sí mẹ́ta mo ní wo èyí mo á ta òróró sí mẹ́tẹ̀ẹ̀ta mo ní mo fi yí wẹ̀ mo fi yí tábà mo mu eléyìí.
1: ẹ pin sí mẹ́ta nospamine.
0: lọ́mọ mi bá ń ṣe tó bá ti di láàárọ̀ máa tó pè má ní sọ ti tábà ẹlẹ́ẹ̀lẹ́ ló sì wà school of hygiene ó ti kọ́ṣẹ́ nọ́ọ̀sì.
1: ẹ sáàmọ́ tó ń yá dán níbẹ̀.
0: so kí ni tí mo sáàfẹ́ fún àyọ ló bá dé ní òjò thursday ìjẹta níbàámu mi ó sàmú ó mú ló bá dé ní òjò thursday ìjẹta ìdíwé tó fi kọjá tó fi ju báàgì sí yàrá tó fi lu ẹ̀kúlé mò ń wò pé kí ló mọ ọmọ yìí sí nǹkan mọ ọmọ yìí ni mọ́ mo ba mu iná torchlight kini un n to yọ ha ni oju abẹ.
1: so bi ni.
0: ǹtí ọmọ bó ṣe jẹ́ ó fẹ́ wẹ̀ ni lórí so ló bá ní mọ̀ èmi mo ní à mo ní báyìí mo ní ò lè nà ró bí gbèyàn bá fẹ́ gbẹ̀bí láti ṣe so di bí gbèyàn bá fẹ́ bímọ ó sùn lẹ́ olóhùn lè sùn léwẹ̀ mo bá mu kẹ́pẹ́tì kan nínú pálọ̀ mo kàn yá ni mo kàn bọ́ sí yàrá mi mo bá tilẹ̀kùn mo bá tẹ́ kẹ́pẹ́tì rẹ abámúdìtò àbáfọ̀lẹ́ mo ní ọyá sùn ó fẹ́ bímọ ni o ó mọ gbin mo á lọ mú go 7-up mo á gbélé lọ́wọ́ omi tó kù mo á dà sí lójú mo dà sí lábẹ́ mo fi wọ́n kùn òróró tó kù èmi náà tọ́lá.
1: aisha ìyá ni mo tọ́lá.
0: mo kàn bọ́rọ̀ mi ní dádì.
1: ẹ ṣe kí ni.
0: mo bọ́rọ̀ mi sí bí mo ṣe bí.
1: ẹ bọ́ sí o.
0: mo bọ́rọ̀ mi o. mo ní ẹ̀yin áńgẹ́lì dé gbẹ̀bí jésù kristi. ìbọ̀lẹ̀ wa ẹ̀yin ní bàbá mi ọdẹ́kúnlẹ̀ pàṣẹ kéèpẹ̀ ọyẹ wa gbọ́wọ́ mi ṣiṣẹ́ mo fẹ́ gbẹ̀bí fibroid. mo ní ọyọ mú ìtàn rẹ báwo bí ṣe máa ń bímọ o mo á fún ní kò sẹ́bìnà mo ní mo fán.
1: ẹni ọmọ fán.
0: ẹni ọmọ fán olóhùn ò lè gbin mọ́ mo ti ki gílọ́ọ̀fù bọ́wọ́ ń bọ̀ jẹ́ pé nọ́ọ̀sì ni òun náà nìkan mi pé yìí báyìí pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ìbẹ̀rù gbẹjọ́ ti mú mi mo ti ń gbẹ jìgàjìgàjìgà mo ti ń gbẹ mo ti ń sunkún bẹ́ẹ̀ ni mò ń pẹ̀yìn bẹ́ẹ̀ ni mò ń pọkàn yín èmi kọ́ ọdẹ́kúnlẹ̀ Epaphras rẹ o ọlọ́run Fẹ́mi Emmanuel rẹ o ó yá mọ́ yọ mọ́ bọ̀ ní bá fọ́n sẹ́ẹ̀rí bó ṣe ní oore òun kìíní yẹn bá tún padà mo bá ké ẹ̀yin ọkùnrin wa tó ní sìnkú ọmọ bàbá mi ti sọ pé mi ò ní sìnkú ọmọ.
1: ẹni sùn ẹ gbọ́ mi màmá àwọn ogun kan ò ní wó o tí wọn ò bá rí ariwo àwọn ìgànnà kan ò ní ya àfi ìgbà tó bá le ké bá ọba ṣe bí wàṣà ni ní tí wọn ń sọ yìí jẹ kí wọn ràn sí ọwọ ẹnáwó yín ẹni bàbá mi o lórúkọ jésù jẹ ẹrọ bí ogun mi. je lo aye dina tolohun ni ji o bi omo taye gbogbo eyin ti ogun le mu mole jo fi nu ese ami bayi lo oluwa wi ina oluwa ya ti jade ina oluwa ti jade wa bi ogun yen so nigba te wa ejoko
0: pe mo nse leyi omo mi ti lo mo ni atani ma pe tani ma

ìlú àmẹ́ndà sàháyà ní tí máa jẹ́ ń ṣe èdè sàárè o ìyókù tó ń dọ̀la ọ̀la ni wáhùn gbogbo ẹ̀yìn tẹ́ ẹ wà nìbàdàn òní lẹ́tọ̀ọ́ tiyín ẹ̀yìn tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ ọ̀la tiyín ní 12 àdúrà mẹ́ta pérépéré náà lágbà o ọgbọ́dọ̀ bọ́ nǹkan kan lẹ̀ mo tún lọ sórí facebook nísìn ẹnìkan ní màmá ìyá ọmọ tí ì sọ àìsọ débì kankan ó lè mọ̀ pé alágbára ni jésù tí n bá sọ fún ọ pé nǹkan kúnlẹ̀ ṣeré lẹ pé ni ẹ̀rì 77 teléyìí àdúà mẹ́ta péré ni lónìí àdúà mẹ́ta ni lórí facebook àdúà mẹ́ta ni ní aago mẹ́sàn-án alẹ́ àdúà mẹ́ta ni nílùú èkó ẹ̀yin ọmọ ọlọ́run mọ́ fọ̀rọ̀ ẹ̀ ṣeré o gbogbo bí ẹ bá wà tó bá ti di 12 lọ́la nílùú èkó ẹ pàdé mi ní gospel láti ìyànà pàjà ni ẹ ti wọ command straight ẹlẹ́fẹ̀sọ̀ ni gospel bọ̀ láàárọ̀ yìí ń bo lọ wà gan kí a lọ church ẹ rí pé láti monday láti mú kankan kan ẹ jọ ẹ lọ múra láti ìwòrò ẹ wọ mọ́tò gbági ẹlẹ́fẹ̀sọ̀ kalẹ̀ ní wema ẹ bèrè church ọlọ́run òjijì ń bi gáràjì yẹn ṣé ìyá ọlẹ́nu mọ́mì ọlọ́run tó ń ṣe bẹbẹ bíi tàtijọ́ àwa láàsín bàbá bẹ́ẹ̀ wọ́n jẹ́ wọn parọ́ fún ọ torí pé sùn ti mọ̀ pé ó rí ìtúsílẹ̀ níjẹ́ wo lóògùn mò ń ṣe sóògùn náà nìyẹn kò le ọ̀dà ìsìn méjì náà ni ìkan ní 8:30 ẹlẹ́ẹ̀kejì ní 4 lágbára ọlọ́run suya night wa yóò le kankan kan ó di 9 lálẹ́ ẹnìkan sì tún ní fáwọn kan ní nǹkan kan yín sì jíṣẹ́ yẹn bó gbo ṣe ń jẹ ti ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ká mọ̀ ṣe rí ẹnikẹ́ni tí ò ní rúbọ pẹ́ láàárọ̀ yìí ọba ṣe 5000 bá ṣe 2 bọ́ lọ́run bá ṣe tó lọ́wọ́ rẹ ni àbọ̀ lọ́run ọ̀dá sí o ni ẹ lo àkáǹtì yìí ẹ̀yin tẹ́ ẹ bá ní ìdá mẹ́wàá náà fi sí àkáǹtì nọmba church ni 19 66 36 38 73 ẹ tún pé 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde account number church ni bí ìyẹn ọba wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni ó gbé jáde First Bank nìyẹn gbogbo ẹyin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí dà ẹ wá kúnlẹ̀ ẹ wá dọ̀bálẹ̀ ẹ̀yin tẹ́ mark wedding anniversary yìí náà báyìí lolúwa wí ẹgbẹ́ ayé tó dùn látòní lọ ẹgbẹ́ ayé tó pọ̀ ẹgbẹ́ ayé tó pẹ́ in the name of Jesus may your life begin afresh happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbàdúrà fún president àti governor wa báyìí lolúwa wí ẹ máa tinú ògo wọnú ògo ẹnìkan ni mo fẹ́ ṣe a testimony ẹ jẹ́ kí ọ́ loud connect lórí number it is well with you 080-88-71-65-66 ẹ send the message ire àtànúkọ báyìí ẹ jẹ́ mọ́ lórí facebook you are blessed it is well with you.

0: lọ́jọ́ six
1: nìyẹn.
0: That number six.
1: Tó o bá ní tó ń pè ní virtue.
0: If you don't carry that virtue.
1: Ẹni ẹni ogo inú.
0: That's the inner glory.
1: Eh? Tó gbé àánú dání.
0: That comes to bless.
1: Àwọn olóore.
0: Help.
1: Ọkàn wọn burú o.
0: Their heart are so stubborn.
1: Èèyàn kan kì í ṣàdédé ṣàánú èèyàn.
0: Nobody will just show you mercy.
1: Àti tí nǹkan bá lọ provoke.
0: Until something provokes.
1: Ẹ̀mí ni wọ́n ń pè láàánú.
0: That means it's that
1: spirit. It's a spirit on its own.
0: Àánú yẹn ẹ̀mí ni.
1: Ọba wípé.
0: The king said.
1: Oore wọ lásẹ.
0: What good has he
1: done? Tọ́de káì. Esther chapter 6. Nígbà tó rí àánú gbà. Wọ́n lọ síwèé ìrántí kan. Ní òràn o,
0: àánú
1: ló lè sọ wọ́n dé èèyàn
0: o,
1: kì í ṣe gbogbo ẹni tó ṣiṣẹ́ ló ń jèrè,
0: ẹni
1: rà ló gbà ló tayọ,
0: tó
1: bá ní kankan tó gbúdọ̀
0: fòdúwà,
1: àánú àfogohàn ni o,
0: mo
1: gbàdúrà o, rí àánú gbà o,
0: tó
1: bá wá fẹ́ pẹ́nu ògo,
0: to
1: receive glory, to rise in glory, to last in glory, torí kárí ògo gbà, kò tó kárí ògo lò, káwá rí ògo lò, kò tó ká jèrè. Ká tó wá jèrè rẹ̀ kò tó ká pẹ́ mbẹ̀. Àwọn èèyàn wọnú ògo tó ń jáde tí àánú orí wọn bá ti jó tán. Ọ̀rọ̀ pọ̀ sá ìyàgàbálẹ̀ àbàsá. Ó rí pé táwọn èèyàn ṣe tẹ́lẹ̀.
0: O
1: náà ni wọ́n ṣe tí ayé yóò gbà lọ́wọ́
0: wọn.
1: People have been accepting it, celebrating them. But nígbà tá àánú jó tán, wọ́n gbọ́, wọ́n rí, wọ́n gbà mọ́. Mo dá àánú padà. Sí ara rẹ̀ sọ pé àánú padà wá sọ bẹ́ẹ̀ sókè o sọ pé àánú ọlọ́run padà sí ara àánú ọlọ́run padà sára àánú ọlọ́run ran ògo mi lọ́wọ́ àánú ran ògo ọmọ mi lọ́wọ́ láti òní lọ́wọ́ mo wọnú àánú mo gbẹ́nu àánú mo jèrè àánú ṣe àmì tó ṣe àmì so irú ẹ̀ ní
0: wẹ́ẹ̀sẹ̀
1: tó bá ní àdúrà kan tá a máa ń gbà.
0: Àdúrà
1: àánú ni. And thank God it is last day of the month. Ó ti papọ̀ báyìí. Ó wá lọ bọ́ sábẹ́ àánú. Àìjẹ́ pé jẹ́ sọ tẹ́lẹ̀ méje. Gbogbo failure tó ti rí láti January. Lábẹ́ àánú
0: lónìí.
1: O ò ní rí failure. Number two. Gbogbo agbára káka. Tó fẹ́ jẹ company rẹrun. Lábẹ́ àánú. Ogun yẹn wọlẹ̀. Number three. Talẹ́lẹ́ yìí o. Ibi tó ti kórira ẹ tí wọn ti kọ ẹ sílẹ lónìí àánú padà fi hàn ìkórira parẹ ìkórira gbiná ìkórira parẹ ìkórira gbiná ẹjẹ wo àwọn àkọ́bí àti àwọn breadwinner so ní company lákan so wà nípò lákan jésù gbàdúrà fún ọ lábẹ́ àánú o wọn ní jẹ́ bọ́ gbogbo ẹ ló máa jẹ́ bọ́ ọ̀run já wọn bọ́ ẹni robi sí ẹ kò ṣera ẹ. Mo ti sọ fún ẹ tó bá ń wá wàhálà tó o bá rí ẹni bá rí àánú gbà lọ bàjá ó mọ náà ìgbà yẹn ló máa mọ pé Júdásì tó fi Jésù wá ó ṣáájú Jésù bẹ́ẹ̀ ni àánú ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bá rí àánú gbà ní kò lọ ṣe bí Sọ́ọ̀lù kò lọ ran Dáfídì lọ́wọ́ kò fún Dáfídì lọ́mọ kò tó máa gbógun ti yóò mọ bí ìdàyẹn ṣe máa ń pààyàn. Torí ìdá Sọ́ọ̀lù ló pa gbogbo ẹ bá dìde sí ọ ní ogun látòdì lọ wọn ó ṣera wọn ẹnu àṣẹ yìí ni mo fi gbàdúrà torí ẹ mo fi wà nínú ìrìnàjò
0: yìí
1: 100 days ni òní lọ́jọ́ kẹjọ tó bẹ̀rẹ̀ ti lọ́jọ́ kẹjọ ó máa ń jọra wọn ni torí ọ̀rá ń break through
0: ni
1: so ẹni ọjọ́ májẹ̀mú tó lọ́jọ́ kẹjọ náà bí mi so májẹ̀mú wà nínú ẹ ẹni dà ló pé 8 days tí a ti ń gbàdúrà so mo ń lo májẹ̀mú ìyípadà àti ìṣerere ọ̀túnlé ẹ lórí lórúkọ jésù ó ṣerere mo wá fi àánú lọ fa oore láwá ní gúúsù ìlà orin wọrùn oore tó ju ọjọ́ orí ẹ lọ tí ẹgbẹ́ rẹ ó bèrè pé báwo ló ṣe ṣe wọ́n dẹ̀ máa wá conclude wọ́n á lè ṣe ló dọ́gbọ́n sí oore ó dọ́gbọ́n sí ni oore lẹ́yìn ti pọ̀ jù fún o ju ọjọ́ orí ẹ lọ o ju lọ o. Ó ta ló bá ṣe o, mo lu agogo ẹgbà òre náà. Tí o bá kọjú síwájú, ilẹ̀kùn máa ṣí fún ọ. Ta ni wọ́n ti gbà kan lọ́wọ́ ẹ̀? Bó o ṣe ń padà sọ́dọ̀ ọlọ́run, ìkọlọ̀ rẹ padà. So please, Number one key, Job 22, verse 21 to 24. Only for Allah, Esumo Olorun. All Allah fear. Nipa eleyi. Ire yo ba o. Only mo be o. Gba ofin lenu re. Onigba na ni won te goal sile. Bi wura daradara. Olomorin lori goal. Iye ni pe oro yo de. Ola yo de. Sugba number 1. Sumo Olorun. Psalm 23, verse 1. Oluwa ni Oluso. Ajatami ni oni. Salaide, he can never connect with you and you still continue to suffer. I see Anuyi, I sumo Olorun. Iye mo fi so fun o by Jesus loluwa to lugbale. Jesus ki se lesson.
0: He is not a religious man.
1: Christianity o se lesson.
0: That is not religion.
1: The journey of the spirit is not a religion. It is divine connection with heaven. We live the life of God here as he is in heaven. So we are here. Aya balegara. That is why we can never be poor.
0: You can't join me.
1: I see in you. I see you of law. I see in you. Number two, obedience is the key. Job 36, verse number 11. Job 36, 11. Only talk about the bottle burn. One law, you go to a young Nino Oro. At Nino Afe. So I receive. I receive well. I receive pleasure. So I didn't let learning.
0: You need to obey.
1: Lord, you go. Until I can win here, every one of us. Ojo beta la malu. Lord, okay. Any
0: today?
1: Ola.
0: Tomorrow?
1: Otula. Otan.
0: That's all.
1: Any banana? Bobo biti kati daru. Ogba to say. Number three. Okoro lati ba.
0: King does the best.
1: Good willing. Ma sore. Allah anu nikan.
0: God the merciful.
1: Ni ori anu
0: ba.
1: Oh, le rent to sanu.
0: Do not sit down that
1: ki ya je doju ale.
0: Something to the
1: possible.
0: No sight, no
1: parenting kan le mo.
0: Owo
1: e lo le koko.
0: Hand are too tight.
1: Bless your parents. Awon obi e se won lore. Awon alaini se won lore. Ise Olorun.
0: The work of God.
1: Support it. When God need anybody, let it be you.
0: Jako je wa lo
1: wa. Yes sir. Ofento bagberu e
0: irode
1: to je peteru nikan ni Jesus wonu oko e anu lo point e tori pe oko peteru free idita anu ofi wonu oko aye e oke ti hadiju
0: you are too hard
1: oke ha
0: ororo
1: o rawo yen wa ni mora cement lori oke o iya no bere o elo mi de wi pe mora mi o ti ri anu oro e ku sibi kan ni e elo mi ba so re tan atojo ko ti
0: they sit against it
1: atuma
0: o
1: to lo ba gba lowo e
0: what God takes to
1: o lagbara lati multiply
0: to
1: re ni ojo anu bayi
0: today be the best
1: for wa pata
0: all of us
1: omo logo gogo agbaye
0: we are
1: grow to anu
0: we make express of mercy
1: covenant
0: is the covenant
1: when you do it
0: to ba she
1: on mercy day it will open a major door
0: yo I see that
1: ko send to charity o resi mo gbe owo soke
0: I lift up my hand
1: eyan omo logo ida anu wole yin
0: na mercy come
1: no hope
0: for
1: so fair anu
0: you want mercy
1: o se bati me o
0: do like bati me
1: bere fun
0: as for
1: Jesus o mother fidi
0: Jesus son of
1: David shall know from
0: have mercy
1: one of kingdom to wa
0: Jesus o mother fidi shall know from me
1: sori eni ojo anu
0: today be the mercy
1: gbo yen wo ma jemu o
0: Psalm
1: 51
0: Psalm 51
1: e lo ka o
0: read it
1: Psalm 4
0: Psalm 4
1: e lo ka o
0: read it
1: Psalm 121
0: Psalm 121
1: e lo ka o
0: read it
1: 51
0: Psalm 51
1: 4
0: Psalm 4
1: 121
0: I sir
1: mo wo batako to ka
0: may you remove your sheep already in it
1: take this step. Kaso mi to le mu to. See your dear si.
0: Put the drink of salt.
1: Anu.
0: Mercy.
1: Wara mi.
0: Enter to my body.
1: No. To ba wole.
0: When it comes in.
1: O si mi to wata ni weko me.
0: And when you enter the
1: world. Enter travel abroad mi.
0: Enter to travel abroad.
1: Eru ebo lori e le.
0: Enter sacrifice. O
1: fe omo.
0: You need a child. Ru
1: ebo anu lori e. O le nkan la kan.
0: Ru
1: ebo anu lori e. O ti goke o jabo. O fe dide pada. Ru ebo anu lori e. Lo pelu samu yen.
0: O
1: mo pe woli wa.
0: O gba
1: go I pray
0: that in the studio
1: from this studio
0: gbogbo le tan ti gba mi
1: egba anu
0: receive mercy
1: ne gaba dada arobi alegede gbogbo to ba se lowo o la ti suspend
0: it
1: ko gbe igbese ba wa lori okele
0: ni
1: any appointment to ba ni
0: lo
1: cancel e fun bo ogbo to pe waye
0: o
1: se foju di o
0: you cannot believe
1: o ni la ma pe omi
0: today we are giving that water
1: ororo
0: oil
1: o de ni kin se fila
0: and I'm about to prepare it
1: fún àwọn ọkùnrin àti scarf fáwọn obìnrin májẹ̀mú nìyẹn
0: Aisha
1: mo dẹ̀ tún máa pẹ́ ń kásí nǹkan márùn-ún ló ń bá ìpàdé yìí lọ torí 21 years ni ó tún di next year káwọn angẹ́lì àjọ̀dún tó wá gbé ọwọ́ lórí ẹ̀ gbogbo àdúà ó dòkè wà dòkè so gbogbo ẹ̀tẹ́ wà Lagos
0: state
1: tó bá ní rísì kan tó ò fi bá wa lórí òkè máa lọ lóńlò
0: boston
1: bí cross over ilé ètè ní ẹnìkan kò gbọ́dọ̀ súnlé wà sọ white yẹ máa lọ fágbà ẹ̀yin tẹ́wà ń kòròdú wà sọ white yẹ máa lọ kòròdú a máa connect program direct láti orí òkè sí gbogbo branches ẹ̀yà abuja ẹ ti mọ̀ tẹ́lẹ̀ àwọn tí ò sí lórí òkè nu yín ẹ máa lọ branch ẹ̀yìn àkúrẹ́ tẹ́ ẹ bá sí lórí òkè ẹ máa lọ branch ẹ̀yìn èkìtì tí ò sí lórí òkè ẹ máa lórí òkè yín ẹ̀yìn ìlọrin tẹ́ ẹ sí nìbàdàn ẹ máa lọ branch yín abẹ́òkúta gbogbo branch
0: pátá
1: ẹ ṣe crossover lẹ́ dán nìyẹn torí pé ọjọ́ ìpè ni mo máa jáde síta láti ṣàlàyé láti sọ̀rọ̀ mo lo ìpè mi lé lórí
0: òtún
1: jìyà mọ́ ẹ gbàdúrà ẹyọkan tó kù olúwa ní dandan èmi náà gba àánú
0: ó sì
1: máa lẹ́ bàgádà báyà ṣàdádádá.

lowo ara re ele ta mo si personal money o lo da bi ogbon to nlo gba ti ile ise abudi abi united group eje lati ma fi seto iko egbe bolu manchester city eyi to tako ofi to tako ofi ohun agbe kale idije premier league lori lede gesi eyan lori oro wi pe anowo eyan ninu idije league lori lede gesi niyan o gege bi nkan se wa lo ki ma to yin ki gbe yin debe wọ́n ti fún yín ní gbèǹdéke títí di ọjọ́ jímọ̀ ọjọ́ kejì oṣù kẹwàá tó ń wò lọ́ọ̀kan yìí tí ń ṣe àyá ọ̀tún la láti pé kẹ́ẹ̀pẹ́ ẹjọ́ kò tẹ́mi lọ́rùn àìjẹ́bẹ̀ àjẹ́pẹ́ nǹkan ti yan nìyẹn owó tó di pé wọ́n láǹfààní láti gbé ìdájọ́ kalẹ̀ gangan ẹ̀yẹn nísànsán lórí yín tá a bá wá ń sọ̀rọ̀ nípa manchester city lọ́dún 2009-2010 lọ́dún 2017-2018 àádé ìfi ẹ̀yẹ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ owó lẹ́kẹ̀dẹ̀ láǹfààní ẹ̀yẹ láti gbà lélẹ̀ tá a ti rí league mẹ́ta ìyẹn premier league mẹ́ta fa cup kan dondo carabao cup tá a tún pè ní efa cup mẹ́ta àti fa community shield ẹyọkan ẹ pa gbogbo ẹ̀ pọ̀ ó jẹ́ mẹ́jọ lọ́wọ́ tá a wá wàyè tá a jẹ́ ìwà ìbàjẹ́ yẹn tó bá kẹ̀dẹ̀ wá sí mọ́ yín lórí ẹ sọ pé pọ̀ ọ́ ti lọ nìyẹn kí n má tàn yẹn a jẹ́ pé manchester city wọ́n kàgbá kò nù ún a jẹ́ wípé wọ́n rógun dọ̀rá borí ń gbòrò ayé nítorí àwọn ajìyà tó ṣeéṣe ilé tó ṣeéṣe kí manchester city kò láǹfààní láti kojú lára rẹ̀ rí o kẹ́ wọ́n dí pọ́ìntì yín kò ìyẹn point deduction àti sísanwó ọ̀tanà tá a mọ̀ sí fine fọ́ọ̀dà kẹ́ wọ́n tún fòfin pè yín ni wọ́n tún fòfin dè yín ìpè ẹ̀ gbọ́dọ̀ ra agbábọ́ọ̀lù àbí kẹ́ má ta agbábọ́ọ̀lù ìyẹn trafalgar àti wípé kẹ́ wọ́n tún yọwọ́ kílà kó yín kúrò pátápátá porongodo kúrò nínú ìdíje líìgì àgbọ̀kúta torílẹ̀-èdè gẹ̀ẹ́sì nìyẹn o ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ manchester city citizen wọ́n á ti padà fèsì lọ́jọ́ tàná o wọ́n láwọn yóò péjọ kò tẹ́mi lọ́rùn nítorí pé àwọn ò mọ̀ kankan ìyẹn nípa gbogbo àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí wọn lọ́rùn àti wípé àwọn wà disappointed nínú ìdíje premier league àtàwọn iléeṣẹ́ ti mọ́ àwọn ẹnikẹ́ni tó lè máa sọ̀rọ̀ tako ikọ̀ manchester city lórí àwọn ẹ̀sùn yẹn wọ́n ní wọ́n wà disappointed ẹ̀yẹn lórí gbogbo wọn ó dẹ́ pàápàá ẹ ṣàjẹ́ káwọ́ fọwọ́ léran káwọ́ ká máa wò tiwa káwọ́ doríkodò bí àdá tí ń wò ṣẹyẹ àmọ́débọ̀ ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ ọ̀rọ̀ manchester city ṣe é mọ́ ti premier league ká máa fi kíra wa wípé kójú màmá àkẹ́dẹ̀ kójú làtúrọ̀ mọ́dù tó dẹ̀ wà láàárọ̀ tòní ẹ mọ̀ wípé èjì wẹ́lẹ́wẹ́lẹ́ ti gbójú ọjọ́ báyìí kò fẹ́ ká nájà sàbẹ́ ojo katakata gbójú ọjọ́ kò jẹ́ fẹ́ káká bá wọn nájà tòkò àtọ́jà sàbẹ́ àti tòkò kódà ṣe mọ́ ti wéré lé ṣetán láti ná kankan ẹ̀yẹn lójúmọ́ tó máa lónìí sẹ́ńblébì kan àwa ti sẹ̀ngẹ̀rẹ̀ sápá bí sí ìkànnì tó dúró kókòrókò dúró kàkàràkà tí ò ga tán gbòòrò ayé yáyà mọ́ọ̀dì ni wọ́n papá bí ọmọ ìyá mi òṣìléwọ̀ òṣìnámbà mọ́ ó lè máa bí wọ́n pé kí ni wọ́n papá bí màá ní ìjà ẹbẹ́ ìta màá ní ìgbé ẹdé bẹ̀ kí ń bí gan ló ti lè gbójú lówó tó yàtọ̀ sí gèǹdé nìyẹn yàtọ̀ sákúfin ìròyìn

ọ̀ká ipò agbábọ́ọ̀lù ti wáríwò símọ́lé Sporting Lagos pẹ̀lú Ìkòròdú City Lagos Derby. Èyẹ yóò gbìnàyà èyẹ láàrin àwọn lápá abẹ yẹn bákan náà Kasina United pẹ̀lú Rivers United àwọn yóò jọ mú kanlẹ̀ èyẹ láàrin ara àwọn lápá abẹ yẹn ṣẹ̀rí àwọn fẹsẹ̀wọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn tó jẹ́ àjẹ́lẹ̀ fẹsẹ̀wọ̀sẹ̀ tí wọ́n gbà lónìí ètò agogo mẹ́rin ọ̀sọ́pọ̀ garigari ọba Makin kùtùkùtù ọba àgbò ó gangan ni ó fi wáyé èyẹ lápá abẹ yẹn má ní gbé ẹdẹ́bẹ̀ má ní jẹ bẹ́tà mo ti gbé ẹdẹ́bẹ̀ ní gbòòrò ayé ó yẹ mo fi yẹn lẹ̀ àgbo gédégbé mo gbárù mo gbójú gbére nìyẹn mo kàwé sápá iwájú ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù super falcons ilé wa ikọ̀ agbábọ́ọ̀lù tó jẹ́ àgbà ọ̀jẹ̀ lóbìnrin tí ń ṣojú ilé wa nàìjíríà kẹ́ni wọ́n wí kí ni wọ́n sọ lápá abẹ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé wọ́n ń gbáradì èyàn fúti ìfẹsẹ̀wọ́sẹ̀ ta ló láyà ó mẹ́sẹ̀ yọ fún ìdíje 2028 olympics ǹjẹ́ lẹ́yìn mọ̀ wípé ẹni tó jẹ́ àádélé olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù super falcons náà ọ́ sílẹ̀ gùàbọ̀ ó ti fi ìwé pé àwọn agbábọ́ọ̀lù méjìdínlọ́gbọ̀n ó lẹ́ wo ẹ̀yin agbábọ́ọ̀lù yìí ẹ máa bọ̀ ẹ jáwájọ ṣe kinní yẹn ẹ torí pé a máa gbá ìfẹsẹ̀wọ́sẹ̀ oníbejì ilé tó já wípé kò mẹ́sẹ̀ yọta lọ́láyà láti kojú ikọ̀ torílẹ̀-èdè comoros nìyẹn o ẹnu kò láyò tayọrí nínú ìdíje 2028 olympics qualifier gangan gẹ́gẹ́ bí ìròyìn ṣe jẹ́ kó di mímọ̀ bàálógún ikọ̀ agbábọ́ọ̀lù ti super falcons yẹn rashida tajibade ń bẹ lápá abẹ yẹn chiamaka nnadozie azizat osuala oluwatosin dimeyi àti michel alozie tema ashley pronta wọ́n bẹ lọ́rọ̀ àwọn agbábọ́ọ̀lù ilé tí ó sì lọ gbàbọ̀ tó kẹ̀dẹ̀ láǹfààní láti fi ìwé pé gẹ́gẹ́ bí ìròyìn yẹn ó ṣe tómi lọ́wọ́ wọ́n ní jẹ́ ẹ̀gbọ́ tó bá di ọjọ́ kẹta oṣù kẹwàá táwọn lọ́ọ̀kan yìí kì í ṣọjọ́ sátidé ó ní gbogbo àwọn agbábọ́ọ̀lù yẹn lèrè tí wà wípé wọ́n gbọ́dọ̀ balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ìyẹn sílé ìtura am2pm èyàn nílùú ìjẹ̀bú òde lẹ́bí tó já wípé wọ́n ti láǹfààní láti máa gbáradì ní kọ̀ọ̀kan èjèèjì ṣáájú ìfẹsẹ̀wọ̀sẹ̀ yẹn ó jẹ́ oníbele méjì ilé tí wọ́n gbà àkọ́kọ́ òun ni wọ́n gbà lọ́jọ́ ọjọ́ jimọ̀ tí ń ṣọjọ́ kẹsàn-án oṣù kẹwàá nígbà tó jẹ́ wípé ẹlẹ́ẹ̀kejì eléta mọ̀ sí ìgbésẹ̀ kejì lápá abẹ yẹn yóò wáyé lọ́jọ́ kẹtàlá oṣù wòrè oṣù kẹwàá ọ̀hún bákan náà nìyẹn o ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ pápá ìṣeré rẹmọ́sà stadium kì ń bẹ nípínlẹ̀ ìlú kẹnẹ ìyẹn nípínlẹ̀ ogun ní ìfẹsẹ̀wọnsẹ̀ oníbejì yẹn yóò ti láǹfààní láti wáyé sẹ́ńblé bíkọ ibi ilé ìtàlẹ́ ó gangan ni wọ́n fi ṣe ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè comoros àwọn láǹfààní láti ní pápá àṣeré ilé tiwọn àwọn ó lò tiwọn ìdí abáre tí wọn fi gbà wípé ẹgbọ pápá àṣeré rámọsà tí ń bẹ nílẹ wa nàìjíríà lápàbí òun náà làwọn ó lò ó jẹ jáde yẹn ṣé kíkún gbójú gbére kúrò lápàbẹ yẹn nítorí ìjọba àkókò ẹ jẹ kàwé sápá iwájú ó dápá abórè ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilé wa super eagles wetin dey happen wetin dey ṣẹlẹ̀ wí wọ́n lo nínà wish àbí nà bí láde no matter condition kíni kí n wá fi tẹ̀yẹ báyìí ok no matter condition ẹ wo lánàá òde òde ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè guinea bissau ẹ̀yin nu ọlọ́ọ̀nù o ẹ̀yin nu ọlọ́ọ̀nù mo tútù sọ ẹ̀yin nu ọlọ́ọ̀nù àbígbà tẹ́ fi wá ṣe wẹ̀túwẹ̀ tẹ́ lu ọṣẹ bìsàbìsà ẹ̀ lù ú lára wa nǹkan ṣe ìsẹ̀mí ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilé wa nàìjíríà lọ́jọ́ ọ̀tànà àmì ayò mẹ́ta sódò tó wú kọgbẹ́kọgbẹ́ ó gangan ni wọ́n fi sọ́bà tẹ́ ìyàmọ́ wa nídìí nínú fẹsẹ̀wọ́nsẹ̀ kò mẹ́sẹ̀ yọta ló láyà láti lọ kópa nínú ìdíje ìfi ẹ̀yẹ elé tó jẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ilẹ̀ adúláwọ̀ afcon 2027 qualifier ébàrìbà ọlọ́run ṣàánú kódà lẹ́yìn ìfẹsẹ̀wọ̀sẹ̀ yẹn ẹ̀rí sẹ́kọ̀ sẹ́ẹ̀lẹ̀.
eri se ko sele lojo oluko ni ko agba bolu super ego sile wa ori lo fi bonu o ori baba oju ade lo fi gba ona eyi ki se opin eyi ki se opin super ego ah isubu ti ori yen ki sopin da o si le dide o ma faye fun gini bisa wu ko gbogbo lori re eyi ki se opin ah eyi ki se opin isubu ti oni yen super ego ki sopin ra o si le dide o ma faye fun gini bisa wu ko gbogbo lori re eri se ko sele lo wole adura lo ba fori soji senu eyin lapa be yen o lo ni gbagbo igbe isubu yakata je wa ise ti ko gbo bolu super ego sile wa e won isubu awa ipa gbagba lori lede gini bisa olojo tada oni ki se opin o won si ni igbagbo ipa le pada dide duro o da lori akaso tabile nibi ti won pe wa si gini bisa o awon ni be loke tete tabile o da clean sheet meji ni won ti ni lowo ta wa e won da ti ni plus 5 goals be tori pe igbese akoko abi ki so wi pe ifese won se agbagbaga akoko ele ti won koko gba Tanzania oni won koko dududu ya silenu pelu meji sodo fa kan na gba totu dojo tana meta sodo na tu fa wa je lapa bi ko ba ko ba o di 5 goals pelu 6 points na won fi nbe loke tete tabili ipo agba bolu wa Nigeria awa wa nbe ni ipo keji pelu 3 go 3 point awon go 1 go o la ni o Tanzania ati Madagascar awon yen pe won wa laarin ara won nitori pe ami ayolayo kokan na lawon na gba lana o je jade yen lagba be ah awon eyan won ni of super chicken kilo jele kilo de olohun ba dagun dabo ko sanu ne e ja ma lo e ma jaro won pinna a si le pada dide e mo ko si nte waju ko ti tan be o je jade yen lagba be yen o gba be agba bolu nigba kana ori lede wa Nigeria ki meji la wa o na ti zoro salaye o le gbo o ni gbogbo performance tojo tana ye latodo super hero o lo wa poor go o lo poor ngboraye o ni koda o jo un loju o je je niyan lapa be yen ko be jode o ya mo ti gboju gbere kuro lapa be ere gbogbo to tese tere tere e ja lo wo awon abajade si fese won se to kede waye lojo tana eyin temi tembe lojo paye lu jara yen e je ko tubo lo fa ngboraye e je ki won ri mi gbo ri mi wo ka kiri tubutu ro le agbalaye e bi ni so je la bi awon ti ma se sagbegbegbe eyan ni gbogbo ilu lesa o ti re lapa be yen o ya gbo mi dada ale johnson o ya je ko lo fa ngboraye eyin to ku e tun bo mu comment yin e je ko lo fa kesi lagbani lati pe kaakiri kin ba le po yin le beyin ba se ye mi si beyin ba ti ye mi si kemi po yin le eju be lo ngboraye o da gbagba pa lojo tana nenu fese won se ko mese yota lolaya lati lo kopa nenu idije bola la fese gba to je ti ile adulawo todun 2027 comoros awon se be won gbena gori pa gba balu Namibia pelu ami ayo kan dondo Burundi wọ́n rí nǹkan dìbí alára nítorí pé àlejò tí wọ́n gbà lọ́jọ́ tàná yẹn ó takú wọn lé sí wọn lárò ni o àmì aláyò méjì méjì ó gangan ni wọ́n jọ láǹfààní láti gbá lọ́jọ́ tàná ethiopia àwọn tẹ̀pà lọ́ǹtì wọn ní senegal ló bá sọ wọn kú pẹ̀lú ẹ̀mí ayò kan dondo nìyẹn o lesotho lesotho wọn so pa wọn látọwọ morocco kóbákóbá méjì sódo ó ní morocco fi nam kiri ló fi ná lesotho mọlé o mozambique àwọn jẹwọ ọmọ ọkọ níwájú ikọ ẹgbẹ bọọlù orílẹèdè sudan mẹrin sẹyọkan ló bá dé o south sudan àwọn náà gbàlejò ọràn egypt ó lálejò burúkú tó ká wọn mọlé márùn sódo tó wú kọgbẹkọgbẹ ó ní wọn fi sọmbà tẹ ìyàmọ wọn rìn dínlápá ọbẹ yẹn madagascar pé tẹ ẹ mọ tanzania àmì aláyò kọọkan ni wọn jọ gbà o kevadi wọn dì
di won ma ta le baba won Rwanda Oloyirimu ya lori won pelu meji seyokan Ghana Ghana Blasters of Ghana Eba Fajibo shobu shubu sha Omba won lowo te we ne tori pe Gambia olo gambu lori won meri si meji lo ba de la pa be yen loga sikale oya papapa gini bizawu Take him a man over man, a lot of Bodu, Guinea Bissau, one Benagori, Nigeria, Meta Sodoni, Uganda. I want to get one more on you, what you call Baba Lori, Libya, but let me have your condo, Zambia. Wapi ya toni kwa jatogo, pelu meji sodo, patona bende republic, awana sheda dao, netale baba wa, wakbena gori kwa baba lumarutenya, pelu meji seyoka, Congo pelu kameru, wajomu kane lari arawa, omiala yoko kama mimo, wuni wajogba, Gabon, awapi ni jeshe wetuwe, pelu meji sodo, Liberia won se alejo gba Mali o ni kwa gba bolu to ja alejo to taku won le si won lorun ami ayo kan dodo lo vivi ya je Liberia mo le o je je niyan o Ivory Coast awon na lo soketa lori le de Somalia won na egbo ale ja nile baba temi o debi ne tori po odan le waju le baba ni kin gbeje ne Ivory Coast lo soketa lati mu maximum 3 point wale won na Somalia meji sodo ne o je je ya lagba be yen ko be jode oya mo ti gboju gbere kuro lagba be e ja ma lo sile okere eyin temi tan be lagba be yen gagaga ki lo whatsapp ki lo nsele si super eagles oni bere ti gbogbo opolopo awon eyan bere awon kan so wi pe se o ye ko ja wi pe super eagles lo wa ta wa e won foju kan won foju kere won foju binti orile de kan lowo yi Abi ajo NFF e mo pe wa ti eni oloye ajo NFF mo awon adele la ni nitori pe Ibrahim Gusu atawon mo igbimo oloye won ti kowe fi sele adele akowe agba eyan ipeme oni adari ajo NFF lowo ta wa so si je pe won fe se ajo atuse si ajo NFF sa wa le wa so pe ajo NFF e che wahala awon lo tu dori iko agba bolu super egosi bayi ambonbe nitori pe agba ti duro sapa bi o le furu koko bi ejo ti oni ni ti ni ti o le eyan se o da papapa e ja sare lo sile ro eyin ti jesus eyin ti mayo eyin ti liverpool eyin ti gunners se nbe lapa be yen o gbe eyin ti madrid eyin o ma galactico se ma gbogbo eyin ti barca ori yin mi gbo ku yin damo eh yojo we de papapa awon abajade si fe sowo se to waye lojo tana nenu idije UEFA Nation League e je lafani lati koko boyin gbo finland pelu belarus won jo yi taya laarin ara won oni won jo mu ododo ni won jo gba madova pelu faro island awon jo gba omi alayo kokan won jo fara won laso ni bulgaria pelu estonia ododo lawon na jo mu le laarin ara won Luxembourg, one shall let you go. Aslan. O lo da yin yin yale won lori meta sodo lo bajo San Marino awon na gbalejo tenu won o ka abadi alayi ko agba bolu ele to gbena gori won mo le meta sodo lo pade Slovakia awon na se be won yaran ya lara ipa agba bolu Kasasta pelu meji seyokan bo je je niyan lapa be yen ma kan na ni koko ejeji se fe gbo Czech Republic I wanna jubu yakata jewo ese so wo ipa gba bolu orile de gesi eyun igi landi ne tori pa toni ogondo omo ti won so ton omo yan se bebe lojo tana ba kan na la ri ke o na se dada o meji sodo ni England se won fi gbeye lowo Czech Republic Spain ah Spain ta no mo wa da Spain mu bayi ah pe won tun se be se kini yan lojo tana o merin se yo kan ni won fun iko agba bolu orile de Croatia merin se yo kan Scotland awon na gbalejo tenu won o ka Switzerland o la lejo ti won gba meta sodo lo bade lapa abe yen Slovenia awon na se dada ni tabe baba le won won fi pa gba bolu North Macedonia se wetuwe meji sodo lo bade o le ba kan na Finland pelu Belarus mo ti gbe yin debe o je je niyan lapa be yen o ya ko to di pe mo de ma rin wasa wasa

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí tí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bọ́bá wa di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: tó àkàtà tó lọ ọba ìkànnà mọ ló tó yọ eyín fún ààrẹ tinubu ọtẹdọlá ṣe ìpàdé kan ní ilẹ faransé bó ló ṣe lọ ẹgbọn lówùúrọ tó ní.
1: ààrẹ bọ́lá ní tinubu ti balẹ̀ sí ìpínlẹ̀ èkó lẹ́yìn tí ó dé láti ìlú faransé.
0: ilé
1: okay.
0: ilé gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí mọ̀ ti fẹ́ àwọn iṣẹ́ àkànṣe tó wà nínú abẹ́sọ́nà rẹ̀ yìí tọdún tó kọjá wọ́n fẹ́ lógún sí i pé yóò wọ́n lò ó di oṣù kejìlá ọdún tá a wà yìí.
1: ẹ wò ó gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gbé gbà ní ẹgbẹ́ gbà gbogbo àwọn tí wọ́n ń bẹ lákàtà àwọn ikọ̀ ajínigbé ẹ wá bẹ́ẹ̀ ṣe rí wọn gbàlẹ̀ ta lẹni tó wí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ọ láìpẹ́.
0: tó a gbúdọ̀ finijó ìyàwó di ká mọ́ lè gbádìyẹ bẹ́ẹ̀ àìtètè ìfẹ̀lẹ̀ kí bò sí ó ní kò jẹ́ kárẹ́ ni tó bá ní kí wọ́n ti já okùn ẹ̀mí àwọn ọmọlẹ́yìn mẹ́ta nílẹ̀ south africa láàrin ọjọ́ mẹ́rin gbáko ta ló sọ ẹgbọ́n lówùúrọ̀ tó ní.
1: àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ṣe bẹ́ẹ̀ jálẹ̀kùn wọlé ìyẹn níbi tí wọ́n ti ń ṣètò oúnjẹ eléyìí tó ní ẹ̀dínwó lórí wọn kó oúnjẹ o ẹ wò ó báwo ló ṣe lọ báwo ló ṣe bọ̀ ẹ farabalẹ̀.
0: a bẹ̀bẹ̀ rèé bá a jù sókè nígbà gbàgbẹ̀ náà náà yóò fi mọ lélẹ̀ pàǹtà mi tó padà wọlé gẹ́gẹ́ bí ọmọye ẹgbẹ́ òṣèlú pdp fún ikọ̀ gómìnà ní ìpínlẹ̀ gombe bó ló ṣe lọ ẹgbọ́ lówùúrọ̀ tó ní.
1: lórí àwọn tí wọ́n jí gbé nípìnlẹ̀ borno ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lọ́wọ́ ti ń pè fún wípé ẹ wá bẹ́ ẹ ṣe rí wọn gbà lẹ̀ ní wàràǹṣẹ́ṣà a máa fún yín lẹ́kùnrẹ́ ròyìn láìpẹ́.
0: tó ó dé lówùúrọ̀ tó ní ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ròyìn sórí ìkànnì dáamọ́dé ti 8.7 nínú ìlọrin ní ìpínlẹ̀ kwara òní ni ọjọ́rùú ọgbọ̀njọ́ nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí lọ́dọ̀ tẹ̀yìn bó lẹ ṣe ń pè àwọn kan ike bẹ́ẹ̀ wọ́n gbé sọ́sọ̀rọ̀ wọ́n fẹ́ ganu sí i torí kópa jimu ni fún wọn àwọn ẹlòmíràn oògùn ẹ̀jẹ̀ ni wọ́n gbómi sábà síbi wọ́n fẹ́ lò ó lówùúrọ̀ tòní ṣẹwárí àwọn àbúrò mi omidan àwọn ṣẹ́gun àwọn ọ̀rẹ́ mi h1 lówùúrọ̀ tòní ọ̀rẹ́ mi lè tún tiẹ̀ a kà máìkì láti fi tó wà ní tó bẹ̀rù kàrẹ́ ó gbómi sẹ́gbẹ̀gbọ̀n wọn wá lò ó lówùúrọ̀ tòní nílẹ̀ ìbàdàn àmọ́lá láfúrẹ́ pẹ̀lú àbúlé wedo àti ẹrù gúnfẹ́ ogún bani ní nǹkan bíi aago mẹ́jọ òwúrọ̀ kọjá ìṣẹ́jú mẹ́rin tó taiwo adéyẹmí lorúkọ mi.
1: ó dá lórí protocol yẹn omidan ọ̀làyínká ajá ní ajíbádé lèmi jẹ́.
0: tó omidan o lówùúrọ̀ tòní àbàrà ajá kó bó ṣẹkẹrẹ tẹnu rẹ̀ kó sáré pọ̀ sílẹ̀ lówùúrọ̀ tòní sórí pọ́ǹchì mọ̀mọ́ gbámú kẹ̀kẹ́ ròyìn mi ilẹ̀ faransé lówùyẹ́dẹ́ lówùúrọ̀ tòní tó ní àgbàbàdàn tó lọ́ọ́ lọ́ ọba nìkan náà mọ̀ ló tó yẹrí fún ọ ó ní ààrẹ ilẹ̀ yìí bọ́lá ahmed tinubu ní àná ọjọ́ ajé òun máa ṣèpàdé papọ̀ pẹ̀lú alówólódù ọmọlẹ́yìn fẹmi ọ̀tẹ́dọ́là ìpàdé ọ̀hún ló wáyé nílùú paris nílẹ̀ faransé kí ààrẹ tó gbéra padà sílẹ̀ ọ̀tẹ́dọ́là nígbà tó ń sọ̀rọ̀ lórí ìpàdé ọ̀hún lójókòó ẹsẹ̀ rẹ̀ ní àná ṣàlàyé nígbà tó fi fọ́nrán àwọn méjèèjì yẹn àwòrán wọn ó fi léde àwọn méjèèjì wọ́n sì bú sẹ́rìn gẹ́gẹ́ bó ṣe wí ọ̀tẹ́dọ́là ó ní ẹ wò ó òun ṣe àtìlẹ́yìn fún àwọn àtúntò tó ń lọ lọ́wọ́ lábẹ́ ìṣàkóso ààrẹ tinubu gẹ́gẹ́ bó ṣe wí ó ní ẹ wò àwọn àtúntò yìí amọ̀ tí ń jẹ èrè rẹ̀ tó omidan pọ́ǹchì ni lówùúrọ̀ tó ní.
1: olórí oko ká fẹta lórílẹ̀‐èdè nàìjíríà láàrin lọ́ọ̀dù lórílẹ̀‐èdè yìí ààrẹ bọ́lá ahmed tinubu ti ṣe bẹ́ẹ̀ ó ti balẹ̀ sí ìpínlẹ̀ èkó lẹ́yìn tí ó parí ìsinmi eléyìí tí ó lọ fún ní ilẹ̀ faransé ṣe rí ààrẹ bọ́lá ahmed tinubu òun ló balẹ̀ gbàgẹ̀ tí pápákọ̀ òfurufú ti muritala muhammed tó ń bẹ nílùú ìkẹjà ìpínlẹ̀ èkó lánàá ọjọ́ ìṣẹ́gun ẹni tí ó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ èkó babájídé sanwóolu àti àwọn alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ náà ni wọ́n lọ ṣe ààrẹ máa wọlé máa rọra ṣe rí eléyìí tí ààrẹ fi balẹ̀ sí ìpínlẹ̀ èkó yìí òun ni wọ́n fi léde sórí ìtàkùn ayélujára láti pàṣẹ olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ìtàkùn ayélujára olùṣègùn dàdà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lórí ẹ̀rọ abẹ́yẹfò tí ká mọ̀ sí x rẹ̀ níbi tí ó ti ń kí ààrẹ káàbọ̀ sí ìpínlẹ̀ èkó ní wọ́n rí ní pọ́ǹchì ní ròyìn ọ̀hún lè tẹ́ ń tẹ́sí.
0: tó omidan rèé tó gbàlù tó porin sí ìdóní káàbọ̀ ṣe dáadáa lòdé gangin gangin gan o. to daily post momo gba mu lo wuro toni omidan keke royin mi waju awon asofin agba ele gi momo gbede onitose bayi na mo loni ilu oyo elegbemo asofin agba ile ye mo ti fe elogo se awon abala toni se lori si akanse ninu aba to ti di ofin eto suna ile ye ti orun to koja baye on ti fe logo se pegbe deke re ti e ko tenubodo loni ogbonjo osu kesan orun ta waye yo pada tenubodo to ba di ojo kokale logbon osu kejila odun ta waye ile logbon igbese na lana niga ti awon asofin se agbeyewo re ni abala ti abala abado fi on ta si fi aye gba pe awon si akanse to wa ninu re kan ma se lo ni ipari odun ta waye aba ohun oni olore le seneto oko yin ba mi dele to nsoju awon eyan agbogbo ipinle eketida ege bo se we orogbo se na lati ni pe won tese waju kan si ma se lo awon abala ise akanse to wa ninu eto suna ohun to omidan lori post ni lowo oto ni
1: lọwọ yin ni ikapa yin ni esa lati fi riti titile awon omo ile Nigeria ti won si nbe lokota awon iko ajinigbe gege bi are ile bi mo asofin lewa gati apade o se pariwo toto tabe o wa pe fun wipe ki won da abobo awon ti ibusoro to nbe lorile ede yi to se wi awon agbegbe to se wipe isele ijinigbe ti saba ma n waye lore kore apadio o ni orilede Nigeria a o le so wipe ati mori ba o nigba tawon omo ile Nigeria kan ti won se nbe lakata won iko ajinigbe woye o soro yin fun awon asofin lewa leyin igba ti won pada de senu ijoko ile iyan lojo isegun eyi ohun ni o so latari awon isele ijinigbe tutun eleyi ti o waye lawon apa ibikan ni ipinle Niger ati ni ipinle Zamfara o din ni kodi ni awon eniyan bi ogarin ti opolopo won si je awon obirin ni atugba wipe won jigbe ni bi awon akolu ototo to waye lawon ilu ome awon ilu ototo iyan lawon ipinle mejeji won yin leadership ni we royin to se ri e lara toni
0: to omi na o punch mu mo gba mu lo wuro toni keke ro mi South Africa mu mo gbede be toni aitete fele kebosi ko je kare ni ti o mo banike adari ile se baye Nigeria le South Africa je Johannesburg ti kaminu o si ti bu enu atelu bo se ja okan mi amo le yi meta ototo ninu isele to waye ile South Africa laarin ojo keje deni ogun osu kesan si ojo kokan leni ogun osu kesan odun ta waye adari agba fun ise ijoba ohun ambassador ni ni kanwa oke chuku nigba to soro kezo buwalu ni ana salaye wipe ewo o awon ikolu to nle di ohun je kan ma kaminu papa julo lori oro eto abo awon mole ye ati awon are ile South Africa ege bo se wi oni awon to tun ja okan mi won awon ni Kenneth Chuku Christopher Igwe Madu Olaniyi Olaleye Olatunde ati Christian Ilari Unameka to punch ni lowo oto ni
1: ti won se be yabo ile ise kan ti won pe ni Global Food Initiative to nbe nilu Osogbo ipinle Osun won jo ilekun ile ikerusi ti ile ise ye won ku awon ounje to nbe nibe latari bi ile ise yi se jo ile ise ti won polowo fun awon ounje ni ediwo iyun cheap food program sari isele yi ni won kede re ni ojo aje lasiko ti lasigbo be sile nilu Osogbo ile ise yi ni won pe polowo ipe awon oje tawon eyan ra ni egberun marun won ri ra bi egberun meji ati be lo opo mo olugbe ipinle Osun ni won se be sanwo ti won si reti wipe awon lo ko onje lasiko ti ile ise na ti won kede wipe be ba sanwo ni gbedeke oni a ri onje yin gba ni gbedeke ojo baye baye sugbon nigba ti awon eyan de ojuko na lati lo ko onje eleyi ti won sanwo fun ni won ba ri ile ku ile ise na ni titipa ti won o si ri kankan ninu awon osise ile ise na ki won yojo nigba to di nkan bi owo ago merin role ojo isegun ni awon kan ni won ba fi ibinu ja ile ikerusi ile ise yi ti won si se be ko awon onje to wa nbe lara awon onje ohun lati ri awon apo iresi awon nudusi to fi mo awon ororo inu we rin the punch
0: to kolon sanu wa ni to omidan leadership mo gba mo lowuro to ni keke royin mi ipinle gombe momo gbedebe abebere be soke nigba gbekerebe na lo ma fi mo lele o mr tele ri nile yi fun ibara ile soro ati oro ajegbalode ojogbon isa alibanta mi o mo ti bori gege bi omo ye fun ipo gomina egbe oselu alaburada pdp fetodibo to waye lodun to nbo won kede polobore neto idibo ko mesu yo to waye kakire ijoba abile mokanla kakire tibotoro ipinle gombe banta mi lo fi eyin awon alatako meji re yen usman aliyu gare ati kamisu amedi melantagi jale ninu atundi eto idibo ko mesu yo to waye ni ana ojo segun nigba to nkede abagade esidibo hun ni olonle ise egbe oselo pdp ni ipinle gombe alaga igmo eto idibo hun tenon shakarau kere ipe ewo banta mi awon eyan meji yoku ohun o ma gbon soke o si la won mo le to leadership yin lowuro to ni omidan
1: ile igbimo asoju sofin la wa won ti ke si ijoba apapo ati awon ajo ileto abo lati sa ipa lori itusile awon akeko ti won fi merin dini ogofa 116 school children ati awon miran eleyi ti awon ajinigbe ti won jigbe ni ipinle bona awon ajinigbe ni won ji awon eniyan won yigbe ni agbegbe lasa iyan musa ni oju ona murantai si madugore ile igbimo asoju sofin lewa ni won pe ipe yi lojo isegun igbese ile waye leyin igba ti ile fi enuko lori oro to ni se pelu etu abo ati awon igbese eleyi ti o je yajo yajo gege bi honorable mi dala balami bi o se pe akiyesi ile ebi to se pe ohun lo soju ipinle bonu ni abi ati egbe oselu apc o te wajo o ni awon omo ile iwe merin le ni ogoji 44 school children ni won jigbe salo ni agbegbe musa iyen ni ojo karun din ni ogun osu karun may 15 odun ta wa ninu aye o wa je ko di mimo ipe ile ti saju menu ba oro yin labi awon oro to se koko ti won si pe fun igbese pajawiri lati ri si dola awon ti won ji gbe awon Nigeria Tribune ni wa re to gbe jade laro
0: tin to ko lo nsanu wa ni to omidan vanguard mo mo gba mu lo wuro to ni egbe oselu ADC mo gbe akeke mi debe awa fe bowo lo wuro toni e ma mo finu wa a mo je egbe oselu alatako African Democratic Congress ADC ti fi esun kan egbe oselu to saju APC pe o kan lo awon eyan kan ton pariwo pe awon eyan won ti takoso kuro inu egbe oselu ADC bo sinu egbe oselu APC gege bi ADC se wi oni oro di lasan ati iro ofutu fete o na mo ni APC pa kakere papa julo pe awon moye fun ijoko ni legbimo asofin ipinle jigawa plateau taraba ati samfa itakoso kuro egbe oselu ADC bo sinu egbe oselu APC egbe oselu ADC tenumo pe ewo awon eyan tan kolede pe won bo sinu egbe oselu APC ohun awon eyan na won so moye won be won se adari egbe oselu ADC o wa tenumo wi pe ewo egbe oselu APC kan paro ni wi pe awon eyan ye won je omo oye ati omo egbe oselu ADC atijade kan to lede atowo akowe ipolongo apapo fun egbe oselu ADC mala Bolaji Abdullahi ADC wa ke si egbe oselu APC pe wa salaye pe ko ma salaye re wa fe evidence lede wi pe looto awon eyan te n ko lede yi won je omo egbe oselu ADC to mi dan vanguard ni lowuro to ni
1: korowo ohun abadijowo gigun bayi ni mangun gege bi ile igbimo asofin ipinle oyo won ti se be buwali iwe aba eleyi to npe fun idasile olopa ipinle gege bi awon asofin ni ipinle oyo ti se fi igbese won yi sowo si ile igbimo asofin apapo ile wa leyin igba ti won buwali iwe ti won bojuwo iwe aba na fun igba meta ototo lasiko ijoko ile gege bi awon asofin bi won se je ko di mimo ipe awon fowo si idasile olopa ipinle iyen lasiko ijoko ile eleyi ti abenugan a Adebo Ogundoyin ti o siwaju ile igbese yi lo waye leyin igba ti ilegbimo asofin apapo ile wa ti won tari atuse si iwe ofin odun 1999 si awon ipinle merindi ni ogoji to nbe lorilede ye lati le boju wo iyen awon igbese ti o nbe ninu idasile olopa ipinle eleyi to ti mu ki ipinle oyo darapo mo awon ipinle ti won ti fowo si wipe e te waju lori idasile olopa ipinle ohun inu wa
0: to omidan leyin simi ranpe yi jade okwaje na ta ba padade atesaju le tanrale lekan si akin pe eku ikale
2: o feran onje amo o kurira ibale inu to ma nwaye latari inu kikun aya tita atesile onje ninu Tiki jeko jafafa leyin unje. Magba ibale enu laye lati jega ba ojo re. Gascol Antacid. Yok pale enu kiku mwa kia kia. Tara ryo si kpada bo siku logon. Ashe lono manu ototo. Onlomi tonbe nusho re. Ato ni koro jije. Gascol. Eshe re da. Owori obupa. Kosi shoro latiri. Nyo itura. Nyo igoya. Gascol Antacid. Oti wakaki relate ajala dubo re. Gascol Antacid. Itura kia kia. Pẹlu alaafia ile ise Fitzin Healthcare PLC lo se
3: Baba mama ore ara atojulumo nje yin ti gbo pe kini African Press gbogbon odun African Press Festival at 30 ogo

0: tó ẹ káàbọ̀ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn nìkan yín dá mọ́dé tí 8.7 nílùú ìlọrin ní ìpínlẹ̀ kwara tó ìtọ̀ ń tẹ̀ síwájú omidan jẹ́ ń kà á síwájú lọ́wọ́ bíi tí mo wà yìí dé ní trust mo gbámú ìpínlẹ̀ edo omolo lo wúrọ̀ tòní tòní tá a bá pèjì káfíìn ní àwọn ọkùnrin ní kó mórí wọgbó tìwo tìwo wọn ilé ẹjọ́ kan tí wọ́n gbé kalẹ̀ láti máa gbé ìdájọ́ kalẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìgínigbé àtẹ̀gbé òkùnkùn ní ìlú benin ní ìpínlẹ̀ edo ọmọ ti pàṣẹ wípé àwọn ẹgbẹ́ kan tó jẹ́ ẹlẹ́nu mẹ́rin tí wọ́n ń jiyàn gbé lára wọn òun náà mọ̀ ni obìnrin kan ẹni ọ̀ọ́dún mẹ́ta dín ní ọgbọ̀n wọn ní kan yẹgi fún wọn àbí kan gún wọn ní abẹ́rẹ́ ku àwọn afurasí ọ̀hún marvelous isaac ẹni ọdún méjì lé ní ọgbọ̀n git raphael ẹni ọdún mẹ́ta dín ní ọgbọ̀n wilson michael àti rufus michael àwọn èèyàn ọ̀hún mọ̀ farahàn rájú ilé ẹjọ́ náà lórí ẹ̀sùn oníga mọ́kànlá tó ní ṣe lórí ìjínigbé àti wípé wọ́n ń náwó nínú ìwà ìdígunjalè wọ́n sì ní nǹkan jagun láì bá òfin mu àwọn èèyàn ọ̀hún wọ́n fẹ̀sùn kàn wọ́n kọ́ mọ̀ jẹ̀bi wípé wọ́n jí arábìnrin kan gbé ní ọjà vegetable ní ọjọ́nà airport nílùú benin city tó ṣe pé ọkọ̀ arábìnrin ọ̀hún lórí kọyọ̀ wọ́n ní báyìí àwọn èèyàn náà wọ́n jẹ̀bi ẹ̀sùn náà wípé kán lọ já okùn ẹ̀mí wọn ni tó omidan lady trust ní lówùúrọ̀ tòní.
1: ẹ jẹ́ kẹ́mi náà ó ṣe bẹ́ẹ̀ tó mú ròyìn iwájú mi láti inú ìwé ìròyìn daily post bí táìwo ṣe kú òun daily trust gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọlọ́pàá kan tí wọ́n porúkọ rẹ̀ ní johnson òkèdèjì wọn ni ó jáde láyé o lẹ́yìn ìgbà tí awakọ̀ kan ṣe bẹ́ẹ̀ tí ó fi mọ́tò kọlu òṣìṣẹ́ ọlọ́pàá náà lásìkò tí wọ́n ṣe dúró kí n yẹ̀ wò ní agbègbè ẹgbẹ́dá nípínlẹ̀ èkó kọmíṣánná àfájọ ọlọ́pàá nípínlẹ̀ èkó yẹn ti jani fatai kéde ọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé ìṣẹ̀lẹ̀ lẹ́nu iṣẹ́ ní inú oṣù kẹsàn-án ó tẹ̀síwájú ó ní ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní agbègbè olúgbèdè street ní ẹgbẹ́dá òṣìṣẹ́ ó ní òṣìṣẹ́ ọlọ́pàá yìí ni wọ́n ń ṣiṣẹ́ wọn pé dúró káyẹ̀ wò tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ dá ọkọ̀ kan tí wọ́n pè ní lexus EX350 tó ní nọ́mbà ìdámọ̀ FKJ223KX pé kó dúró wọ́n ní awakọ̀ ọkọ̀ yìí ẹni tí ó jẹ́ ọmọ ogún ọdún ìyẹn olùmìdí olúṣọlá ó ti kọ́kọ́ dúró ṣùgbọ́n nígbà tí òṣìṣẹ́ ọlọ́pàá yìí wá súnmọ́ ló ṣe bẹ́ẹ̀ tí ó tẹná sí ọkọ̀ tí ó sì ṣe bẹ́ẹ̀ gba òṣìṣẹ́ ọlọ́pàá yìí pé ó wà abẹ́ ọkọ̀ wọn ni èyí ló wá mú kí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá yòókù tí wọ́n jọ wà bẹ́ẹ̀ kí wọ́n gbìyànjú láti da awakọ̀ náà dúró kí níwèrè daily post ni wọ́n lára
0: rẹ̀ pẹ̀lú. Kọ́lọ́n ṣàníwá ni tó omi dan pọ́ǹchì ọmọ ọgbà mu lówùúrọ̀ tòní ó ní omi ò lọ́wọ́ omi ò nẹ́sẹ̀ bẹ́ẹ̀ omi rè ó wọ́n yanrìn kọ́lọ́n ṣàníwá ni kí wọ́n má jẹ́ kárí ìjà omi wọ́n ní látàrí ojú alágbára tó rọ̀ ní ìpínlẹ̀ ọ̀sun ó sì fa ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀sun ní ànájọ agẹtì ké sí ìjọba ìpínlẹ̀ ọ̀sun kó wá ọ̀nà àbáyọ lórí ìgbésẹ̀ láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi pàápàá jùlọ tó ń ṣe àkóbá fún àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún wọ́n ṣàlàyé ipò gbalagbára ọ̀hún tó rọ̀ láàrin ọjọ́ ẹtì sí ọjọ́ ajé ó mọ̀ fa ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ní agbègbè kan nílùú òṣogbo tàtírí ayé kalẹ̀ farmsing area òkè baálẹ̀ ṣaṣa àti iléṣà garaajì wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ wípé òjò ọ̀hún ló ṣe àkóbá ní ọjọ́nà múrùkọ ní ìlú iléṣà wọ́n ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ olówáyè látàrí àkúnfàyà odò ọ̀rá tó jẹ́ pé afárá tó ń so ìlú ìjárègbé papọ̀ mọ́ ìlú iléṣà òun náà ó tún bàgẹ́ ní báyìí àwọn èèyàn agbègbè ọ̀hún wọn láǹfààní láti wá sí ìlú iléṣà mọ́ látàrí òjò alágbára ọ̀hún tó rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní ọjọ́ ajé kọ́lọ́n ṣàníwá ní omidan punch ní lówùúrọ̀ tòní.
1: lórí ìṣẹ̀lẹ̀ àkúnya omi tí taiwo tó jù lẹ̀ ní agbègbè kan ní ìlú port harcourt ìpínlẹ̀ rivers náà ni wọ́n ní wọ́n kojú ìṣẹ̀lẹ̀ àkúnya omi láti nǹkan bí ọjọ́ mẹ́ta sẹ́yìn báyìí látàrí àrágbáyàmíyà àmọ̀jọ̀ tọ̀rọ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ àkúnya omi yìí ni ó ṣẹlẹ̀ ní agbègbè new gra àwọn agbègbè kan ní ìnẹ́kà àti àwọn agbègbè kan ní sars road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní èyí ló wáyé látàrí òjò àrà ọ̀dá eléyìí tí ó ti rọ̀ tí ó sì mú kí àwọn odò ọ̀hún ni kí ó darugún sí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè wọ̀nyí wọ́n ní àwọn ẹni wọ̀nyí ni wọ́n ti ń kojú ìṣẹ̀lẹ̀ àkúnya omi láti nǹkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn báyìí tí ó sì ń kọ àwọn olùgbé agbègbè náà lómìnira ojú òpó channels ni wọ́n wà láàrin ètò yìí.
0: kọ́nà ṣàánú wa ni kọ́nà má jẹ́ kárí já omi àtọ́ sí kan kọ́nà bá wa fi òfòrà ẹ̀mí kọ́nà ṣàánú wa tó omi dán kẹtàkọsọ sí abala kejì ètò yìí tàpẹ ní abala lámẹ́ẹ̀tọ́ kalọ́sàbà abala yìí ni ẹ̀ alẹ́ láti táwọn ìjọba a ti jọ dáṣà kókó kókó táwò ní òní omi náà jẹ́ ká mo tí ì gbóná ná wẹ́dà yìí wẹ́dà 14 ni. mo fe gbo line to fe mu yen ni to ale le kan sakin pe eku ikale la

0: Ọ̀ṣun níbi tí àwọn olùgbé ibẹ̀ tí àwọn agbègbè kan ti lọ já ilé ọjà àwọn ikọ̀ kan tí wọ́n náà ń ṣe cheap food program. Ẹ jẹ́ ká wò báyìí, a rí wípé nígbà kan MMM wá àwọn Nàìjíríà rọ́lọ́ ojú wa já àwọn míì náà ti wá lẹ́yìn ìgbà yẹn. Ǹjẹ́ kí ló yẹ kó jẹ́? Àwọn kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun sọ wípé kódà mo fọ́nkàn tán pé ó le ní gbogbo yín ẹ rí nǹkan ọ̀gbọ́n tó ṣùgbọ́n a wò pé ibi a bá ti rí nǹkan tó dẹrùn kò sẹ́ni tí ò ní fẹ́ lọ pé tọ̀ ẹ jẹ́ lọ gbèsè bẹ́ẹ̀. Kí ló yẹ kó jẹ́ ìgbésẹ̀ ìjọba nígbà táwọn ará bí kọ́kọ́ jáde fáwọn ń polówó? Ṣé àjọ wo ló yẹ kó wà níjà pé ok iléeṣẹ́ tẹ̀ ń polówó yìí bóyá òyìnbó lọ ti polówó ni o? Kí ni ojúlówó iléeṣẹ́ yìí kán ṣe ìwádìí wọn? Àbí èmi náà kọ́ lè bọ́ta lọ́la kí ni mo ti ń ṣe chip program ẹ wá rẹ̀ sí 2000? Kí ló yẹ kó jẹ́
1: ìgbésẹ̀? Ìjọba ń bẹ nínú mi, wọ́n sì kájú. Tó báyìí lẹ́yìn pé òfin pé ọmọ èèyàn lágbára àti para wọn lójúkọ ojúmọ́ nísìnyí nìkan là ń bẹ́nẹ́fìtì Nàìjíríà. Mo sọ fún ọ pé gbogbo àjíbà sọ̀rọ̀ láyé ibi tó òfin bá wà ní màá dúró sí. Tó yẹ pé kí ni òfin yẹn ló fún mi ní right? Tán bá ní màárín máa yan lójú ọ̀tá mi máa yan fanda. Ọ̀pọ̀ lọ́jọ́ ẹlẹ́gùn sí, ọlá pẹ́ lẹ́gùn sí ìjọ pọ̀ lọ ni o. Tó bá bí ẹja àròdà kó yẹn lójú ẹlẹ́gùn sí tí ò bá ní sá sínú ata. Tó bá tún wá bí ọ̀pọ̀ lọ́nà da kó lọ yan wájú ẹja tó lè jẹ́ nínú odò. But mo se ko kẹ́ni kó mo se kọ́ ọmọ bínú mi tó lórí èdè ra wà iṣẹ́ ibi tó fi wá dáadé ọ tó bẹ̀ kọ́ àtáàkì mi kọ́ kọ̀ọ̀fọ́nrán mi ọ̀pọ̀ lè òfin ó gbé ọ dáàbòdò fún ma protect òfin ká sì lọ lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ ẹ̀yin lọ́ọ̀yà tẹ́yìn bá wa tú òfin náà ẹ̀dákùn ẹja bẹ̀rẹ̀ ọlọ́run kò sí ní ta mú wáyé kò sí ní ta mú lọ. Ẹ gbé aṣọ lẹ́ẹ̀kan pé ẹ̀kọ́ ìlànà tẹ́bá ní tábá láwàá sojú mi ọkùnrin sọ sáré wò ìyẹn lórí fi sponsor yẹn ní house of assembly. Nígbà yẹn lórí fi abẹ́ ẹ̀ understand mi kò sí ẹ̀rí ẹ̀ṣẹ́ kéèyàn lè rárá mi bó tẹ́bá ti fọ́mọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ni ogún ayérayé tábá lè ṣe fún ìjẹ́ èèyàn nìyẹn. Àwọn kí làwọn òjíṣẹ́ ọlọ́run náà wá kọ́ wa ẹ̀kọ́ bá ti gbá ayé tá fi ránà ọlọ́run ìgbà náà wá kọ́ wa náà káwọn náà kọ́ra wa lẹ́kọ̀ọ́. Imagine in fact mo tún kí ẹ̀yìn rédíò kọ̀ọ̀kan mo kí diamond náà ọlọ́run yẹ́ ṣiṣẹ́ ṣe o advertisement kó tó lè fly on here àwọn àwọn oníbẹ nípa kí wọ́n yẹ̀ wò ẹlòmíì máa sọ fún yín pé nísìnyí wọ́n sì máa polówó ọ̀rọ̀ lójúkọ lójú báyìí ìjọba sì ń bẹ nínú ìlú àwárí bọ́jọ́ wa fihàn pé wa kó tó pa àwọn ṣé oúnjẹ tẹ nígbà tá a fi wà nípa primary school gbàrán lọ́hùn àwọn vendors wa náà tá ń jẹ fún wa ṣe bá ní food prevent kó tó pa àwọn kó kọ́kọ́ gbé fáwọn ọmọ tó kù kọ́ tó jẹ àkọ́rọ́ test ẹ̀ wò nínà so ẹyin tẹ jẹ́ ìjọba nínú ìlú kí tẹ̀ sí àwọn vetting sí yìí mọ́ àwọn sensor board wà what is náà fi ń béèrè wa pé nínú ilé gẹ́gẹ́ fúnra wa sáàbúrò mọ́ ṣẹlẹ̀ ṣé ó possible nílùú kan nílùú tẹ́lẹ̀ tí ń pa àwọn ọmọ wa ká máa polówó orúkọ ká máa kí kọ́kọ́ lápá má ti ṣe mo béèrè nílùú tó bá ti ìjọba rẹ bá serious bọ́tà bá sọ pé ìjọba mo tún ní emphasis ẹ mọ̀ ìjà da ẹ̀bí ìyẹn ru àwọn kan tí ń bẹ nítò lọ́wọ́lọ́wọ́ báyìí o do àwọn náà ní tiwọn bẹ torí àlè nítorí pé àfẹ́ kí àbí kó kú ká máa kí àlè mẹ́mi wá ẹ gbọ́ mi yé bọ́tà ara lé gangan àwọn àwọn làáyàn síjọba bó la ti ṣe ń yàn wọ́n ẹ̀kọ́ yẹn làwọn àlè láti lọ mọ a gbọ́dọ̀ rẹ ni tí sẹ́ lù ká la ẹ wà ẹ̀mẹ̀ ẹ̀ náà sọ nísìn ní ọdún kan wọn ní àìsàn kan wọlé ọlọ́run fọ́run kí àwọn tó bí wa wọn wá ní kí n lọ fún mi yọ ọwẹ́ mo wá yára èmi sì máa wò pé wọn wá ní kí n bu yọ tó mi ìtẹ́mi dẹ̀ gbọ́ yẹn pé ìyọ wà sí dì tí wọn lọ́mọ lọ́dà tí wọn bá kan mi jẹ́ mi màmá mi ò lo yọ àwọn yẹn lo lọ yìí lọ́nà after tí wọ́n lo iyọ̀ tán lẹ́nìkan bọ́ sórí sóyàwó ní pé òun kàn jókòó òun kàn sàwádà ni ẹ kàn understand sẹ́ni tó ká níyọ̀bọ̀ ká níjọba pa yín náà ni sẹ́ni wádìí ní fọ́sọ́ yà pé ẹ tí n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ká bá sọ̀rọ̀ fún yín nísìn ẹ wádìí kọjá tí mo wí fún yín ẹ má jò ó mọ tíra ọlọ́run kẹtẹ́ gbé wá fún wa wọ́n ní ẹsẹ̀ tẹ̀sí ìrìnà wọ́n ló nítorí onílàáká yìí ni tíra bá ti rí ni n bá sọ̀rọ̀ kó ṣe pé ní anybody so ni pé omi dán ibi tá a ti bára wa nìyẹn àwọn aráàlú gangan ní sensitization nígbà tá a bá ti mọ̀ ni do we need any government tell us pé scam ni kinní yìí láyé tí táyé ti dìrọ̀rùn yìí níta à ń gbé kọ̀ǹpútà kiri ààrẹ mọ
0: value ẹ̀. àmọ́ wọ́n ní warehouse tí rẹ̀ ti wà ń bẹ tó ló wà.
1: ṣé ẹ fẹ́ gbọ́ mi ṣé ẹ máa tán pé 419 ni section òfin kan ni àbí ó ti yé kọ̀ǹtẹ́nì òdòdó lómi báyìí ẹ sì sanwó àti owó àti kọ̀ǹtẹ́nì sì ní rí mọ́ kò sẹ́ máa ṣẹlẹ̀ náà ọgbọ̀n wá wà bẹ́ẹ̀ sọ ní ìsìn èyí tó wà lọ fi lọ́jà tí wọ́n wá dìde fún wa as promise ẹ ti sọ lẹ́ẹ̀kan ìjọba ni kò take responsibility.
2: Comrade ní àgbà mi tẹ sọ pé àwọn iléeṣẹ́ rédíò anájọ akàn jẹ́ pé àwọn ni wọ́n á ṣe wọ́n á vẹ́ẹ̀tì wọ́n á ṣe àgbéyẹ̀wò gbòkèrè tá a fẹ́ lò bóyá lóòótọ́ ó bá òfin mu ẹ ká ò bá ẹ ká tún wo ọ̀rọ̀ tó ní ṣe lórí àwọn aráàlú náà wípé afẹ́ránfà
1: ṣe afẹ́ránfà ṣá
2: ẹ sọ mẹ́rin lẹ́ẹ̀kan ẹ sọ lánàá tá a sọ cbex lára ẹni sọ̀rọ̀ comrade ìròyìn yìí wọ́n fi dẹ́mu lẹ́ pé ẹnìkan ó náà sanwó àpò rẹ̀ sí.

0: mọkànlá 11 sílẹ̀ nítorí 7000 naira ìkọ̀ọ̀kan ṣé ẹni tó bí ń pa lára pọ̀ rẹ sí mọkànlá ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ náà ó fẹ́ rà lọ́dínwó kó lọ ṣé tó gbé ẹni sòrò kọmi tó gbé dọ́jà tán àtà ni ó bílẹ̀ ń jáni ibi táwọn èèyàn bèrè náà nìyí.
1: ṣé ẹ rí kíní kan ni máa ń bí kíní kan ẹ máa ń tẹnu mọ́ kíní kan n tí ò dá ò ló kọ méjì kò dá náà ni o àmọ́ omidan ọmọ tó bí ń pa kò jẹun àárọ̀ kò jẹ tọ̀sán ó wá dín ọbẹ̀ jẹ ní ọ̀rẹ́ nǹkan ọmọ yẹn ló le só lè.
2: ẹgbẹ́ mi ẹ̀mí tẹ bá dá àwọn tó bá kí náà pè pé èèyàn lajú èèyàn lóye náà ni ọ̀dà pé nínú extortion gan àìlóye nígbà tó yẹ ibi tí kára àwọn ohun ti rú wa yìí dé nípa ká mọ láà ń wo owó káàkiri báwo ló kí wọn yóò jẹ ẹjú wèmi sẹyìn ọmọ mi kí ni kébìnrin náà tó lè pè mí pé wàá gbowó náà but ọmọlúàbí yìí ṣẹkù sí wa lára ju ra wa lọ kó ṣe pé báyà yẹn mọ o ẹ bá yẹn kí n tàn yín nígbà yẹn lómi mọ jẹ ẹgbin yóò máa banújẹ tí lànà sọ fún wa kò kàn sí máa sọ fún gbogbo àtúntò ẹni tí ò ní kẹsì tẹlẹ wọn tí àkẹ́tọ́ wá wo pé ẹ wá wò pé rétí bí kan ṣe ń ṣẹlẹ̀ yìí ṣé ìlú gẹ́gẹ́gẹ́ fúnra rẹ̀ ṣó wà níbìlì fáwọn ẹ̀ láti ṣiṣẹ́ tí wọ́n òdìdí tí wọ́n fẹ́ kí ni mo ẹgbẹ́ tó fẹ́ lọ ra wa lẹ́mú bàgẹ́ nísìn aláburú lòun ká jẹ́ lọ́fẹ́ra kí ọ̀dà kan nísìn wá gbà ọ́ àwọn ètò ìjẹun ẹsẹ̀ tó jí búrẹ́dì àti tó jí wọlé báńkì tí wọ́n jọ́sọ lé ni but ẹni tó gbé owó tó ń lọ gbé yìí náà á wò kí ni security situation inú ìlú
0: àkókò wa ti ń lọ
2: so ṣe mo gbé gẹ́gẹ́ ìpọ́n ìpínlẹ̀ láti mú jáde yìí so ni pé àwọn aráàlú mo sọ kí ni káyọ̀ pé àìlẹ́kọ̀ọ́ yẹn náà ó jẹ́ ohun tó ń kóbá wa náà púpọ̀ àmọ́ ṣe ebi a máa wọ onúkọ̀rọ̀ mi ò wọ̀ ni.
0: àkókò wa ti lọ àwọn kan bá dá sí ní nígbà kan tán ṣe endsars protest tó fara ní fallout yìí gẹ̀mú wa nílẹ̀ dẹ́ngbà náà wọn lọ fọ warehouse tán kọ àwọn oúnjẹ palliative
1: sí
0: alákàjà àbílẹ̀
1: palliative
0: ẹ máa gbọ́ pé pẹ́ẹ́sì lọ́gán ni pé alákàjà àbílẹ̀ kan sọ fún mi pé a máa bá àwọn olóṣèlú wọn fi fọ́nrán kan mi ẹnìkan ó dẹ̀ lọ sí pé kúrò pé ẹ̀wọ̀n kúrò pé ó kó nídùúsì ó sì kún bámú ó ti kó sókè ó ti dì
1: ìyẹn
0: náà bí mi pé irú ẹni yìí tá a bá fún láǹfààní tó wáyé alákàjà àbílẹ̀ kí ni yóò dánwò ìkàjá
3: Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́dẹ́ lọ́wọ́jú àwọn ilé ìtura ṣé ti ìlànà ìkíni káàbọ̀ wa ni ká sọ ni àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́ tí ó sì tún ní ààyè tí ó fẹ̀ dáradára ẹ wá jẹ gbádùn àwọn oúnjẹ aládìídò láti wá lọ́sẹ̀ tó mọ kú tọ́pọ̀ bẹ̀ pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ bùfẹ́ láràárọ̀ àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bí lọ́bì bá níbi tí ó ti máa jẹ gbádùn live band ní gbogbo ọjọ́ Friday bẹ̀rẹ̀ láti aago méje àṣálẹ̀ sí aago mẹ́wàá àṣálẹ̀ bákan náà ni àṣálẹ̀ karaoke tún wà ní gbogbo alalẹ̀ Sunday bẹ̀rẹ̀ láti aago méje àṣálẹ̀ sí aago mọ́kànlá àṣálẹ̀ bákan náà ni a ní VIP àti VVIP lounge fún ẹ̀yìn ọ̀tọ̀ kò rí ìlú ọgbà tí ẹ ti lè wẹ̀ bí ó mú wẹ̀ poolside ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pẹ̀ ó tún bẹ ní ilé ìtura tiwa ìdí rèé ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura oníyàwó márùn-ún ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic a wà ní kìlómítà 10 University of Ilorin Road nítòsí Àjànàkú bus stop Ilorin Kwara

0: orúkọ ṣe pàtàkì ìyàsọ́tọ̀ níwájú olúwa ọlọ́run ayọ̀ baba lọlá ń lọ̀ṣà àwọn baba wa akọni nínú ìgbàgbọ́ ọ̀sẹ̀ tí májẹ̀mú fi máa ń fọ̀hún ọ̀sẹ̀ tọ́lọ́run ìpè fi júbà májẹ̀mú rẹ̀ tó bá wọn tó pè tó yàn tí ó palànà dání ọ̀sẹ̀ àwọn baba wa akọni nínú ìgbàgbọ́ àkókò tọdún èyí ti tó ìròyìn ayọ̀ lágbo good news in the camp lakuri wá kájọ kópa nínú ìkórajọpọ̀ ọlọ́sẹ̀ kan náà láti gbọ́rọ̀ ọlọ́run tí pẹ̀kẹ́ ni sí ọ̀nà ìyà nípẹ̀kun àṣàyàn àdúrà nípa ẹ̀mí sí ẹ̀mí mímọ́ tí mo ní rí ìdáhùn sí ìbéèrè ẹni tí ń bẹ̀bẹ̀ fún gbogbo lọ́dọ̀ ọlọ́run àtàwọn orin ẹ̀mí tí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ níbi tọ́lọ́run á ti lo ọ̀pọ̀ àwọn ikọ̀ rẹ̀ tó fi mọ́ prophet Ezekiah Olúbóyè Ọládèjì Ajéhìnrere Àgbàjọ Apostle ti Christi pastor E.O. Ọdẹ́jọbí general superintendent àti pastor S.O. Ọládélé ààrẹ ìjọ CAC ilẹ̀ Yàtòkè Òkun ní Babalọla Memorial International Miracle Camp ìkejì ara kejì láàrin Monday ọjọ́ karùn-ún sí Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá lówùúrọ̀ ọ̀sán àti ìṣòro ojoojúmọ́ jájọ pàdé níbẹ̀ ní orúkọ Jésù ó dájú pé lágbo ti wa ìròyìn ayọ̀ ló kù.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa tó palẹ̀ ròyìn ní Kànìdé Amúdé 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Omidan, àwọn àlefọ̀ lójú òkó yìí kan bá wà dá sí.
2: Ojú òkó sẹ́ẹ̀tì láǹfààní àti ìbá wà dá sí. Òun náà ni
3: 091-365-6952. Ẹrí pé àlejò wá sọ pé tọ àwọn tá ń lọ pé àwọn òkìlà òun wà dé bá ń lé kí náà fi ilẹ̀ ń lé tẹ́lẹ̀ kí ló lé wọn lọ ìyà tó lé wọn lọ iná ni wọn ti wò pé kí táwọn bá tún bọ̀ wálé náà kí láwọn fẹ́ dé bá ìyà táwọn fi kàyẹ́ láwọn tún bọ̀ wá dé bá ìjọba náà ni òṣèlú báwọn ìjọba tàwọn òun òun tọ́jú ilé wọn tàwa fi ń ríbi pé ẹjẹ́ lọ bá wọn ẹjẹ́ lọ bá wọn kí ni ìjọba tiwa ṣe nílùú tiwa àwa tí àtàwọn bẹ́ẹ̀ náà àwa náà sàgbà ká mú pé tọ̀ ẹ̀sàjì àmà bẹ́ẹ̀ yóò dánjọ́ kan ìgbòbẹ̀tá ìgbòbẹ̀tá ni nípa títọ́ sún ẹ̀ tí ò bá ti ní ẹni ó wá fún àwọn owó fò ṣẹ́ẹ̀sì ní gbogbo téèyàn ò bá ṣe láyé téèyàn ò bá náà bá di yọ̀rọ̀ ẹ̀sìn kúò kò sí ẹ̀sìn sọ fún wa pé ọjà tẹ́ ẹ̀ bá rajà owó rè ọjà rè ni ẹ máa fi rajà ó ṣe lédi pé ẹ máa sanwó kalẹ̀ ọjà ó dé nígbà báyìí àwọn kálukú náà wà ti wò pé à ń gbà tá ti lé ó gbọ̀pọ̀ ìgbọ̀pọ̀ náà ni kálukú fi sáré sí ìtọ̀ kálukú wa ẹ̀kọ́ náà tún lè kálukú máa kẹ́kọ̀ọ́
1: yìí bá yí bá tún lọ ẹ̀kọ́ máa fún wa ti ọ̀dọ̀ tí WhatsApp wa Kọ́ládé Àyìndé látàsàdàmù ní ṣókí àwọn sọ pé South Africa wípé tán bá ti fẹ́ àlejò káwọn Nàìjíríà kan máa padà bọ̀ ní ilé wọn wọ́n sì ní bẹ́ẹ̀ náà àwọn tó wà ní náà kan rí pé wọ́n tún lè ṣègbè fún àwọn aráàlú. Ẹ kojúmọ̀.
4: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ kojúmọ̀.
4: Ẹ lọ sọ ìpè ètò. Ó pọn dájú mọ́ láti gbà òtútà.
1: A gbọ́ yín sà.
4: Tẹ́lí ọ̀rọ̀ ti ìtọ̀sùn. Ìwà wa ọmọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wa pé àdá iná ló ṣẹlẹ̀ tí wọ́n fi rí wọn gbá púpọ̀ mẹ́. Wọ́n ń ta nǹkan lọ́pọ̀. Ẹ̀yin jẹ́ tún wá ní surplus ẹ̀ tún wá lọ kówó síbẹ̀. Tó bá jẹ́ páwọn tí ò rí jẹ tí ò rí mu ni wọ́n bá ń lọ rajà àṣírí àwọn pínpín yóò jù. Bẹ́ẹ̀ táwọn tó ti jẹ tó ń yó àwọn ni wọ́n tún lọ dáwó bẹ̀ ló ṣe rí bó ṣe rí hùn. Ọlọ́run kò wáyọ. Ṣé tún wá rí ọ̀rọ̀ wa ní Nàìjíríà àwọn sẹ́nítọ̀ ìka wa láàfin ìdìbò kí sẹ́nítọ̀ APC okó gbogbo ẹ̀ kí PDP okó gbogbo ẹ̀ kò lè pé wa ní Nàìjíríà ọlọ́run ó la àwa Masis lójú. Tá a bá dìbò sẹ́nítọ̀ tí wọ́n bá gbé ń takò ààrẹ Nàìjíríà tó bẹ̀ta díẹ̀. God bless Nàìjíríà.
1: Ẹ ṣe gan fún òye tí yín. Ọmọọba Ọlásúnjì Káàdé láti Ibùdó Gíwá nílùú Ìlọrin wọ́n ń sọ nípa South Africa wọ́n ní ó jẹ́ ìwà burúkú sí àwọn ọmọ ilẹ̀ yìí àti sí àwọn ilẹ̀ adúláwọ̀ wọ́n ní ìpànìyàn Nàìjíríà yóò tẹ̀síwájú àfi kíjọba ilẹ̀ Nàìjíríà kó gbé ìgbésẹ̀ kankan ìyẹn látọ̀dọ̀ ọmọọba Ọlásúnjì Káàdé láti Ibùdó Gíwá ní ìlú Ìlọrin. Ẹ kojúmọ̀ tí wọ́n ń bẹ̀.
5: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ kojúmọ̀ orúkọ yín. À ń gbọ́ yín sà.
5: Nǹkan tó ṣẹlẹ̀ sí pé sà kẹ́mi ó ti sọ̀rọ̀ tán ṣebí àwa ni ẹwọ́ ìyàtá jẹ́ ìsìn sà ṣe bá túbọ̀ àádúdìbò fún wọn àkẹ́ epo òsì ìyá jẹ wá àkẹ́ ilé àárọ̀ tó bá dalẹ̀ àádúdìbò bá àwọn ọ̀rẹ́jì mọ̀ pé ìyá jẹ wá àwa afúráwá gan-an dáàdì bùránṣì la wá má bẹ́ẹ̀ jọba ẹ wò ó ẹ yí padà ẹ tọ́jú àwọn ọmọ ìlú ẹ jọ ìyàpọ̀ ẹbí pọ̀ irú àwọn tó ṣẹlẹ̀ ní ọ̀ṣọ́gbó sí ìwálẹ̀ ìyàdà tójú kòkòrò ẹ̀jú bọ́ta wo mo gbé dodo ẹ yí padà ẹ tọ́jú wa ìyájà ọmọ nàìjíríà diamond okan yan bade o e di damu
1: a se gan fun oye ti yin sa ni whatsapp wa a ogbeni saka wa muta lati a lore won ki wa won ni south africa won ni kan te gege lori oro awon are won tun wa ni ajoye ko wa si na kan re pe won ja wa ki wowo fun le south africa atodo ogbeni moitala lati alore ni ilu lorin e kojumo ti wa nbe o
4: kojumo we ku eto
1: e kojumo
4: olorun ja won di lowo o
1: na mi oruko yi sa
4: ni bola ni bayo di lati lawo
1: an bo sa
4: ni kan to tele ni pe ti pa o ti osun mo fe da si awon to gbe lese yen kale gan awon na fe gbo mo nigeria doju e lo won tara isi ko wa ra di shakti abi kini 1,700,000 ati to fe ra to po to na fe lo to ra won kan la o na fe lo tuta ni ti ero lo gbogbo wa lowo ran wa lowo en to gbe lese kale o na fe gbo mo nigeria loju ni awon to fe lo ai to pa o na fe gbo ran lijuro ni olohun ran wa lowo demo lo ni baje o
1: ya se gan fun iwo ye ti odo ti je ka wo e kan si mi da ko ni ka to ma lo loni e kojumo
4: e
1: ka oruko yin sa
4: Big John lati gauru ta
1: oruko yin gan so yin se ni Big John ni
4: be sa
1: a kan gbo yin
4: se ri oro awon ti to fun yen na ibi ti won gba yo ti wa ibi pe won ti mo so omo Nigeria oluju kokoro ni wa e wa ja kun be awon senator wa ti won ba mo di right thing to e kon se Nigeria otoro ijo ti pa foko to subsidy is gone won wo liba we ti won so fun pre subsidy o gone but won do bo won ka da ke ko sin kan kan to sele o ni Nigeria ti vete si waju plow de ka wa masses ka mo bi to ye ka te ka si ta ba ti le ri ti senator ti ti won o pe ju jo suju na Nigeria o pada da
1: e se gan fun won ti odo ti yin sa ibi ta yan bo ro na ni pe ibi ta dibo si ka ma be ṣùgbọ́n èyí náà ni pé mo ń wo ìpinnu àwọn tó ń díje báyìí mo rí kan mi dárúkọ ẹni náà ó lọ síbẹ̀ ó ní ta bá débẹ̀ à nígbàgbé kílẹ̀fẹ́ ṣe kó lọ ẹ̀kọ́ bá wọn sọ àwọn aráàlú náà tẹ́ka bẹ̀rẹ̀ kílẹ̀fẹ́ ṣe fún wa á lọ kà pẹ́ máa pa ẹ jẹ́ ká lọlé èyí tí mo sọ ìfẹ́ dárúkọ lu ni o ní ìfẹ́ lọ́dún yìí lọ síbẹ̀ tó díje tó ní
6: That is the point.
1: E ja ma ro ile to.
6: Olorun ran wa lowo.
1: To mi na leya.
2: Adupe lowo en te ba wa da se. Adupe lowo en te ko le en te fere che. Mo se adupe lowo a lojo wa ko mi mo to so ise adupe. O mi da la yin ka je mi dupe de mi ni je.
1: To Taiwo Adeyemi loruko temi. Oh, dabo.
7: 8.7 FM fun awon eto agbon imo ati oye to ye koro.
8: This is your number one hit song on Diamond FM 88.7.
9: What's up? This is Cassie.
10: Hi, this is Nelly Furtado, and you're listening to my favorite
11: Shining Supreme.
12: Ladies and gentlemen, ladies and gentlemen, ladies and gentlemen,
13: Diamond FM.
14: Hey, it's Iggy Azalea.
15: I'm Tolo.
16: Where's Khalifa, man?
17: Cool.
16: Let's go.
18: Diamond FM, your one-step dial.

láàárọ̀ yìí a máa sọ̀rọ̀ nípa ohun tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ ṣùgbọ́n tí a kìí sábà sọ̀rọ̀ nípa rẹ̀ ìmọ́tótó ara wa ìmọ́tótó ara àwọn ènìyàn jẹ́ ká mọ̀ pé ó jẹ́ gbogbo ohun tí ó ní ṣe pẹ̀lú ìṣètọ́jú ara wa àwọn nǹkan kan wà tí ọ̀pọ̀ ènìyàn kò mọ̀ nípa ara wọn kìí ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò sí wọ́n sì mọ̀ má fẹ́ mọ̀ àmọ́ wọn ò rí ẹni tó máa kọ́ wọn ẹnìkan lè mọ̀ pé ó yẹ kóun máa wẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n ó lè má mọ bí ó ṣe yẹ kí ó máa fọ àwọn ẹ̀ṣọ́ inú ara ẹ̀ àwọn nǹkan tó ń lo àwọ̀tẹ́lẹ̀ ó lè má mọ bí ó ṣe yẹ kó wẹ̀ gan pàápàá bẹ́ẹ̀ ni bá ti domi sórí kó ti dún sàlẹ̀ ni bómi bá ti wà lórí tá a sì ti rómi nísàlẹ̀ ó ti gbà pé òun ti wẹ̀ nìyẹn kìí ṣe pé àwọn ènìyàn yìí wọn kọ̀ má fẹ́ mọ̀ ṣùgbọ́n ta lẹni tí yóò sọ fún wọn ẹnìkan tiẹ̀ lè má mọ̀ pé ó yẹ kí òun ó máa wẹ̀ lójoojúmọ́ ó lè rò pé bá ti wẹ̀ láàrin 2 days nígbà tára mi ṣàbọ̀ta nulé kò nílò kí n wẹ̀ lónìí nígbà tí n ti jáde nulé ṣùgbọ́n kìí ṣe pé òun náà fẹ́ di aláìmọ̀ọ́mọ̀ má mọ̀ ṣùgbọ́n nítorí pé kò rẹni tí ó sọ fún àti ìdí tó fi yẹ kó máa wẹ̀ lójoojúmọ́ àwọn míì sì wà wọ́n lè má mọ iye ìgbà tó yẹ kí wọ́n máa fọ aṣọ àwẹ̀ tẹ́lẹ̀ wọn ẹlòmíì wà ó lè má mọ iye ìgbà tó yẹ kó máa fọ bra kọ́mú tó yẹ kó máa fọ kìí ṣe pé kò fẹ́ fọ kìí ṣe pé ó yọ̀lẹ̀ ṣùgbọ́n kò ní òye nípa pé báyìí la ti ń fọ ìgbà báyìí ló yẹ a máa fọ báwo ló ṣe yẹ kí a máa yí àwọn aṣọ tá à ń lò sí àwọ̀ tá à ń lò sí àwọn àyè kan báwo ló ṣe yẹ a máa yí padà tí obìnrin bá ń ṣe nǹkan oṣù báwo ló ṣe yẹ kí ó máa yí páàdì padà báwo ló ṣe yẹ ó máa pààrọ̀ rẹ̀ báwo ló ṣe yẹ ó máa tọ́jú rẹ̀ fún àwọn ọkùnrin báwo ló ṣe yẹ kí a máa ṣe bọ́ksà wa tá à ń wọ̀ sí ìsàlẹ̀ aṣọ wa báwo ló ṣe yẹ kí a máa ṣe ìtọ́jú rẹ̀ àbíyá wa báwo ló ṣe yẹ ká máa ṣe ìtọ́jú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ṣe wípé wọn ò ní òye wọn ò mọ̀ ṣùgbọ́n láàárọ̀ yìí a máa sọ fún wa nítorí pé ìmọ́tótó ó bẹ̀rẹ̀ láti ara wa gangan. bá a bá ṣe ń sọ̀rọ̀ nípa ìmọ́tótó a máa sọ̀rọ̀ nípa òógùn àti òórùn ẹlòmíì wà kì í rùn kúrò nílé àmó máa ń rùn lẹ́nu iṣẹ́ ẹlòmíì wà tó bá ti fin nínú ilé ó ti wò pé ọmọkùnrin ti tán ọmọbìnrin ti dùn àmọ́ bí bàbá fi lo wákàtí méjì òórùn ti gbalẹ̀ àmọ́ òun ò lè mọ̀ pé òórùn kí ló lè fà á báwo la ṣe lè ṣètọ́jú ara tó ṣe pé tá a bá ti stay fresh from home we have to keep fresh till we are close from the work.

0: Otorun.
1: Mm.
0: So, if you smell, if you sweat a lot, bathe with antibacterial soap. Tẹ pe a ma lagun de e je ka fi ose oni to ma pa kokoro antibacterial na ma pe gbogbo abi awa tirun ba wa nbe e je ka ka shave e ka make sure pe a fa awon run yen kuro nbe tori awon run yen gan lo ma trap ogun si abiya ti ogun ba ti wa trapped sinu abiya yen bacteria wole sibe yo ma run ni a de ma fa body odo ka de wi e ka ma wo cotton clothes that to le gba atẹgun sara ti ko nse awe to ye pe o ma gba oru sara pupo ta ba wa ni enu ise wa e je ka mu towel mo ye sonjo si mo se health education pata awon omo odo obirin e je ka mu towel wa dani o wipes ka carry extra shirt ma mi to ye pe ise wa boya long hours ni so that we clean up in the bedroom and reapply anti perspirant fun to ba ni body odo niyen. So deodorant versus perspirant versus perfume, yeah. Perfume only covers the smell. Ko stop odor. To ba se de be so le kan yen sin bayi after some hours nsin odor yen gan ma wa bori perfume ta fi sara. So perfume de ni ko kin papa bacteria. So antiperspirant de ni blocks o ma block o ma di oru lati jade sita. So best you use it at night lori ara wa to ba dry kun se bi ti ara pa ti mo to ti se pojopojopo la ma lo si. So mo se wa fe gba ni royin wa moran nipa awon obirin mo ti so le kun pe oju ara wa ohun gangan mo lati nu sita ti o ma se pe o ti ko kokoro si ara. So ko need ka ma fi dito perfume lemon inside alum ka ma e je ka oju ara yen e je ka fi plain water ka fi fo lati bi waju si eyin won se lati bi eyin si waju therefore okunrin e je ka ma fo oju ara wa daily na
1: gbogbo bi okunrin na ma fo oju ara ti won na gbogbo na obirin ni kokko
0: e kan need ka lo strong perfume abi kini kokko si gbogbo awon area abi by they are all natural awa la n pedo ti si pelu wa ni mo tototo sorry to say
1: ada ma se jo pele feyan rale lati pe wole lati ba wa da si laaro to ni eyin okunrin won ni boxer yin e ma paro e lojojumo bi obirin na tin paro awo tele won won si ni pe ki e ma fo aso yin na aso te wo lojo kini ko nilo ke ti wo lojo keji ke wa gbon ke wa ta ke wa ni se bokunrin ni mi won le eyin na le ma gba bi awon obirin na se le ma gba eyin o si ni mo tori pe ipako ni pako laari eni eleni ni ma nri teni elo e karo o
2: God bless you.
1: E se adupe. Okunrin mi o fayawo esaya sito. E ko wa da e fe mi la ya ko bo tin se so. E gba ni yawo first ko first substrate ni. E mo kalo mi o wa konile farakin oko e pe lo oko si fere oko ma farakin yawo amo yawo awon ohun ti n bo ta lara yin o gba be yawo a ma wa style ni o ti e mo ko wo ti e n ba yan sere iwo ti
0: e
1: adija
0: okunrin mi ti le ma bo lati ta ba yin pelu ogun ati ogun e ba lo sa fe wo
1: gbo be won o fe wo ti wa ile oke ti a o ba wa ni ah iro e kokko lo bo ni sara na
3: 1 2 3 4 5 6 9 5 2 Bọ̀gá tí máa fẹ́ bèrè ní tọ́ níyàn ni máa lo álọ́mà ní ọ̀sán lemon once in a while, maybe once in 4 days or once in tó wà àgbáṣígbì láti máa gbà bí álọ́mà bí dá álọ́mà or lemon for that particular place. Not every, it doesn't smell all the time, but don't mean tó bá ti di gbóru tó because I don't show it. Ní máa dùn rárá. Tó yẹn mo fẹ́ bèrè. Ṣé tó wà àgbáṣígbì.
1: Ó dà, ṣáájú lórí social media lẹ́njọ́ mẹ́ta yìí, mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kí ló máa ń pè náà àwọn do it yourself lórí social media lómi ò ní kódà mo tún máa ń rí baking soda ẹ̀dá ẹ fi tẹ bá ti fi díẹ̀ sínú kini ẹ máa fi pa ampiti yín ẹ máa fi pa àwọn ọmọ kan wà àwọn ọmọ teenager tí wọ́n ṣe ń grow up yẹn àwọn máa sábà ní wà prone to some holdups because of their changes tó ń débá ara wọn àgbọ̀ lórí social media ẹ fi álọ́mù sí wọn lábíà èmi náà lọ́mọ teenager o mi ò try ẹ rí tó ẹ gbọ́ ṣé wọ́n ní wà ṣé wà advisable.
0: Òun náà ni mo sọ lẹ́ẹ̀kan pé gbogbo àwọn nǹkan báyìí mi kò
1: medically kò fi di múlẹ̀.
0: Yes, nǹkan tí mo kàn rí nípa nǹkan tẹ́ sọ yẹn ni pé antiperspirant ó máa ń dín òógùn kò ní jẹ́ kó jáde ní ara ṣùgbọ́n lálẹ́ tẹ bá ti wẹ̀ tán tí ẹ ti dry gbogbo ara yín ẹ fi sára kò ń ṣègbà tí òógùn bá ti wà lára lèyàn máa ń lo àwọn antiperspirant yìí ẹ mo sọ lẹ́ẹ̀kan sorry to say deodorant mi wà tó yẹ pé wọ́n fi antibacterial sí ó lè pa bacteria that causes smell. Mo sọ fún yín pé mo ní oògùn kan ló ń cause smell.
1: Ló ń cause smell. Òun náà ni pé ẹ wá nǹkan tó work fún yín. Àwọn hello ẹ káàárọ̀.
3: ẹ káàárọ̀ ma.
1: ẹ kú ìtumọ̀.
3: ẹ ṣe. Táwọn ọkùnrin ọkùnrin ni mí.
1: À ń gbọ́ yín sàn pápápá. Hello sir.
3: Àwọn kankan wà tó obvious lára. Hello.
1: A wà pẹ̀lú yìnyín, à ń gbọ́
3: yìnyín. Irú ọkùnrin mi bá jáde gbogbo jọ́bi rẹ̀ báyìí. A kún ni kò ní ní ìṣòro ìṣèjìlẹ̀ kan. Ó yẹ kó máa tí ìṣẹ̀lẹ̀ kọ̀. Ẹlẹ́ẹ̀kejì.
1: Irun àbí akọ́lẹ̀ ń sọ yẹn.
3: No, kí irun gbọ̀n.
1: Irun gbọ̀n.
3: Ṣé bá rẹ́ lómi àfi aláǹṣẹ̀ gan ẹ̀ tiẹ̀ nílé ìsúnmọ́.
1: A ṣe ló fa ingẹ̀, ṣé wà òkè.
3: Ẹlẹ́ẹ̀kejì ọkùnrin boxer àti singlet ẹ̀ tó bá jẹ́ méjì ló ní kó máa fọ́ kó máa wọ̀ kó máa pọ̀ àrẹ́wẹ̀ lójoojúmọ́. Àwọn kankan tí wọ́n wà obvious lára àwọn obìnrin tẹ̀ ń dárúkọ. Obìnrin ní àlọ́ week ẹ wo benin ti week yẹn dáadáa ọbẹ̀ ọwọ́ ẹ̀yìn ọwọ́ wájú wọn ní brush ni kẹ́ tó dé week gbogbo àkàkà kókó ni.
1: Ẹ̀yin ti observe jìnnà o.
3: Ẹ̀yin ẹsẹ̀ gbogbo ẹyin ẹsẹ yẹn á dúdú ni ìṣẹ́jú mélòó ló máa gbà wọ́n láti gbó nígbà tó ń wẹ̀
1: ẹṣẹ àdúpẹ́
3: gbogbo àdúdú ni fún àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ó pọ̀ ọlọ́run ṣàánú wa.
1: Ẹ ṣe n tó fi lè mú kọkùnrin kó máa notice nǹkan yìí ẹ wá wò pé obìnrin kan ń lọ wọn wá ń wọlé ẹ wá wò bóyá bọ̀dá yìí sì àwọn sì jẹ́ cool guy obìnrin mi ò máa wá wò pé kí bàbá yìí pè mí náà bàbá wo tó ti wọ ẹyin ẹsẹ tó ti rígì gígísẹ a wò pé a tún ṣàkọwájú bọ̀dá yẹn wọ́n wo pẹ̀lú wíìgì orí ẹ yìí so nígbà míì wà àwọn obìnrin we need to calm káwà tàìdè if ibi tí bọ̀dá yìí ń sọ yìí ẹlòmíì wà kì í ṣe pó dúdú ṣùgbọ́n máa funfun kò ń pa ẹsẹ̀ yẹn dáadáa ibi ẹyin ẹsẹ̀ yìí báyìí ó tiẹ̀ lè túyàn síta o kò ń pa ẹsẹ̀ yẹn dáadáa ìyẹn ò wá dá funfun so wọ́n dẹ̀ sọ nípa irun àbíá ọlọ́run ọba o ẹ bá jẹ́ àsọ̀rọ̀ débẹ̀ ṣùgbọ́n àwọn tó irun àbíá wa ẹ jẹ́ ká máa kí ló anyway àwọn tó wọ́n dẹ̀ pọ̀ fẹ́ tọ́jú ẹ̀ náà at least kó máa dán yinrin yinrin ká wò báyìí kó òun tó fà irun ń bẹ̀ kó jáde ń bẹ̀ ẹ bá mọ̀ pé lè tọ́jú ẹ̀ kí lè tẹ̀ gé kúrò ń bẹ̀ irun àbí èmi ò sẹ́ ẹ̀ẹ́dẹ́ ká bá lọ lórí ètò yìí ṣùgbọ́n ìmọ̀ tó tó ara wa people are watching you àwọn èèyàn ń wò wá o lè rò pé ó kọ́lọ́fín bó ṣe kọ́lọ́fín o àwọ̀tẹ́lẹ̀ wa kọ́mu wa ẹ̀ẹ́nọ́sọ́lọ́wà tó yìn ó máa ń rùn síta tó bá dọ̀tí tó bá tó òtítọ́ àwọn stage kan ó máa rùn jáde ẹ jẹ́ ká máa ṣètọ́jú ẹ̀ ọ̀nàṣọ́lọ́wà tó yìn adúpẹ́ pé àgbè yẹn jẹ́ wa. Ọmọdé Ọláyinka Ajayi Ajibade lèmi jẹ́ ó ti dé ní ọjọ́ mẹ́jọ. Ire o.
4: There's certainly more to radio than what you've ever experienced.
5: Yeah!
4: With Diamond FM, radio's not just about talking. It's about the laughter. Solutions.
5: Ah, I feel so relieved listening to you.
4: Platforms to express yourself.
5: Oh, as I did, I didn't say, I don't see it's really
4: and most importantly, companionship. On Diamond 88.7 FM, radio is real. At Diamond FM, we've got you.
6: Yeah, man.
7: Going full throttle with non-stop hits.
8: 88.7 FM.
6: Yeah, man.
7: Going full throttle with non-stop hits.
8: 88.7 FM.
9: Get ready for the ultimate rendezvous of the sharpest minds.
10: The shape of the Nigerian state just now has all the capacities and possibilities of birthing in a disastrous and pestilential aqua.
11: I'm proud of Nigeria despite the challenges. I had an American green card. I gave it up. I'm not excited about it. If I was crazy about it, I would keep my green card and eventually qualify for citizenship.
12: More than ever before in the history of our nation, this is the worst instability we are facing. In fact, this is worse than the civil war. Today, there are a lot of misgivings, a lot of misinterpretations of what is happening. We cannot pretend that we are capable of confronting the situation in our hands.
9: Editors Hangout, where journalists gather to dissect the pulse of our world. We are not just reporters. We are the guardians of truth and justice, with our pens and mouth sharp enough to pierce through society ills for humanity and a better country. Don't miss out, because when journalists speak, the world listens. Tune in to your Shining Supreme radio station and be part of a conversation every Wednesday from 11 o'clock to 12 noon. Editors Hangout, the meeting point of journalist by journalist for humanity, society, and the country.

Ọ̀gbẹ́ni Joshua Popola, ẹni ọdún mẹ́tàlélọ́gọ́ta, òun náà ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó rán ìyàwó rẹ̀ lọ sí ọ̀run àpàpàǹdodo Àyánrànkẹ́, ẹni ọdún méjìdínlógójì, bákan náà ló gún ọmọ wọn obìnrin o nílé ìgbé wọn tó wà ní Ìkòròdú nílùú Èkó. Ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánu náà ló wáyé lọ́jọ́ ìsinmi ọ̀sẹ̀ tó lọ, lásìkò tí Ronke sọ pé òun ti múra tán, òun fẹ́ máa lọ ṣọ́ọ̀ṣì. Ronke, òun náà ló jẹ́ aránsọ tẹ́lọ̀, ó sì tún jẹ́ akọrin nínú ìjọ, àti wípé òun ni adarí àwọn akọrin nínú ìjọ, àti wípé ìjọ aláṣọ funfun òun náà ni ìjọ tí Ronke lọ. Ó dì mọ́ pé ó sọ fún ọkọ rẹ̀ wípé òun ti ṣetán, òun fẹ́ máa lọ ṣọ́ọ̀ṣì. Lọ́kọ yìí bá ní kò sáàyè láti lọ o, káwọn kọ́kọ́ tótó mẹ́lòó tó kó tó di pé yóò mọ̀ lọ. Àmọ́ arábìnrin yìí kọ́ o, ó ní òun ti múra, òun ti wọṣọ, bóun bá dé àwọn ò mọ ba eré àníyàn wọn lọ o. Àmọ́ arákùnrin yóò gbà. Níbẹ̀ náà ni ọ̀rọ̀ ti di bóò lọ yà mí o láàrin àwọn méjèèjì, tó sì ṣe bẹ́ẹ̀ lọ yọ ọ̀bẹ, ó gún ìyàwó rẹ̀ lọ́pọ̀ ìgbà. Níbi tí ọmọ wọn tó jẹ́ obìnrin tó wà nínú àwòrán tí mò ń wò lọ́wọ́ yìí, tóun náà sì ti gbọ́ bí ìyàwó rẹ̀ ṣe kígbe o, ló bá sáré bọ́ sínú yàrá pé kí bàbá ọmọ pa ìyàwó òun, ni bàbá bá tún gún ọmọ náà, ni bàbá bá fi ẹsẹ̀ fẹ́ o. Àwọn ará àdúgbò tí wọ́n gbọ́ igbe àwọn èèyàn yìí ni wọ́n sáré débẹ̀. Wọ́n gbé ìyàwó lọ sí ilé ìwòsàn, àmọ́ ẹlẹ́kọ̀ọ̀rún ti polówó fún, wọ́n ní òkú lẹ́lẹ́jà tà á. Ní báyìí ọmọbìnrin náà ti ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́, àmọ́ bàbá wọn ti fi ẹsẹ̀ fẹ́. Ilé-ẹjọ́ Area Court tó wà ní Center Ìgboro nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara ti tú ìgbéyàwó láàrin Bukola Ìyanu Olúwa àti Ọláṣùpọ̀ Olúwaṣeunka o, lórí ẹ̀sùn wípé kò sí ìfẹ́, kò sí ìkáràmọ́sìkí láàrin àwọn méjèèjì. Adájọ́ ilé-ẹjọ́ yìí, ọ̀gbẹ́ni Tóyìn Àlùkò, lásìkò tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, ó ní lóòótọ́ àti lódodo ọkọ sọ pé òun kò kọ ìyàwó òun o, torí ìyàwó òun sì ni. Àmọ́ ìyàwó sọ wípé kò sí ìfẹ́ mọ́ láàrin àwọn méjèèjì. Eléyìí ló mú kí ilé-ẹjọ́ tú ìgbéyàwó àwọn méjèèjì ká, tó sì ní ọmọ kan ṣoṣo tó wà láàrin wọn ọmọ ọdún márùn-ún kí ó wà ní àkàtà ìyá yìí. Bákan náà ni adájọ́ pàṣẹ wípé kí bàbá ọmọ kó máa san ₦100,000 ₦20,000 lóṣooṣù owó ìtọ́jú ọmọ náà. Bákan ni kó máa san owó ilé-ìwé, owó ìtọ́jú ètò ìlera ọmọ yìí fún ẹni tó jẹ́ akọ̀wé ilé-ẹjọ́. Bákan náà ni ó jẹ́ kó dìmọ̀ pé bàbá yìí láǹfààní láti máa rí ọmọ rẹ̀ o, bóyá lásìkò ọlidé ni tàbí lásìkò pọ̀pọ̀ ṣinṣin ọdún. Bákan náà ni ilé-ẹjọ́ pàṣẹ o, ó ní arábìnrin náà lè ní àǹfààní láti lọ kó ẹrù rẹ̀ kúrò nínú ilé ọkùnrin náà láìsí wípé ọkùnrin náà ń dún mọ́ oru mọ́. Ṣáájú ni olùpẹ̀jọ́ Ìyanu Olúwa tó jẹ́ ìyàwó sọ fún ilé-ẹjọ́ wípé ìgbéyàwó náà ti sú òun, kò sí ìfẹ́ mọ́ láàrin àwọn méjèèjì, tó sì ní kí ilé-ẹjọ́ tú ìgbéyàwó àwọn ká. Ó ní ká sọ fún ọkọ kó máa san ₦40,000 lóṣooṣù láti máa fi gbọ́ bùkátà ọmọ náà, nítorí pé ọkọ yìí kò fi ìfẹ́ hàn sí òun láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ó ní láti ọdún 2023 lòun ti kúrò lákàtà rẹ̀. Níṣẹ́ ni ìròyìn eléyìí ó gbé àgbọ̀ndò lọ́wọ́ o. Bàbá ẹni ọdún 54 kan, 54 years old, tórúkọ rẹ̀ ń jẹ́ Patrick Steve Odiabo, òun náà ló di mọ̀ pé ó gbẹ̀mí ara rẹ̀ o ní Korogocho, lórí ẹ̀sùn wípé arábìnrin kan, eléyìí tó sọ wípé òun yóò fẹ́ bóun bá ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé-ìwé gíga. Arákùnrin yìí náà ni ó gbọ́ gbogbo bùkátà ọmọbìnrin náà ní ilé-ìwé, ọ̀rọ̀ oúnjẹ, ọ̀rọ̀ owó, bíbélì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ ló gbọ́ o. Àmọ́ nígbà tí ọmọ yìí ṣetán ní ilé-ìwé gíga o, ló bá kojú arákùnrin náà sí òrùn alẹ́. Arákùnrin yìí kò ṣe méní ṣe méjì o, níṣe ló lọ gbẹ̀mí ara rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti kọ́ mọ̀mù gàrí sọ́wọ́ ìyá ẹni ọdún 35 kan, Auwa Uhaaruna, lórí ẹ̀sùn wípé ó fi ọmọ odò pa orogún rẹ̀, Jamila Adamu. Ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday ní ilé ìgbé Tafawa Balewa Osun Estate tó wà nípínlẹ̀ Bauchi. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Nọ́fíù Habibu, ó sọ di mímọ̀ nínú àtẹ̀jáde kan o tó fi síta ní ọjọ́ Ajé 28 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí,
gẹgẹ bi Habib ṣe wi o ni afurasi na o na ni won fi esun kan pe o lo yo modo lasiko ti pentuka ti aja ijaja ku akata to bele laarin awon mejeji o si fi omo odo yi o gba mo lori o eleyi to mu ki arabirin na kokko daku lo gbonrangande o agbanuso ile ise olopa so wipe won fi esun kan arabirin na wipe nigba to gba omo odo mo arabirin yi lori ni se lo kokko daku lo gbonrangande o won gbe lo si ile iwosan nibe na ni won ti fi idi amule wipe o ti dagbere fun aye ile ise olopa ko ma garisi owaru na ti won si ri omo odo to fi pa orogun re

obirin aboyun ma mo osu kan mo ron keji adekunle igwe o mo lo bo sori itakun ayelujara o o ni e wa gba mi bi kun mi se ga to yi mo mo loje oni le onje mo ni o lara kunrin kan ba sumo mi pekipeki lo ba ni ka jo mo wole wode ka mo toto meloto mo ron keji o ni isele yi o se oni ayin o lojo tuesday ojo ise gojo keji le logun osu keso odun ta wa yi ni isele na se o o na ti kokko fe ki gbele arakunrin na lori wipe a fi ni sogun owo o mo le fi sogun owo oni gbata arakunrin kokko wa ba on wo kun wo pe abi kini ti lole ti ori na ri ni on wa ri pe ah awon kan kiun legbe pe ah momo e mo wo le mo rora lo nba tun wo kun pe so ori na ni on wa fe ki gbe pe ah ritualist re o amo n dake o wa wa sori itakun ayelujara oni se be na ni awon okunrin loju won wa fo bayi to tun wa konu si obirin to wa ninu oyun arakunrin kan to je ore oko iyawo o mo gba mike lowo alaga lo ba ni ka je ko nsoro oni se ri gbogbo awon ore oko ti gbogbo won ko sagbada yi onu nje na ma wa kakiri oju agbo o lo n ton ni kan wa se gan won ni se idobale la ni ka wa don bi o amo be ba ri gbogbo won ta won tin pe gbogbo awon ore oko kan wole wa lati wa dobale o nje ni gbogbo won ba kakiri o wa ni so ye ko ri be ore wa o na la ma wa npon le ni bi igbeyawo ko wa je pe o je pe o nje na la mo wa kakiri gbogbo eyin ton pe ni groomsmen ore oko e lo sora yin arakunrin yi o na lo so be Precious John Galumje o mo bo sori itakun ayelujara o o ko thank you Jesus yen ni pe Jesus o se o ki gan lo fa labare eni so je afesona re Lia Hubin o na mo lo so pe o won o se igbeyawo mo o loko ojo meji lati won yo se igbeyawo igbeyawo na lo wa lalakale wi pe igbeyawo eleyi si won ni o ti sanwo ori re lo kokko waye ninu osu kini odun 2026 ti won si ni church wedding iyen igbeyawo ti won yo ti sanwo po ni ilana mimo ninu ijo o wa lalakale pe yo waye o lojo saturday ojo keta osu kewa odun ta wa yi ni Jalingo nipile Taraba eni to ji akowe igbimo to mojuto oro igbeyawo yi o n lo bo sori itakun ayelujara whatsapp o to ko gbogbo won po oruko re ni Beatrice Evil Hanger o mo lo kede oloruko oko oni sheri lojo monday ojo kokanle ni ogun osu kesan lo bo sori whatsapp yi o ta mo si group whatsapp lo ba ni sheri igbeyawo to ye ka se a o se mo o oko iyawo lo ni ki so pe ati wogile number si tu gbogbo awon ton ko si group yi lo ba tu won ka lojo keji larabirin na ba bo sori itakun ayelujara o na n dupe lowo olon pe ko lo fa awon olugbe ilu osogbo nipinle osun na n kawo leri ijanse mole lojo monday ojo aje ose ta wa yi ni o ki gan lo sele ibi kan ti won ni won tin ta onje ti won pe oruko be na ni Global Food Initiative to wa ni odi olowo ile onje yi ni won ni won si ninu osu kejo odun ta wa yi o lolulu ipinle osun yen nilu osogbo ti won si ni won la gole onje won lori ni o opo ku oyoku gbanjo gbanjo gbanjo o na ni won fi awon apere si apo ewa gbogbo e ti won fi ta o ti o si je pe ojo ti lo lori re o ko ti di je wi pe ojo ti lo lori awon onje yi o eleyi lo wa mu kinu awon eyan ma dun ti won si nkowo won ketiketi lo be tawon oloja lawon oja gbogbo won si kari bonu o ko soja mo ibi na ni gbogbo awon eyan ti lo nra oja o egbele mukun owo o na lawon eyan fi lo nra oja ni oja yi o pelu bo si ja wi pe edin won wa lori awon oja na amo lojo aje monday o di mimo pe bawon eyan se de enu iloro lati wo be raja o atawon ti won ti kowo le lopin ose pe awon bo wa ku oja won lojo monday ni se ni won ba ile itaja yi ni titipa o ti ko si si enikeni ti o da won lohun o di mo pe enikan ti eni bi million naira atota million naira
òun náà ni òun ti kọ́lẹ̀ o fún ọ̀pọ̀lọpọ̀ ọjà tó ń fẹ́ kó tó sì gbé mọ́tò ńlá tí ó bá kó ọjà o bákan náà lẹ́nìkan ni ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà 50,000 naira lòun ti kọ́lẹ̀ o àtàwọn míì tí gbogbo wọn sì ń fẹsẹ̀ janlẹ̀ tó ń káwọ́ lérí o kódà arọ tí ò lè rìn òun ni kán gbé òun kọ́rùn lágbègbè òdi olówó ni o nílùú òṣogbo pẹ̀lú bí wọ́n ṣe rí pé àwọn èèyàn yìí wọ́n ti fẹsẹ̀ fẹ́ Arábìnrin kan bọ́ sí orí ìtàkùn ayélujára ó nù ò tó ẹni tó lè bá ọlọ́run wíjọ o ó ní àmọ́ omi ojú ń gbọn òun o èyí náà ni bí arábìnrin ṣe retí ọmọ fún ọdún márùndínlógún 15 years àmọ́ arábìnrin fi inú ṣe oyún o ṣùgbọ́n kò padà fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n arábìnrin yìí ni odidi ọdún 15 lòún fi retí ọmọ o àmọ́ ṣá nígbà tó tún wá bí ọmọ yìí níṣe ni ọmọ náà padà ó wá bọ́ sórí ìtàkùn ayélujára ó nù ò tán ẹni tó lè bá ọlọ́run wíjọ o àmọ́ omi ẹkún náà ló ń gbọn òun akẹ́kọ̀ọ́jáde fásitì kan ẹni ọdún 38 mike oje òun náà ni wọ́n lù pa o ta ló lù pa alájọgbé rẹ̀ edebiri tèmítọ́pẹ́ òun náà ló lù pa ní agbègbè mòwe nípínlẹ̀ ogun ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánú yìí ló wáyé o pẹ̀lú bí akẹ́kọ̀ọ́jáde tó kẹ́kọ̀ọ́ nípa guidance and counseling wọ́n ní ọmọ ọdún mẹ́ta kan ó mọ̀ ló kù gbé o ó wá gbé ọmọ yìí mọ́yà ní kété tí bàbá ọmọ ẹni ọdún 43 tó fojú gan ni bó ṣe gbé ọmọ rẹ̀ mọ́yà ló bá yọ igi o ló bá bẹ̀rẹ̀ sí ní jàn án ní pọ́npọ́ títí sí arákùnrin yìí tó fi dákú lọ gbọrangandan o tó sì jáde láyé lójú ẹsẹ̀ ìtàkùn ayélujára ló bọ́ sí o ó bú sẹ́kún gbẹrẹgẹdẹ ó ní òjò tó rọ̀ tó gbé tẹ̀tẹ̀ pé ògì kò ní yẹ̀ fún ọmọ ṣàfira o òun lórí ìtàkùn ayélujára lòún ti họ́dà òun fẹ́ra power bank ni ó kọ́ sí bá òun mú wa ó nígbà tó mú power bank yìí wá tó ń yẹ̀ wò páálí nìkan ló wà ńbẹ̀ o kò sí battery kódà kò sí power kankan nínú power bank yìí ó wá ní ìwádìí táwọn ṣe ó fi ìdí ẹ̀ múlẹ̀ o wípé iléeṣẹ́ tí wọ́n ti ra kíní kì í ṣe bẹ̀ o bí iṣẹ́ ẹni tí wọ́n fi tán fi ọjà yìí tí wọ́n fi rán sí òun wọn náà ló ṣe pàṣípàrọ̀ ọjà náà tán sì gbé páálí lé òun lọ́wọ́ ní báyìí sójà ti ní ohun tó bá gbà lòun yóò fún un òun yóò rí i pé òun gba owó òun padà tó a ò ní rí jù báyìí lọ lórí ètò fún tòní déere gẹ̀ẹ́rẹ́ mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ ìpẹ́ ìpẹ́jú làlàfì lọ́ba sí kọjá ìpẹ́ ìpẹ́jú yóò di ọmọ bí iṣẹ́ ò sí nǹkan nínú ọ̀la ó ti máa ṣẹnu ní dédé ṣíbí lórí ètò ẹgbẹ́ òfin ti ọjọ́ wednesday ẹ má gbàgbé ẹja sún pàdé lọ́jọ́ friday ká tún fún yín ní àwọn ìròyìn tó jẹ́ àgbọ́sọgbánù tó bá tún ṣíyọ láàrin ọ̀sẹ̀ èmi ti yín tòótọ́ olúbùkọ́lá ọmọbori owó ọmọ bíi ló kọ̀ mi o ìpàdé wa bí oyin o ó dàbọ̀

Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún. Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.

0: ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ilẹ̀ Nàìjíríà ti pèpè kan kó kúrò nílẹ̀ àwọn àdó olóró. Ẹgbẹ́ Obedient ké sí Ààrẹ Tinubu kó kúlèdè èyí tó ná lórí ìrìn àjò tó ṣe lọ sí ilẹ̀ France. Ṣàpapọ̀ ilẹ̀ yìí kéde pé àwọn bẹ̀rẹ̀ wòṣẹ́ níran tó bá di ọjọ́ kejì oṣù kẹwàá. Àwọn olùgbé ìlú Ìlọ́fà kánminú lórí ipò tí ó jọ́nà tó lọ láti ìlú Mùaran délùú ẹ̀gbẹ́ wà. Ní ilé òkèrè ilé gíga nílẹ̀ Amẹ́ríkà gbẹ́sẹ̀ kúrò fúngbà díẹ̀ ná lórí kíkó àwọn ààrẹ tó fẹ́ lé kúrò nílẹ̀ ọ̀hún lọ sí orílẹ̀-èdè mìíràn. Onídàráyà ìpẹ́bà ti bu ẹnu àtẹ́ lu Lukman Adams Awoniyi bí Nàìjíríà ṣe fìdí rẹmi sọ́wọ́ ilẹ̀ Guinea-Bissau. Ẹ̀ka àsan akíwa wípé a kò iṣẹ́ látòrọ̀ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàyìn Diamond 8.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi lọ́rọ̀ yìnyín. Ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wọn YouTube wọn náà Diamond 887FM ẹ̀kúrẹ́rẹ́ náà bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Social media in me on my pretty by me. I'm blushing. Most video you know, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. In your leg, get black. In your if I go gone, let me. Ebo boy, it's my man. Say every morning, my man. She 7 a.m. every day. Most man keep fit. Lele, every shape me you can see. Oh boy, I'm all to you.
2: Ó mà ṣe o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣáá ayé le o èèyàn sì burú kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn.

0: ẹ káàbọ̀ padà ìròyìn náà rẹ ni ẹkùn rẹ ilẹ̀ nàìjíríà wípé kan kó kúrò nílẹ̀ àwọn àdó lóró tó sì tẹnumọ́ wípé gbígbà jáde lóró ó ní ó lè ṣe àkóbá fún ètò ààbò àgbàlẹ̀ ilẹ̀ nàìjíríà ló fún léde láti ọwọ́ aṣojú rẹ̀ tó rẹ́sẹ̀ wálẹ̀ ní àjọ ìṣọ̀kan àgbáyé àbásádọ̀ jimoh ibrahim ló pe ìpè ọ̀hún ní àná ọjọ́ ìṣẹ́gun níbi ìpàdé alágbára kan tó wáyé nínú àjọ ìṣọ̀wáyé ní yọ̀ọ̀kẹ́ wọ́n ṣe ń ṣe àyàgbẹ́ kíkó kúrò nílẹ̀ àwọn àdó olóró ibrahim ṣàlàpẹ́ nàìjíríà ó ní kò ní àdó olóró bẹ́ẹ̀ kò gbà lérò láti rí i pé ó ní kí apá bí gẹ́gẹ́ bí òṣèré tẹ̀síwájú kíkó kúrò nílẹ̀ ó ní ọ̀nà àbáyọ láti rí i pé kò ṣe àkóbá fún àwọn orílẹ̀-èdè gẹ́gẹ́ bó ṣe tẹnumọ́ ó ní púpọ̀ àwọn yìí lágbàáyé àwọn àdó olóró lọ́wọ́ tí wọ́n sì ń fa ìfàǹfà lórí rẹ̀ ní àwọn ẹkùn tí wọ́n wà ibrahim tẹnumọ́ wípé àdó olóró ọ̀hún òun ni ọgọ́rọ̀ rẹ̀ wà ní ọwọ́ àwọn orílẹ̀-èdè kan. Nínú ìròyìn mìíràn ẹgbẹ́ òbí dnt ti pè wípé kan kórèdè lẹ́kùnrin rẹ̀ èyí tí ààrẹ bọ́lá tinubu náà nígbà tó lọ ṣe àbẹ̀wò sílẹ̀ france gẹ́gẹ́ bí ó ṣe fẹ̀sùn lédè onówó tó ná ò ní wọ́n lè lò láti fi kọ ilé ìwòsàn alábọ́dé ogun àti láti ra àwọn ọkọ̀ agbéyìn nígbà pàjáwìrì tó tó 100 kan ẹgbẹ́ ọ̀hún jáde tó buwọ́lù látọwọ́ ẹ̀ka ọ̀rọ̀ ròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ lónìí ẹgbẹ́ òbí dnt tẹnumọ́ wípé owó tí ààrẹ ná ni ilégbèé kan tó wà ní peninsula paris àti owó ọkọ̀ bàálù àti owó àwọn òṣìṣẹ́ aláàbò àtọ̀ǹgẹ̀tà lẹ́ǹjẹ̀ owó náà wọn ni ẹgbẹ́ náà bèrè kẹsàn-án lóde fáwọn aráàlú láti mọ̀ ẹgbẹ́ náà wà ké sí iléeṣẹ́ ààrẹ lẹ́yẹ kókó lóde ní pàtó àǹfààní sílẹ̀ yìí jẹ́ nínú ìrìn àjò tó rìn lọ sí ilẹ̀ òkèèrè. Wáyé o àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ lábẹ́ ìgbìmọ̀ tó wà níjànú ìdúnàádúrà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gbèdéke 30 oṣù kẹsàn-án tó fìlédè wà pọ̀lẹ̀ yìí òní ó sì wà ńlẹ̀ àyàfi kíjọba wa ọ̀nà àbáṣọ́gbọ̀ ìpẹ̀ntìrò kí ìgbìmọ̀ sì bẹ̀rẹ̀ gbéṣẹ̀ láti fún wọn ní owó àjẹmọ́nú àti ìjókòó oṣù tó kéré jùlọ tuntun lórílẹ̀-èdè yìí ìgbìmọ̀ ọ̀hún tàbí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ mẹ́jọ nínú rẹ̀ tẹnumọ́ wípé òun bẹ̀rẹ̀ ìwòṣẹ́ nìran ọlọ́jọ́ mẹ́ta ajáàkì wọ̀wọ̀ bẹ̀rẹ̀ láti 2 oṣù kẹwàá tàbá kùnà láti mú àwọn ìbéèrè ṣẹ ẹgbẹ́ ọ̀hún tẹnumọ́ tó sì ń béèrè wípé ìjọba òní kó jáwálẹ̀ gẹ́gẹ́ tó yìnlẹ̀ yìí kò di 500 náírà lójú ẹsẹ̀ kíjọba buwọ́lu ó wà gẹ́mọnú fún wọn àti kan bẹ̀rẹ̀ jókòó sí kéré jùlọ ní ọdún fọdún tó ń bọ̀ kan sì san owó tó tó 1,500 naira fún wọn àtẹ̀jáde kan tó lédè látọwọ́ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ ọ̀hún gbẹ̀ngà olówóyọ̀ tẹnumọ́ pé ìgbìmọ̀ náà ni ó ń kàn mí nípa pàápàá tapẹ̀ntìrò fún àwọn ọmọlẹ̀ yìí níjàlá kan tó dín díẹ̀ ní 2,000 naira gẹ́gẹ́ bó ṣe wí ọ̀nà gógún ọ̀hún ó ní ó jẹ́ ìnira fún àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn mọ̀lẹ́bí wọn ìgbìmọ̀ náà tẹnumọ́ pé púpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ó ní wọ́n kojú ìpèníjà lórí ọ̀rọ̀ ọ̀hún pàápàá jùlọ láti máa lọ bíṣẹ́ ó tẹ̀síwájú wípé gbèdéke 30 oṣù kẹsàn-án sì wà nílẹ̀ àtàbákùnà láti mú àwọn ìbéèrè wọn ṣẹ. Ní ìpínlẹ̀ Edo gíga ìjọba ìpínlẹ̀ Edo tó ń jókòó nílùú Benin tiran àwọn ọkùnrin mẹ́ta àti obìnrin kan lẹ́wọ̀n ó sì pàṣẹ pé kan jẹgi fún títí ẹ̀mí fìbọ ní ara wọn lórí ẹ̀sùn kan lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti lọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn ò ní ìdájọ́ tí èèmọ̀ mọ́jọ́lógún ìdájọ́ náà kalẹ̀ lẹ́yìn wákàtí mẹ́ta tó ti ń gbọ́ ẹjọ́ ọ̀hún nínú ẹ̀sùn òní ga 11 tí wọ́n fi kan mafelo isaac ẹni 32 wilson michael ẹni 34 rufus michael ẹni 30 àti gift raphael ẹni 37. Nínú ìgbẹ́jọ́ ọ̀hún àwọn agbèfọ́ba ló pe ẹlẹ́rìí 7 tán sì kó orílẹ̀-èdè láti fìdí ẹ̀ múlẹ̀ káwọn èèyàn lọ́wọ́ nínú ìwà ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn ilé ẹjọ́ náà ló lo ẹ̀rọ amúnimọ̀dá láti fi ìdájọ́ rẹ̀ múlẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ohun tó wáyé nínú ọjà vegetable tó wà lọ́gọ́nà airport ní ìlú Benin. Wáyé o Covenant University Fásitì ti ìlú Ìbàdàn Fásitì ìlú Èkó òun náà ni ó lékè nínú ìgbéléwọ̀n 27 ti Times Higher Education World University Ranking. Fásitì mẹ́ta ọ̀hún ló wà nínú fásitì ẹgbẹ̀rún kan tán gbéléwọ̀n ní àgbáyé ilẹ̀ nàìjíríà ní ọdún tàbá yìí wọ́n ṣe ìgbélé fásitì mọ́kàndínlọ́gbọ̀n nílẹ̀ yìí ohun tó kọjá ni wọ́n ṣe ìgbélé fásitì mẹ́rìnléní ogun fásitì ti ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun fásitì ìlú maiduguri olabisi ọ̀nàbànjọ tó wà ní ìpínlẹ̀ ogun fásitì ìjọba ti ìpínlẹ̀ kwara tó wà ní malete àti fásitì tí wọ́n ti ń kọ́ nípa nǹkan tó ní ṣe lórí ètò ọ̀gbìn ti michael ọ̀pára umiduke ló wà láti gbéléwọ̀n fún ìgbà àkọ́kọ́ fásitì amadu bello tó wà ní zaria àti ìbàjẹ́ yunifásitì òní ó wà ní ipò kẹrin sí àti ipò karùn-ún àwọn olùgbé ìlọ́fà ní ìjọba àbílẹ̀ òkè ọ̀rọ̀ ní ìpínlẹ̀ kwara ti kẹ́gbàjáde látàrí ipò ti ojú ọ̀nà tó lọ láti ìlú òmùaran tó gba ìlọ́fà eruku ẹgbẹ́ àti kàbà kọjá ọ̀nà ló jẹ́ ọ̀nà ìjọba àpapọ̀ wọn ṣàlàyé pọ́nà náà ló jẹ́ páńpẹ́ ku ó sì ń ṣe àkóbá fún ọrọ̀ ajé àti ìgbáyégbádùn àwọn èèyàn agbègbè ọ̀hún àlọ́fà ti ìlú ìlọ́fà ọba samuel níyì dáadáa ṣàlàyé pé ojú ọ̀nà ọ̀hún ló kún fún kótó pàápàá jùlọ tó jẹ́ pé ọkọ̀ ló ń bàjẹ́ sójú ọ̀nà náà gẹ́gẹ́ bó ṣe wí oní ọkọ̀ náà ó ní ó ṣàlàyé wípé owó ọkọ̀ ló ti wọn ní ojú ọ̀nà ọ̀hún ó ṣàfikún rẹ̀ wípé àwọn àgbẹ̀ ó ní ọ̀nà ń ṣàkóso pàápàá jùlọ wọn láǹfààní láti rí i pé wọ́n gbé erékọ́ wọn dé ìgboro ọ̀bọ̀láyé ọ̀hún wà kànmínú pọ́pọ́ gbà ó ní àwọn awakọ̀ bá ń gba àwọn ojú ọ̀nà tó dáa pàápàá jùlọ pẹ̀lú ìpèníjà ètò ààbò tó wà lóde gẹ́gẹ́ bó ṣe wí ó ní ojú ọ̀nà ọ̀hún ètò lọ láti ìlú ìlọrin dé ìlú ẹgbẹ́ ọ̀nà náà tí kẹ́ kojú wákàtí méjì lọ òní wọn lò tó wákàtí méje sí mẹ́jọ látàrí ipò tọ́nà náà wà wàrà wẹ́ẹ̀bẹ̀ sí ààrẹ ẹlẹ́yẹ bọ́lá tinubu mínísítà fún iṣẹ́ òde david umahi àti gómìnà ìpínlẹ̀ kwara abraham abdulrazak kẹ́ ṣe dá sí ọ̀nà ọ̀hún kankan. síbẹ̀ ní ìpínlẹ̀ kwara iléeṣẹ́ panápaná ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ló paná kan tó ṣẹyọ ní òjúlé kejìdínlógójì ojú ọ̀nà olúwa lọ́gbọ́n ní àìgbé joro ní àìgbé asadam nílùlọrin iná ọ̀hún ó ní kùnràn di àwọn ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ iléeṣẹ́ panápaná ṣàlàyé pé wọ́n gbá pípa jáwìrì nìkan bíi aago mẹ́rin ìdajì ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà yìí wọ́n ṣe ìrìn okòrò sáré ọ̀hún láti ti pa iná náà ìwádìí tí wọ́n ṣe fi hàn pé náà ló ṣẹyọ látàrí iná tó ṣẹyọ nínú ìtànsọ́run sólà tó sì jẹ́ pé iná náà ló ṣẹyọ nínú yàrá kan adarí fúnléṣẹ́ panápaná ẹ̀ka ti ìpínlẹ̀ kwara cfs alábí muhammed gbósùbára bá dẹ̀ ránṣẹ́ ṣe panápaná ọ̀hún ó ti paná náà wà ké sí àwọn èèyàn tó ń gbé ìpínlẹ̀ kwara kan pọ́nlá àwọn kọ́ṣẹ́mọṣẹ́ láti ṣe iná wọn pàápàá jùlọ ìtànsọ́run tán lò ó ké sí àwọn tó nílé kan ìpínlẹ̀ èrèkóòrè ó ní wọ́n ń ṣe àgbéyẹ̀wò àwọn kan tí wọ́n ń lò láti máa tanná ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ náà ni àmúwáṣe tí gbọ̀nyìn láti kànyìndà amọ̀rẹ́tì 8.7 tó wà nìlọrin ní ìpínlẹ̀ kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilẹ̀ òkèrè níbi ti ilẹ̀ amẹ́ríkà lẹ́gbẹ́ ti fún ìjọba trump láǹfààní láti rí i pé àwọn èèyàn ló kó lọ kúrò nílẹ̀ ọ̀hún lọ sí orílẹ̀-èdè mìíràn lẹ́ẹ̀kan sí akin ẹkú ìkàlẹ̀
1: wa láti gbọ́rí nípa iná ọmọ rárá tó ń pẹ̀mí tó tún ba gbogbo dúkìá jẹ́ ìjàmbá yìí yẹ kó máa pè wá ṣàkíyèsí láti ṣàyẹ̀wò dáadáa láti dẹ́kun ìjàmbá iná lágbègbè wa ni rí i dájú pé ó fi ẹ̀rọ apẹni ṣàkíyèsí iná sínú ilé rẹ kọ́ nípa ọ̀nà àbáyọ bóyá tí ìjàmbá iná bá ṣẹyọ má sì fi oúnjẹ sílẹ̀ sórí iná láì mójútó fún ìgbà pípẹ́ ẹ jẹ́ ká kó àwọn ọmọdé láti má máa sá pamọ́ ṣùgbọ́n láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà ìjàmbá iná ẹ pa gbogbo àwọn ohun èlò iná tí ẹ bá ń kúrò nínú ilé tí ìjàmbá iná bá ṣuyọ rántí pé ẹ̀mí rẹ ló ṣe pàtàkì jùlọ sá àsálà fún ẹ̀mí rẹ.
2: ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì diamond 88.7 ìlọrin.

0: Ẹ̀ka bọ̀ padà ìròyìn ẹ̀kúnrẹ́ náà ni amúwáṣẹ́ tí gbọ́ yẹn láti kànídà mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèrè yíká tó ga jù lọ ní ilẹ̀ Amẹ́ríkà ti gbẹ́sẹ̀ kúrò lórí àṣẹ tó pa pé àwọn ààrẹ ìtafẹ́ lè kúrò nílé ọ̀hún wọ́n lè kàn lọ sí orílẹ̀-èdè mìíràn. Ó sì gbà láti gbọ́ ẹjọ́ náà tó bá di oṣù kejìlá. Ilé ẹjọ́ ọ̀hún ó ní ọgbọ́ ẹjọ́ pàjáwìrì tó dìde látọwọ́ ìṣàkóso Trump tó pé ìpín kan fàgbà tuntun lédè lẹ́jọ́ kéré ní ilé ọ̀hún tó fi léde wípé wọ́n láǹfààní láti kó wọn àwọn ààrẹ ọ̀hún lọ sórílẹ̀-èdè mìíràn. Lẹ́kọ̀ọ́ kékeré nílẹ̀ Amẹ́ríkà ṣàlàyé wípé àwọn ààrẹ ọ̀hún tá a fẹ́ lé kúrò nílẹ̀ Amẹ́ríkà ó ní ó yẹ kí mọ̀bí tán lọ pàápàá jùlọ káyẹ̀ pé wọ́n lọ fojú wọn kàtọ̀ fún níbi tí wọ́n kó wọn lọ. Tàbí Trump ti pé wípé orílẹ̀-èdè kẹta òun ṣetán láti gba àwọn èèyàn náà ò jẹ́ púpọ̀ orílẹ̀-èdè wọn ṣetán láti gba àwọn èèyàn kan tán fẹ́ lé kúrò ní ilẹ̀ Amẹ́ríkà. Síbẹ̀ ní ilé òkèrè ilẹ̀ Singapore ni ìjọba ilẹ̀ ọ̀hún ti kólédè ìlànà kan láti gbé ọkọ̀ fún àyà láàrin àwọn òṣìṣẹ́ ìjọba ilẹ̀ ọ̀hún bí ọ̀nà ṣe ń kojú àìní àwọn gbogbo tó àti bí ọgọ́rọ̀ àwọn èèyàn ilẹ̀ ọ̀hún ṣe ń darúgbó. Ètò náà ọ̀nà wọn porúkọ rẹ̀ ní first day ti ó sì wà fún ọ̀ṣẹ́ ìjọba láàrin ọdún 21 sí ọdún 35. Wọ́n láǹfààní láti rí i pé wọ́n mú ọkọ àbí ìyàwó tán bá fún wọn. Àwọn èèyàn náà tó wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Singapore ò ní wọ́n lo nọ́mbà ìdánimọ̀ ilẹ̀ Singapore láti rí i pé wọ́n dáhùn béèrè kan kí lè mọ ọkọ tàbí aya tí wọ́n fún wọn. Lábala ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ilẹ̀ Nàìjíríà Victor Pepa ti gbé ẹnu àtẹ̀lù agbábọ́ọ̀lù lọ wájú fún ikọ̀ Super Eagles Ademola Lukman, Ẹ̀kọ́ Adams àti Taiwo Awoniyi bí Nàìjíríà ṣe fìdí rẹmi sọ́wọ́ ilẹ̀ Guinea-Bissau pẹ̀lú àmì ayò góò mẹ́ta sódò ní àná ìdíje akọ̀gbàǹjẹ AFCON ọdún tó ń bọ̀. Awoniyi ló bẹ̀rẹ̀ ìdíje ọ̀hún látàrí ipò tí ara George Eleni Kenewa tán sì yọ nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àgbèrè méjì Adams àti Lukman wọ́n yọ àwọn náà kúrò nínú ìdíje ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ lópin ìdíje náà ìpẹ̀bà ló tẹnumọ́ pé ó yẹ kí wọ́n lo Eleni Kema fún ìdíje ọ̀hún àti Moses Uzo. Gẹ́gẹ́ bí ó ṣe wí ó tẹ̀síwájú pé àwọn agbábọ́ọ̀lù tó bẹ̀rẹ̀ ìdíje náà lọ́wọ́ wájú ni wọ́n ṣe dára tó. Ó tẹnumọ́ pé Nàìjíríà ojú rẹ̀ ò ní wújẹ̀ agbábọ́ọ̀lù ṣetán láti pé ó fi ara rẹ̀ jẹ fún ilẹ̀ yìí. Alága eléré bọ́ọ̀lù ní ilẹ̀ Rwanda Fabrice Mankunga ti fiṣẹ́ sílẹ̀ lójú ẹsẹ̀ lẹ́yìn ìgbà tó wà lórí ipò ọ̀hún fún ìgbà ráńpẹ́. Chema ọ̀nà wọ́n yàn sípò ní 30 oṣù kẹsàn-án ọdún tí ó kọjá nígbà tí ẹ̀pùn ló díje fún ipò ọ̀hún ṣoṣo. Ó fiṣẹ́ sílẹ̀ lórí ẹgọ́ tí wọ́n pè wípé iṣẹ́ tó ń ṣe ó ní kò ní ṣe wípé ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ mọ́ eré bọ́ọ̀lù. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. Ilẹ̀ Nàìjíríà kó ìpè kan kó kúrò nílẹ̀ àwọn àdó olóró. Àsọfin pé ẹgbẹ́ òbédíẹ̀ ti fún ránṣẹ́ sí ààrẹ Tinubu kó kólédè ìtọ́nà fún ìrìn àjò tó ṣe lọ sí ilẹ̀ France. Ṣé ìjọba fìdí ẹ̀ múlẹ̀ pé ọjọ́ kejì oṣù kan àwọn òwòṣẹ́ nìran tán bá mú àwọn ìbéèrè wọn ṣẹ. Àkàsí ti gbọ̀yìn pé àwọn èèyàn ìlú Ilọ́fà kànmínú lórí ipò tó jọ́nà tó lọ láti ìlú Òmùaran dé ìlú Ẹ̀gbẹ́ wà. Nílé òkèrè ilé ìgbàjọ ní Amẹ́ríkà gbé ẹsẹ̀ kúrò lórí ìdájọ́ wípé kan kó àwọn tán fẹ́ lé kúrò nílẹ̀ ọ̀hún lọ sí orílẹ̀-èdè mìíràn. Lákòótán ìpẹ́bà ti bu ẹnu àtẹ́lu Lukman Adams Awoniyi Nàìjíríà ṣe fìdí rẹmi sí ọwọ́ ilẹ̀ Guinea-Bissau. Ìsísí ilẹ̀ Botswana gba òmìnira kúrò lọ́wọ́ ìjọba amúnisìn ti ilẹ̀ Gẹ̀ẹ́sì. Tó èyí ni òpin ìròyìn ọ̀hún ẹ pàdé wa lágùn márabọ̀ lónìí fún ìròyìn àgbáyé wa ní ìkànnì Diamond ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Adéyẹmí Adéwálé lótú ròyìn Taiwo Adéyẹmí lótú tó ká ṣètì gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀kọ́ wọ lẹ́nu iṣẹ́.
1: Ẹ jọ̀ọ́ ẹ ṣ ṣaanu mi o.
2: O ṣe ni bibẹ tawo yan ṣe pe jọ to won ya foto bayi an ṣe ju bi lo ṣele.
3: Emi na o mo ja wa ya ko lo so. E e je.
2: Ha asike isike. O ya foto ṣe mo ye ko gbe ni ibon lo so hospital. Ha mi se gbo won yan ṣe ma ṣe bayi won wa ju won ya foto.
3: Emi na o mo.
2: Ha mi se ba won niyan.
1: Ewo anti e je suku en block foto ti mo fe ya jare.
4: Nigba kan ri awon eyan ma sugba eni to ba wa ninu osoro ni lati ran won lowo ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàm̀bá lẹ́yìn náà a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
5: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

ẹ ṣe wẹ káàbọ̀ padà látẹ̀ka àpolówó ọjà ó yẹ jẹ́ lọ́bẹ̀ ńsọ̀ọ́sọ̀ọ́ àwọn ọmọ lọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹsàn-án àwọn ọmọ tó pọ̀ fún wàrí ìdí wọn ká lọ celebrate tí wọ́n ní kọ̀ọ̀kọ́ èjèèjì báwọn àtẹ̀ránṣẹ́ yẹn ṣe ń wọlé wọ́n máa mú ní kọ̀ọ̀kọ́ èjèèjì lápá bí ẹ yẹ kí n gbà báyìí ná ikẹ́ lára àwọn ọmọ lọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹsàn-án rèé o ẹ gbọ́

0: ti fowo ranse le.
1: Ah, ami t'Olorun ti se to ti fara han pe o ni to fe fe nu ko ma pada o.
0: Ah, sugarja.
1: Sugarja. Ta ba se ka ma jo ta.
0: Ah, sugarja. Mo ke jojo ko neja. Abi kile mi?
1: Jojo ko da. Ka ma woju ara
0: wa. Eh, sugarja. Baba e so pe po.
1: O ti lo.
0: Akede latala bi owo. Ẹ̀ntú ẹni tó ń bẹ́ ń bẹ̀, ẹ ló sọ́bọ́dì.
2: Dáàdì ẹ̀ mọ̀.
0: Ó yàtọ̀ mi.
2: Ní fòrò.
0: Ẹ yọjò.
2: Ní dààmú.
0: Ẹ rúpa nọ́nà.
2: Kò sí kankan gbòòrò àárín nǹkan dàsáyà ń gbòòrò.
0: Ẹ mọ̀ pọ́ la lọ́jọ́ bí Nàìjà.
2: Àwọn ibi tá a ti ṣe.
0: Tá a ti pàdé ẹja pàdé ní Government House. Àbí ká pàdé Lasso Rock.
2: Ara ọjọ́ ṣe gbọ́ mẹ́ta sí tìlú
0: ìtẹ́lẹ̀. Kí lẹ mú ọkọ̀ yín bàbá?
2: Láti Fate,
0: ó yá bà mí ẹgbẹ́ mi débẹ̀.
2: Kò sọ̀rọ̀ aláyé, kó máa lọ náà ni.
0: Kó máa lọ sí, kò yé mi.
2: Kó máa lọ
0: bí Skoda lórí ọwọ́ yẹn ló bẹ́.
2: Àti wọ́n bára tẹ́mi náà dá ni.
0: Lẹ́gbẹ̀ pọ́ńtà gan.
2: Mi jẹ́ lamẹ́ríkà.
0: Ẹ̀gbọ́n fẹ́ fò.
2: Àyọ̀ tó dúró sí mi.
0: Ìbílẹ̀.
2: Àtàwọn sọ̀rọ̀.
0: Kó wà lórí ọmọ yẹn. Lá set máa mọ́ ọkọ̀. Ọmọ ìyá mi.
2: Bàbá sì náà pè.
0: Kọ́ lọ gbà lé ságbójú.
2: Bàbá sì ni olórí ẹ̀mí o, mi ò fẹ́ gbọ́, mi ò fẹ́ gbọ́ sórí nísọ.
0: Wọ́n ti gé ipá. Ṣàpépọ̀ ọ tọ́ wa. Ṣúgà já. Ọlọ́run.
3: Baby, when you enter, everywhere turned up. Your body got the rhythm, make the whole place jump. I don't need another, you they give me enough. When you smile at me, girl, I did.
0: Lórí ètò tèmi náà.
3: Come make we move together tonight.
0: Èmi ọ̀ni ọlọ́ni ọ̀ni yan ọlọ́ni yan. Amẹ́dà ni máa ń ṣọ, ó ní mi ilé gbà ó. Lọ́mọ tó ń fowó ránṣẹ́ lé. Ẹ wá nítorí pé mọ́kọ̀ àbí ìyàwó wa ẹ sọ pé. Hello, somebody. Ṣe.

0: Diamond FM.
1: Ikoni radio. Si o je ku.
2: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́ṣọ̀ ṣàgbéjẹ ara mara gba yagiyagi àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dumb moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dúdú.

0: wà ní pílọ́ọ̀tù àkọ́kọ́.
1: Lọ́dún 2020, wọ́n sọ pé okòwò yìí kò ní dàgbàsókè, ṣùgbọ́n mo sì wà níbí o.
0: Fábìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
2: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
3: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
4: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
5: Síbẹ̀, ó dára.
6: Obey at 8, real people, real stories. Obey is okay.

0: Ìlọrin iṣẹ́ ti ṣetán.
1: Àyájọ́ ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí kìí ṣe fórílẹ̀-èdè Nàìjíríà nìkan. Àmọ́ ká fọwọ́sowọ́pọ̀ ṣe àjẹyọ̀ àwọn àgbẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí ní ìlú Ìlọrin.
2: Darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá fún àwọn èrè oko tuntun tó ṣe jáde, ríra ojúlówó oúnjẹ pẹ̀lú owó tí ò kọ́nilégun ẹ̀yìn lórí gbogbo ohun tí ẹ bá ti rà. Lọ́jọ́ kan náà ni o.
1: Láti inú oko sórí tábìlì rẹ, darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lẹ́sẹ̀kùkú kó o sì ra ojúlówó oúnjẹ. Lọ́jọ́ kìíní oṣù kẹwàá, ra àwọn oúnjẹ tuntun, ojúlówó oúnjẹ ilé wa, ṣàtìlẹyìn fáwọn àgbẹ̀.
2: Ẹ̀yin ará Ìlọrin o, aago mẹ́jọ àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ni o.
1: Egbèjìlá Road off Asadam, Ìlọrin, nọ́mbà wọn 0802-411-5648.
2: Ilé-iṣẹ́ Food First Global ló ṣe àgbékalẹ̀ rẹ̀. Kú ẹbí rẹ wá àti àwọn ọ̀rẹ́ rẹ.

ilẹ̀ mi ò lóǹkà, báńkì mi ò níye, agbára mi pọ̀, owó mi pọ̀ Nàìjíríà yìí. Èmi mo ní gbogbo agbára Nàìjíríà yìí, ẹ̀rí rẹ̀ ń pa mí kíkọ̀. Èèyàn rò gbogbo ẹ̀ wò ni, rántí o. Lóòótọ́ ló lè pa, ó lè kún, ó lè ru, ó lè sọ ọ́. Rántí o. Bọ́ bá gbẹ́ dídí ewúrẹ́.

0: lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Kò tora multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: ẹjẹ́ ṣe báyìí ẹyin bó bá ṣe gbà lónìí nítorí ẹni àyájọ́ ọjọ́ gangan ni à ń múra ìgbáradì àbí kákó àti ẹ̀ ti bẹ̀rẹ̀ fàájì tó ní ṣe pẹ̀lú ti àyájọ́ ọdún kẹrìndínláàádọ́rin 66th birthday ilẹ̀ nàìjíríà tá gba òmìnira lọ́wọ́ àwọn ìbò amúnisí àtidé lórí ètò náà láwà fún tòní ẹ wo àjọ ṣe o gbọ́ngbọ́ yọ́dún gbọ́ngbọ́ kan sí ẹjẹ́ òun ṣe báyìí kí tó lọ sọ́dọ̀ àlejò mi ná owó ètò ní òwe ń bẹ nílẹ̀ tá a pa lónìí o ọlọ́run jẹ́ ká yóò gbà mí dáadáa òwe ń bẹ nílẹ̀ tá a pa lónìí ṣùgbọ́n kí tó lọ sórí òwe tiẹ̀ jẹ́ òwe èèyàn bíi méjì ná ilẹ̀ nàìjíríà là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí national item tó jẹ́ ti eléyìí tá a lò lọ́wọ́ national item tá a lò oh god of creation kì í ṣe léyìn o ṣe àwọn ìpínlẹ̀ yìí àti lò tẹ́lẹ̀ ara ẹ̀sùn kọ́ bá ẹ̀rùn ká ti léyìn sẹ́yìn ṣùgbọ́n kan wà tá ló ń sìn báyìí nàìjíríà àhẹ́rì nàìjíríà àhẹ́rì eléyìí tá lò lọ́wọ́ yìí mo fẹ́ wò bóyá àwọn ààrẹ nìkan àbí méjì tó lè gbà á lẹ́yìn eléyìí a wà sanwó iwájú èmi ó kọ fún yín nínú orin bí wọn ó tún wá lọ sọdọ àlejò mi náà lágbọn bẹ 0913655952 orin ilẹ nàìjíríà national item torí ẹyin náà lẹ pé ẹlòmí ò pé nàìjíríà wo nàìjíríà wo ẹ ló kọ ibùdó tí ń pè á o.
1: àlàáfíà fún yín.
0: àlàáfíà fẹ́yìn náà o.
1: godwin ládàjọ́ rìn.
0: bàbá godwin ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o ó yá nàìjíríà national item ti eléyìí tá a lò lọ́wọ́ ni o. kí ló dé ìgbà tẹ́ wà léèwé ló ẹkọ ẹ má gbàgbé o.
1: èyí àníkẹyẹ àníkẹyẹ kẹyẹ ní nàìjíríà ti dá ká jẹ ọkọ kó balẹ̀.
0: bàbá
1: kíná ṣe déédéé
0: ẹ máa lọ ẹjẹ yọdá yìí ẹjẹ yọdá yìí kí lẹ wá pé ẹyin sọmọ nàìjíríà gbogbo ẹyin máa di ààrẹ gbogbo ẹyin ló yẹ ká lè kó nàìjíríà ẹnu bàbá gọbí á sọ pé ibo lẹ lọ kóńgò ni àbí tógò ó ní àbí sẹnẹgà bí. ẹ ló kọ ibùdó tí ń pè á o.
2: hello àánú ni láti basin.
0: àánú láti basin. adara fún ẹ ó yá kọrin yẹn wò kí n gbọ́ bóyá ó máa gbà.
2: nàìjíríà rí iye ọdí àwọn oúnjẹ ní ti fún. dókítà ìbátan méjì fà ìbọ̀dà òbí sàn. Ìrẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ọmọ wa sọ̀rọ̀ ìmọ̀ dára.
0: Má tiẹ̀ lọ jù clap for yourself clap for yourself láti ọ tí ẹ gbìyànjú ọ gbìyànjú ọ gbìyànjú èdè tó sọ lójú ẹ lómi ẹwà pé wo france tuntun wà wọnú nàìjíríà wíìrì ngbà wọn náà bẹ ilé ẹkọ alákọọbẹ ngbà náà máa ń kọ nàìjíríà ara ẹsùn kọ bá tọ àwọn pé èmi tẹ lọ wọn pé yorùbá làwọn ń kọ ni èmi ò pé yorùbá làwọn fi kọ ara ẹsùn èmi ò gbà dé secondary school àbí tá a fẹ jáde láti mọ pé ìbò mọ ni nàìjíríà ara ẹsùn kọ bá tọ nàìjíríà kọ lóbi ọgọdọ fi rí sán àtàwọn ọjẹ ìdúnrin lórí assembly ìdí wọn náà ìkọtí ẹtúrẹ ọmọ dáadáa lẹwọ yìí ẹjẹ wọn nìkan àbí méjì bíi kí wọn lọ sọdọ àlejò ẹ ló kọ ìmúlẹ sí pé á o.
1: ẹ̀lú bàbá ẹkú ètò.
0: ẹ lọ ní ìṣètò ẹkúrọ lẹwọn gíní
1: ẹfájẹlì. ẹfájẹlì kọlá wọlé ní ìdodo ta.
0: ẹfájẹlì ìsì òkè ọ̀nà ilẹ̀ ti ń gbọ́ ìyẹn náà ẹ̀dá sí i tó wà lẹ́yìn.
1: nasana tẹmu odu àtàndógan
0: mẹ
1: ọmọ nàìjíríà ni mí nígbà
0: tí wọn bá wọn nàìjíríà ló ń pè mí ìṣòwò. ẹ mo ní kìlọ iye wa lọmọ nàìjíríà ni.
1: mi ò mọ mi ní parọ.
0: ẹ wọ ẹ lọ láwọn ò mọ àwọn ní parọ evangelist ti ẹ gbọdọ parọ wọn wá pé ká máa lé gbogbo àwọn yẹn kó nàìjíríà ni ó kàdùn mí pé àwọn tó mọ náà làwọn ò mọ ni wọn pé ká máa fún wọn fi ṣàpẹ wo ẹ máa jápa ẹ máa kó nàìjíríà ẹ já mọ iye àwọn ọmọ nàìjíríà tá a sẹkù bóyá population àwọn yóò lè wọ 5000 ní gbogbo nàìjíríà àwọn ata bá mọ ni bóyá lè ju 5000 lọ. ẹ ló kọ ibi lẹsí pé á o.
3: ẹlẹ ẹkọ wẹlẹ wa afis ni wọn sọrọ látàdé ta.
0: ọyá mr afis à ń gbọ yín sà látàdé ta.
3: èmi ò máa ká kọ́dà ìtumọ̀ wa lẹ́yìn àwọn ọmọ kéékèèké nìkan ló lè máa ká nǹkan lè rí kọ́dà olójú tíṣà mi tó máa ká èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín sá kọ́dà gbogbo àwọn tó wà ní àwòsàn ìwé yìí tuntun yìí lè mi ń sọ o olójú àgbàlagbà tó máa ká tí èmi àwọn tó wà ní àwòsàn kọ́dà níbi omi bọ́ọ̀lù ń jò ní
0: ìfẹ́
3: káwọn ọmọ nàìjíríà wa ń gbá bọ́ọ̀lù wọn rí ká ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí ká.
0: ẹ̀wọ̀n bó lẹ́sẹ̀ mọ̀ pé wọ́n rí ká sẹ́ wà ń
3: wọ́n fún mi wọ́n fún mi ní ìdí nígbì tó ní wà nìkan náà.
0: e wa lo emi wa ni ka fun ile ibu e je ka fun yin wa oh god of creation.

0: fun December ni e ti gbudo wa bi saju saju at just okay iru nkan bayi la iru kan nfe kan bayi le leta iru fe kan bayi la afayi gba nu damudamu sun me park so awon kan ta ba fayi gba ti mo pe e leta e ta ba de tu fayi gba at wa wo awon to tin taja nu be sa awon na ti mo taru re tori gbogbo en to ba do opo pelu arogbodo mo ajere atajire la ja lodo wa
1: atajire na si la mo si lagbara olohun adupe pupo lowo yin eyin edo awon koropo fe pe yin tori ola yen ibere mi wa ti opo lo fe bi yin pe ah ba won ba bo iwa ne yin ni o bo kan orisirisi ibere na no won fe bi yin sugbon lola yi tan ba nbo wa number wo na le pe si boya lati role lati bere fun ta wo ri ta ran ti bere ta won si fe bi yin so ni number tan le pe si
0: 0800 26 27 77 31 52 5
1: Lẹyìn agbẹjọ nkan.
0: Ah, fóònù wà lọ́fíìsì.
1: Láyé wa máa gbé.
0: Èkúté ni mo gbé. Àwọn tó fẹ́ darapọ̀ mọ́ wa ni, àbáwọn tó fẹ́ ṣalágbàtẹ̀rù, àwọn tó fẹ́ fún wa lẹ́bùn ni, àbáwọn tó fẹ́. Oríṣi ẹ lè pè wọlé kẹ sọ pé tọ àwa náà fẹ́ darapọ̀ mọ́ yín o. Bẹ́ẹ̀ni sà.
1: Tọ́ ẹ bá dákọ̀ ibẹ̀ sí jẹ́ lẹ́ẹ̀kan sí.
0: Orúkọ mi ni Olúwatóyìn Olábọ̀dé Púpọ̀lá pẹ̀lú Ọ̀rẹ́ Ọlọ́run mi alábòójútó Diamond Amusement Park nílọrin.
1: Tọ́
0: ẹ ṣe o.
1: Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ tiyín náà. Gbogbo ọmọ Nàìjíríà pátá ti ń gbọ́ wa lórí ètò fún tòní. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o. Ẹ já máa fi yìí sí lọ lórí ètò fún tòní. Dìgbà tátùmọ̀ pàdé ọlá yóò bọ̀ bú o. Ẹ̀yin náà mọ́mọ yín wá, ẹ mú ìyàwó yín wá, ẹ gbọ́ra yín wá, ẹ gbọ́kọ yín wá, ọkọ yín tí ìfẹ́ jáde ń gbé wá lọ́la kí ni ó lọ rìn sínú ibiṣẹ́. Kò sí ibiṣẹ́ lọ́la àbí iṣẹ́ ìjọba kọ́ ní ṣe ni wá lóun lọ ibiṣẹ́ lọ́la ẹ dìímú ẹ ní Diamond Park yá o. Ẹ wo ogun ajá jọ ṣe kíni gbogbo àná làwọn àmì ẹ lọ́la àjọ máa flẹ́ńjọ àjọ máa ṣe kíni adẹ̀jọ máa gbà síbẹ̀ ìgbádùn ní jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ gbádùn ẹ gbangba láskálí ìgbádùn àjọ máa ṣe lọ́la ọlá yẹn máa ṣe kíni ó máa yí gbogbo ó dẹ̀ máa kí ó máa kí gangan gan ẹ mọ bí ọbẹ̀ àpọ̀ ẹ mọ̀ bí àpọ̀ máa ń kí gan àjọ máa wà bẹ́ẹ̀ lọ́la ni o ọlárẹ̀wájú ògùn ní ọ̀pá ibi tí lè méjì alákànfẹ́ eré ìjálógún international priest tọmọ láre tí fabọ́lá mọ̀ kọ́ yẹn gan ó kó pápápá fi rẹ̀ ẹ̀ nakanakan gbarẹ̀ lọ́wọ́ kanakana títí gbà tátù padì lórí àdé lórí àrìn kórí àkó ya ibi ẹlò ẹṣẹ́ o lédè tanukẹ káṣíwọ̀ lédè tí gbóyè sẹ́gbàmúlẹ̀ lédè gàlá lẹ́ẹ̀ gbúgbà lédè dọ́mà tó dẹ̀ lédè àndẹ́ta fún ìyá lédè fúlàní sẹ́júmọ̀ lédè tàwùsà lédè ti friends gúbà lédè ti léèbó ó dàbọ̀ lédè ti wa tiwa ó rọ̀fù lédè ti friends àmọ̀ fìrí àtàánú ọlọ́run àtùmọ̀ fi pàdé ó dìgbà kan náà lórí ètò happy birthday nigeria.

0: ẹ kú ọjọ́rọ̀. Ìròyìn àgbáyé ló ń di sí tí gbọ̀yìn láti Kànìdà Mọ́dé 88.7 FM ni ló ti lọ́rin. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ kìíní oṣù kẹwàá ọ̀la òde yìí bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún ti àyájọ́ ayẹyẹ òmìnira ilẹ̀ Nàìjíríà tọdún 84. Ilé ẹjọ́ fi Adeniyi Adeyemi sí 30 ìtúnlẹ̀ ayé ṣe ti kùjé lórí ìfirẹ́ni pé àjọ téèyàn ò jẹ́. Èèyàn mẹ́ta ni wọ́n pàdánù ẹ̀mí wọn ò tọ́pọ̀ èèyàn sì farapa nínú ìtara ẹni mọ́lẹ̀ dojú kú ní ilé ìjọba ní Naija. Ilé ẹjọ́ nípínlẹ̀ Kwara ti kọ̀dí kí Fatọ́kùn máa pera rẹ̀ bí ọba lóye tìlú Ayédùn. Nílẹ̀ òkèrè ilẹ̀ Indonesia wọ́n ní kí ìkàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ wọn lọ rírọ kúnlẹ̀ o láwọn tó ń darí ẹka kan ní ọgbà ẹ̀wọ̀n. Lẹ́ka tó kòwò Dangote àti Ruto wọ́n sì ìfilọ́lẹ̀ ìyẹn ẹbu òfọpo ní Kenya òní bílíọ̀nù $16 lórí awuyewuye àti ìfẹ̀hónú nípa ilẹ̀. Lẹ́ka ti amúlùdùn Maddy Kings rẹ̀ rọ àwọn tí wọ́n bẹnu àtẹ́ lòun láti lọ rè kẹ́kọ̀ọ́ nínú àwọn ìrírí tó ń ti ní gẹ́gẹ́ bí ó ṣe bẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀tún pẹ̀lú mímọ tajà ní ṣọ́ọ̀bù ìyá rẹ̀. Lẹ́ka ti eré ìdárayá àjọ NFF wọn pàrọwà sájọ CAF láti ṣàtúngbéyẹ̀wò ìgbésẹ̀ wọn lórí àwọn ògìlẹ̀ ìyáwóríborí ẹ̀ẹ́dókùn. Ẹ ṣeéṣe fún ẹ̀sìn darapọ̀ mọ́ wa jákèjádò àgbáyé lórí ìròyìn jákèjádò àárẹ̀ tòní ní Kànìdà Mọ́dé 88.7 FM ńìlọrin. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ ní kò pẹ́ kò jìnnà.
1: Social media, Amy Omoyini, pretty by me. I'm blushing. Most video you know, ni lati update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House, ni legbe gate black, ni. Oh, if I go goni le mi. E bobo iri ti mama sayi. Every morning, ni mama she ni 7 a.m. every day. Most man keep fit, lele yi. Every shape me ni can see over amalo to yi.
2: O ma ṣe o. O sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndú ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn. Ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣáá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

Káàbọ̀ padà ìròyìn ń tẹ̀síwájú láti ilẹ̀ òkèrè àmẹ́ má gbàgbé o pé ẹ lè tẹ̀lé wa láwọn ojú òpó tó jẹ́ ti ayélujára wa ní www.damonheaven.net ìròyìn rìn láti ilẹ̀ òkèrè. Ilẹ̀ Indonesia ti pé kí àwọn ikàn tí wọ́n ń sọ ọgbẹ̀wọ̀n wọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ lórí rọkúnlé o lẹ́yìn tí wọ́n ní àwọn atorí wọn jẹ́ wọ́dà ní ọgbẹ̀wọ̀n ti ṣibi nong ní èyí tó súnmọ́ jakarta kí wọ́n lọ rọkúnlé nípa ìṣẹ̀lẹ̀ ìwádìí táwọn ṣe lórí àwọn ojúkò kan tó jẹ́ ibi táwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ní wọ́n fi wọ́n sí tó jẹ́ ibùgbé ìtura wọn ní àwọn ẹka náà ni wọ́n rí o tó sì jẹ́ ìyàlẹ́nu nígbà tí wọ́n lọ rí ṣàbẹ̀wò síbẹ̀ lọ́jọ́ 23 oṣù kẹsàn-án wọn ló ní ojúkò mẹ́wọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n rí o tó jẹ́ pé ṣe ni wọ́n ní ẹ̀rọ air conditioner ìyẹn ẹ̀rọ amáfẹ́fẹ́ tutù tó fi mọ́ àwọn tẹlifíṣàn nílára gbẹ̀gẹ̀rẹ̀ tí wọ́n rí mọ́bẹ̀ àtàwọn ẹ̀rọ amómitutù refrigerator àwọn àga ìjókòó bàǹbàǹbà àti àyè ìjẹun èyí tó dúre ìwádìí fi hàn pé kódà àwọn tó ní ojúkò tí wọ́n ti ń ṣe eré ìdárayá ti jíìmù ní agbègbè ọ̀hún tó fi mọ́ ibi tí wọ́n ti ń gbá gọ́ọ̀fù àti bẹ́ẹ̀ lọ tí wọ́n ní wọ́n kọ pẹ̀lú àwọn ọkọ̀ tó yí gbogbo tó wà láyìíká ọgbẹ̀wọ̀n ọ̀hún àwọn aláṣẹ ṣàlàyé pé ọ̀gọ̀rọ̀ àwọn ẹlẹ́wọ̀n àtàwọn tí wọ́n gbà láti máa sọ ọgbẹ̀wọ̀n ni wọ́n da ìbéèrè bólẹ̀bọ lórí bí ojúkò náà ṣe wáyé nínú ọgbẹ̀wọ̀n níbi tí wọ́n ní ojúkò ọ̀hún bóyá ṣe ni wọ́n kanlẹ̀ sọ́dí ọgbẹ̀wọ̀n níbi tí wọ́n ti ń ṣàlàyé pé ìwádìí fi hàn pé ojúkò náà ló jẹ́ ilé ìgbẹ́tẹ́lẹ̀ léyìí tó yẹ pé bóyá lọ́nà tí ò bófin mu ni wọ́n fi sọ́dí ọgbà ẹ̀wọ̀n ni àti pé àwọn tí wọ́n gbà bíi adarí ọgbà ẹ̀wọ̀n náà bóyá sì ni wọ́n ń gba owó láti máa fún àwọn ẹlẹ́wọ̀n lágbègbè ọ̀hún láti máa gbé. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn nílẹ̀ òkèrè bákan náà ni wọ́n yabo ojú òpópónà ní Durban nílẹ̀ South Africa lónìí ọjọ́rùú láti fẹ̀hónú hàn lórí àwọn tí wọ́n jẹ́ àtìpó tí wọn kò ní ìwé ìgbélùú wọn ni ìfẹ̀hónú hàn náà ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ látọ̀dọ̀ àwọn ikọ̀ tí wọ́n gbógun ti ọ̀rọ̀ àwọn tó jẹ́ àjòjì lórílẹ̀‐èdè wọn tí wọ́n pè ní Mashamat níbi tí wọ́n ni wọ́n ti ya 30 ọjọ́ oṣù kẹsàn-án tí ń ṣe òní sọ́tọ̀ bíi gbèǹdéke tó gbẹ̀yìn fáwọn tó já àtìpó tí wọ́n níwèé ìgbélùú àti ìforúkọsílẹ̀ láti kó lórílẹ̀‐èdè àwọn wọn ni ìfẹ̀hónú hàn náà ni ó wáyé jákèjádò àwọn ẹkùn náà eléyìí tó sì mú kí ìbẹ̀rùbojo kó gbilẹ̀ lórí àwọn tó jẹ́ àtìpó lágbègbè ọ̀hún tí wọ́n ni wọ́n ti ṣáájú fi ìfẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ àwọn tí kì í ṣe ọmọ orílẹ̀‐èdè náà tí wọ́n wọ ilé ọ̀hún bí wọ́n ṣe ni wọ́n lo àwọn tí wọ́n sì fẹ̀hónú hàn pàápàá jùlọ láti tún gbógun ti àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ gbógun ti àwọn obìnrin lórí ọ̀pọ̀lọpọ̀ àkọọ́lẹ̀ pé wọ́n gbógun ti àwọn obìnrin wọ́n sì ṣe àkọlù sí wọn nínú àwọn àkọlù sáwọn obìnrin tó wáyé lórílẹ̀‐èdè náà. Ìròyìn ẹlẹ́ka ti okòwò oníṣòwò gbajúgbajà lẹ́ni tilẹ̀ Nàìjíríà Lẹ́kọ̀ọ́ Dangote àti ààrẹ ilẹ̀ Kenya William Ruto ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o ṣe ìgbékalẹ̀ $16 billion lórí ẹbu òfopo ní agbègbè lamọ ní ilẹ̀ Kenya pẹ̀lú báwọn èèyàn tẹ̀sí ń fi ìfẹ̀hónú hàn lórí àwọn ìpèníjà pé ṣọ́bófinmu àbí òfófinmu lórí bí wọ́n ṣe gba ilẹ̀ àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbàmọ́bìnú tó ti àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àyíká èròǹgbà Dangote ọ̀hún láti ṣe àgbékalẹ̀ ìyẹn ẹbú ìfọpo pẹ̀tì.

àfipè sí ẹbu ìfọpo. Ìròyìn lẹ́kàtà múlùdùn ṣe ní àgbà kan nínú àwọn tó jẹ́ olùṣàgbékalẹ̀ ọ̀rọ̀ lórí ayélujára Mandy Keys lẹ́ni tó ti rọ àwọn èèyàn láti kẹ́kọ̀ọ́ nínú àwọn ìrírí tó ń ti ní o dípò tí wọ́n mọ́ fi ṣe èyí òun ó ní òun bẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀tún ni pẹ̀lú iṣẹ́ pẹ̀lú ṣọ́ọ̀bù tí yàǹtí ń tajà nílùú ìjẹ̀bú nípínlẹ̀ ogun níbi tó ti sọ̀rọ̀ náà nínú fọ́nrán fídíò kan eléyìí tó ní òun ti padà sọ́jà o Mandy Keys ló ṣàlàyé pé òun gbà ó pé lóòótọ́ òun ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí sẹ́yìn níbi tí òun rọ àwọn èèyàn láti mọ gbé ìgbé ayé eléyìí tí ó jẹ́ èyí tí wọ́n bá pinnu fúnra ara wọn ṣe ló rọ àwọn tó ń tẹ̀lé lẹ́yìn láti sí pé wọn kò fàyè gba àwọn èèyàn láti máa bá wọn pinnu ìgbé ayé ìrọ̀rùn àti ìgbé ayé tí ó mú àlàáfíà ohun ìdùnnú wà fún wọn òní síbò dípò bẹ́ẹ̀ ṣe ni òun sọ pé ṣe ni ká kọ́kọ́ máa ronú tara wọn ṣáájú gbogbo ó ṣàlàyé pé òun ti padà o pàápàá jùlọ sí ṣọ́ọ̀bù ìyá òun lórí ìpadà sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí òun nílé ìgbé àwọn ó ní òun ti ṣáájú kó ipa tó pọ̀ láti tọ́jú àwọn mọ̀lẹ́bí òun nígbà tó ń bẹ lọ́wọ́ òun tó sì dúre lọ́wọ́ tòun kó tó di pé òun padà nígbà tí nǹkan fẹ́ yíwọ́ wá rọ àwọn tó kù náà láti máa ṣàtìlẹ́yìn fáwọn mọ̀lẹ́bí wọn nígbà tá a bá ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀. ìròyìn lẹ́ka ti eré ìdárayá ìsinmi ikọ̀ àgbábọ́ọ̀lù ti ilẹ̀ wa nff ni wọ́n ti parọ́ wá sí àjọ tó rí sọ́rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ilẹ̀ adúláwọ̀ caf láti pe ìgbésẹ̀ tí wọ́n gbé ni kí wọ́n yíra ẹ̀ padà o láti wọ́gilé ọ̀rọ̀ ìjà olúborí ti ẹ̀dọ́kùn lórí bí wọ́n ṣe lo ikọ̀ ti ampen dakua ladies tilẹ̀ ghana nínú ìdíje ti ìpèrègèrè ti wáfúbi ni ìdíje tó wáyé fún ti caf women champions league tọdún 26 tá a wà yìí àrọwà náà tí wọ́n ní wọn bò wọ́n lò látọ̀rọ̀ ẹni tí ń ṣe igbákejì akọ̀wé àgbà àjọ nff emmanuel edem ipeme ni wọ́n kọ sí ẹni tí ń ṣe ààrẹ ikọ̀ tó rí sọ̀rọ̀ ìpàrọwà nínú àjọ caf nílẹ̀ egypt wọn ni caf ni wọ́n wọ́gilé bí ẹ̀ẹ́dọ́kùn ìbọn ṣe lu ikọ̀ náà lámì ayò mẹ́rin sókàn nínú ìdíje goli kojú sí mi kí n gbà sí ọ̀pẹ́nàìtì lórí bí wọ́n ṣe lu ti apen dakua ni ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án níbi àṣekágbá rẹ̀ tí wọ́n ni wọ́n dájọ́ náà pé ó yẹ kí wọ́n lọ fún 30 ṣẹ́jú ṣáájú kí wọ́n tó bẹ̀rẹ̀ bọ́ọ̀lù goli kojú sí mi kí n gbà sí ọ̀pẹ́nàìtì ọ̀hún àjọ nff nínú àwíjàre tiwọn wọn ní ikọ̀ ti ẹ̀dọ́kùn ni kì í ṣe pé àwọn ló ṣe léyìí fúnra ara wọn àwọn tẹ̀lé ìdarí àwọn tó ń darí eré ìdárayá àti ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ni pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé fún wọn látọ̀dọ̀ àwọn tí ń darí ayò náà ni. bákan náà akọ́nimọ̀-àgbà ikọ̀ àgbábọ́ọ̀lù guinea-bissau ìyẹn emiliano t ló ti ṣàkàwé bí wọ́n ṣe lu ikọ̀ tilẹ̀ nàìjíríà super eagles lámì ayò mẹ́ta sódò nínú ìdíje ìpèrègèrè fún ife ẹ̀yẹ ti afcon tọdún 2007 bí agbára àti ìlànà táwọn lò láti máa yí ọwọ́ padà lórí ọ̀nà táwọn gbà ń gba orílẹ̀-èdè kọ̀ọ̀kan gba bó sì yàtọ̀ síra wọn ṣe ni ó ṣàlàyé pé àwọn tó ṣe ìjà olúborí ẹlẹ́ẹ̀kejì náà ní ìpele ti early èyí tí wọ́n pín wọn sí pẹ̀lú ti bí francolino ju mama bade àti afaro jalo bí wọ́n ṣe jẹ́ àmì ayò níbi sáà lọ́jọ́ ìṣẹ́gun tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta fi lu ikọ̀ nàìjíríà lámì ayò mẹ́ta sódò tí wọ́n ṣàlàyé pé ikọ̀ wọ́n ní ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan ló ní ìlànà tí yẹn máa ń gbà láti kojú rẹ̀ pẹ̀lú tẹ̀lé wọn pé ó ṣe pàtàkì o láti pé à ń lo àǹfààní jíjẹ àmì ayò àti láti rí i pé a ò kò ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè tá a bá ń gbá àmì ayò ṣe ni èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ara rẹ̀ pẹ̀lú àfikún wípé ìjà olúborí táwọn lò lórí ilẹ̀ nàìjíríà ọ̀hún ni ikọ̀ guinea-bissau náà ló mú pé àwọn ń ṣe dáradára nínú bí àwọn ṣe ń gbá bọ́ọ̀lù láti lè pèrègede nínú èyí táwọn gbé lọ́wọ́ náà. ká tó mọ lọ fún ròyìn jákèjádò àgbáyé tí ò ní kókòrò ìta mẹnuba lẹ́ẹ̀kan sí i. ìjọba àpapọ̀ kéde ọjọ́ kìíní oṣù kẹwàá ọ̀la òde yìí bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún tayẹyẹ ti àyájọ́ òmìnira ilẹ̀ nàìjíríà tọdún 1966. ilé-ẹjọ́ ní kí wọ́n lọ rèé tọ́jú adẹniyí adéyẹmí pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n tó jẹ́ ti kùje látàrí ìgbékalẹ̀ àjọ tiléeṣẹ́ ààrẹ tó jẹ́ àjọ tí wọ́n ló jẹ́ ayédèrú. èèyàn mẹ́ta wọn pàdánù ẹ̀mí o nígbà tí ọgbọ̀n èèyàn tí wọ́n farapa nínú ìṣẹ̀lẹ̀ ìtẹnumọ́lẹ̀ pa dojúkọ nílé ìjọba nípínlẹ̀ niger. ilé-ẹjọ́ wọn kọ dé fatọkùn láti máa pera ẹ̀ní ọba oyè ti ìlú ayédùn. nílẹ̀ òkèrè ilẹ̀ indonesia wọn ní kí ìkàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ máa lọ lé o bí wọ́n ṣe ya àwọn ojúkò kan sọ́tọ̀ bí ojúkò tó jẹ́ ìdẹ̀ra nínú ọgbẹ̀n wọn. lẹ́ka tó kòwò ń ṣe ní iléeṣẹ́ dangote àti ruto ni wọ́n sì fi lọ́lẹ̀ ojúkò ẹbú òfọpo oní bílíọ̀nù $24 ní kenya àti látàrí ìfẹ̀hónú
tuntun sele lori oro

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Hey! Ìlọrin iṣẹ́ ti ṣetán.
4: Àyájọ́ ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí kìí ṣe fórílẹ̀-èdè Nàìjíríà nìkan. Àmọ́ ká fọwọ́sowọ́pọ̀ ṣe àjẹyọ̀ àwọn àgbẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí ní ìlú Ìlọrin.
3: Darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá fún àwọn èrè oko tuntun tó ṣe jáde, ríra ojúlówó oúnjẹ pẹ̀lú owó tí ò kọ́ni légun ẹ̀yìn lórí gbogbo ohun tí ẹ bá ti rà. Lójú kan náà ni o.
4: Láti inú oko sórí tábìlì rẹ, darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lẹ́sẹ̀kùkú kó o sì ra ojúlówó oúnjẹ lọ́jọ́ kìíní oṣù kẹwàá. Ra àwọn oúnjẹ tuntun, ojúlówó oúnjẹ ilé wa, ṣàtìlẹyìn fáwọn àgbẹ̀.
3: Ẹ̀yin ará Ìlọrin o, aago mẹ́jọ àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ni o.
4: Egbèjìlá Road off Asadam, Ìlọrin, nọ́mbà wọn 0802-411-5648, 0802-411-5648.
3: Ilé-iṣẹ́ Food First Global ló ṣe àgbékalẹ̀ rẹ̀, kó ẹbí rẹ wá àti àwọn ọ̀rẹ́ rẹ.

0: kò sóhun tá a lè fi ìlera wá kò sóhun tá a lè fi wé o gbogbo ilé téyàn bá kọ́ gbogbo ọkọ̀ téyàn bá rà abálájọ táwọn àgbábọ̀ tí wọ́n ní ìlera báyìí lògùn ọ̀rọ̀ ohun téyàn gbọ́dọ̀ fi ṣawẹ́wà ohun téyàn gbọ́dọ̀ fi ọwọ́ ọyọ̀ bọ́kẹ́ mú òun ni ìlera o ẹ wá fi àpèrè tẹ́ iléeṣẹ́ health code ẹ̀yin náà mọ̀ wípé bàbá sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tó mú ọ̀rọ̀ ìlera ní bàádà lọ́kùnkúndùn ọkọ̀ gbòógì ní health code jẹ́ o ẹ̀wájú ẹ̀ máa filé kì í káàbọ̀ sórí ètò níbi tẹ́ẹ̀tì láǹfààní láti máa pàdé ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ àjọ ṣètò ti àkókò yìí ni torí wípé yóò ṣe gbogbo apátápátá porogodo láǹfààní gẹ́rẹ́gẹ́rẹ́ báyìí ni àgbẹ̀ wọ́ tọkọ rẹ̀ lẹ́yìn ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ tún kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí o.
1: ẹ ṣe a kú àkókò yìí.
0: àdúpẹ́.
1: gbogbo ibi tí ìkànnì yìí tí wọ́n ti ń gbóhùn mú kí wa wípé a kú ọjọ́ dáradára yìí.
0: ẹ ṣeun inú wádùn ààyò wa kún ẹ jẹ́ àtàkì ní ọ̀hún kọ́kànkan torí àròjọ mùsùlùkọ̀ bàbá sọ̀rọ̀ nípa iléeṣẹ́ health code bàbá kí ni iléeṣẹ́ ìgbédani gan.
1: ẹ ṣe olóòtú iléeṣẹ́ health code ó jẹ́ iléeṣẹ́ tó jẹ́ alternative medicine ó ní wọ́n ń pè ní health code àwọn bí wọ́n ṣe ń tọ́jú láti sẹ̀ǹdálẹ̀ ayé wa àwọn lókàlẹ̀ ni wọ́n ń tọ́jú ara wa nírú àkókò bí èyí health code náà wá gbé ètò ìlera wa a ní àwọn instruments àwọn ẹ̀rọ ìgbàlódé tí kò tí ì sírú rẹ̀ ní àgbáyé
0: rí kábíyèsí olódùmọ̀rẹ̀
1: òun ni wọ́n fi ń yọ ọ̀rá kúrò olóòtú ọ̀rá a máa dín liver ènìyàn
0: a máa ṣe àkóbá fún ara
1: wọn bá pọ̀
0: lápọ̀jù
1: tó pọ̀ tí ò ní jẹ́ kí ara kí ó ṣe dáadáa
0: olódùmọ̀rẹ̀
1: àwọn míì ní arthritis tí wọ́n ń pè ní àwọ́ká àwọn míì ní chronic rheumatism lágúnlágún àwọn míì wọ́n ní ẹ̀wọ̀ ara ríro ni àwọn míì bí wọ́n ṣe ranjú kalẹ̀ ní for good 6 months mo ti rí wọn tí wọ́n
0: ti kílẹ̀ ó fi mọ́
1: bẹ́ẹ̀ ni fún odidi oṣù mẹ́fà àwọn orí oorun sùn
0: kábíyèsí olódùmọ̀
1: bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ni ẹ̀rọ ìyá mẹ́lú àwọn míì ní stroke rọpárọsẹ̀ àwọn míì fibroid olóòtú mi ò ní tẹ̀yìn ẹ wo àkókò tá a wà yìí àkókò tí ò wọ̀ rárá ni nítorí pé bóyá torí bí ìlú ṣe rí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ni wọ́n ń ṣe àìsàn aṣọ kan ni wọ́n dàbora because a lot of them they are working cops ẹlòmíì kò lè rí òpó ná
0: òpin ẹ̀rẹ́ ló kàn síra wọn
1: yóò
0: ti máa mí hẹlẹ
1: gúlegúle kódà yìí ní tẹ̀yìn olóòtú
0: ẹnì sólẹ̀
1: seri health code gbogbo àwọn imbalances in the body system
0: àwọn kùdìẹ̀kudiẹ tó sọ
1: ló máa yọ ara láì fi pé òun lògùn sáábì aláfiṣe
0: kábíyèsí ọlọ́run
1: and irú ọ̀kan nínú wọn ni àwọn obìnrin míì ní fibroid àwọn ọkùnrin míì olóòtú mi ò ní tẹ̀yìn wọn agbára ti bọ́ lọ́wọ́ wọn
0: bí ẹ lè ṣe bátírì fóònù rẹ̀
1: because
0: ó ti lọ yán
1: yán ẹ sọ fún yín prostrate ti pa ọ̀pọ̀lọpọ̀ sára àwọn ọkùnrin nísìn bí tó bá dẹ̀ ti wọ 1% kí ló kù
0: ọtán nǹkan yẹn
1: kò sí tí agbára ọkùnrin bá ti lè bọ́ lọ́wọ́ rẹ ó di yẹntẹ́rì and that is why today ẹ rí àwọn weddings tí wọ́n ti ná millions of naira ó collapse kí ló fà ọkùnrin ò lè ṣe nǹkan
0: kan kò lè ṣe
1: kò sóbìnrin tí ó gbà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ni olóòtú.
0: tọ́ bàbá ohun tẹ́ ẹ wá yànnàná tẹ́ ẹ kàálẹ̀ yìí ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ohun yóò mú mi tari ìbéèrè tó kàn yìí sí yín iléeṣẹ́ health code wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan ní ìpínlẹ̀ kwara léyìí tí ó ṣe ètò lórí tẹ̀lẹ́mù láǹfààní bàbá ìjọ wo ni ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ìjọ wo ni ó wáyé àti pé bó ni ó ṣe lọ gan.
1: olóòtú ọlá àti ọ̀túnla ni ó wáyé.
0: ọlá òde yìí àti ọ̀túnla.
1: àti ọ̀túnla ní aago mẹ́sàn-án sí aago mẹ́rin ìrọ̀lẹ́.
0: aago mẹ́sàn-án àárọ̀
1: sí aago mẹ́rin ìrọ̀lẹ́ ní equa event center ní ìlọrin wa níbí ní challenge.
0: nínú ìlọrin tá a wà yìí.
1: bẹ́ẹ̀ ni olóòtú.
0: lọ́la òde yìí àti ọ̀túnla.
1: bẹ́ẹ̀ ni.
0: tọ́ bàbá ẹja tètè náwó gan kínní ọ̀hún torí pé àkókò kò bá wa sọ̀rẹ́. ẹ̀wọ̀n náà ń bà wo làwọn èèyàn lè pè báyìí bayi ba tin seto to tori pe mo mo ko te fe salaye te fe yan na fa won yan o po gidi gan ati pe awon eyan o se se kari ninu won ti won fe kopa ni bi eto idanileko ti o waye lolai ati otunlai e sale ba n pe awon number yen jade
1: mo ba won jeji
0: 080 330 33 36 46 41 20 E jamu na ka
1: 080 330 33 46 46 41 41 20 20 ekeji 080
0: tabi 080 39 63 63 63 63 73 73
1: be ni lo
0: to awon number yi e ma pe lowo lowo ba tin seto itori pe eyi eto idanileko ti o waye lola ode ya ti ni otun la ni Equa Event Center to nbe ni agbegbe challenge nilu Ilorin yo se o lanfani to po awon ero igbalode eyi ti ile ise Earthcode leyi ti won ko wo lude yi yo ogbo eyi yo mu ki eto ilera re ko dangadia yo si mu ko fese ni le dan eyi ogbe ni sibe sibe eje sari bere lowo yin ko to di pe a ma di gbadagbon wa kuro lori eto fun ti akoko yi kini pataki danileko igan tori pe be eyan ba nlo bi kan o gbudo mo irede ati bi ibi tin lo bo ti se pataki to eje kan wara le mo
1: be ni olotu se ri agu ara wa opolopo awon eniyan
0: kabiyesi olodun
1: gbogbo awon vein re ko si blood circulation kankan
0: eje oraye san
1: be ni pe ko ara si oraye san ko si eni to le wo and that is why awa ni ero ero ti igbalode ta so nipa re yi to je pe yo set gbogbo awon ibi to se kude kude gbogbo awon gedegede inu yen yo fa kuro and on the wall of my good that is why today sir won be wa ja mu ilera wa ni okun
0: no ko gudu
1: mo fe gbogun mo fe dogbon omo mi ni aya mi ni oko mi ni nkankan e wo bo ba ti lo o ti temo
0: pare ni
1: that is why your health should be paramount should be number one and that is why today China is over 1.5 billion on it
0: wow
1: bi e ni ba ku logo won odu ofo mi nibe
0: bi e so
1: ni ba wo ti ma wa mo la ti won ma pa won e mu re won ma pa malu that is why we are telling you today to eje amura because the last plan in China is 150 to 200
0: wow.
1: I stand to be corrected and iye nikan ko awon orisirisi ayewo la ma se fun yin lati ola yen
0: lati ola ode
1: be ni a wo blood sugar re a wo bp re a engine ye go so fun wa equipment ta ni ye ro igbalode ye yo so fun mi aso to ba ni sugbon ko to le se nkan kan ta ba ti ayewo ta se fun o egberun meji pere ni step 15,000
0: pelu gbogbo nte ka le
1: yi be ni olotu
0: egberun meji pere
1: ni o fi se ayewo ara re
0: kabiyesi olodumare
1: to ba wa si ayewo ara tan
0: eh
1: to ba di pe yo a se toju re pelu engine yen owo ti won fi won mu owo dani o tori even if you time there's nothing that is free
0: beni
1: and that is why today an pe ehun eniyan e jade kuro ni bi te wa because if you fail to move out from your comfort zone oju kan na ni wa wa bi odu adagun and that is what we are saying today kini awon target wa awon wo gbogbo eniyan lo wa fun ko ba ojo ori o mo ti ri awon omo 15 years 18 years to ni cancer ati lawon to ni fibroid ati lawon to ni bad eyesight ati ni ori sirisi won ba yen awon ewo na gbogbo eyan ni sugbon awon to ba ti se awon jomo ijoko elomi le wa moto lati bi de ni busa only Wade Kalaba.
0: So what only job
1: our accountant, our bankers, our tenor, I think one is a down many a patapata could see any day could service body. Only me from out of we pay be a little whistle. Manja key was a
0: could
1: be a wahala de
0: yes or no.
1: And that is what to them if you pay wa and yeah that they were every life mean by this lot to me. And I don't need to tell you what is good, what government. Tell you how come you come in the mama. We are not done. Is that to our logo? Sad, we are say. I want the engine. I use your crew. Mosi, you are running. When you
0: die, we will be
1: when you die, we will come to celebrate you.
0: So, ora ebo, eh, ejakpe. Our number, your leg, si ba ba tinku. Lori atsegun. Bye, bye. Emma, pe. Our number, Emma, bye. On now day at your tuna near to Dani Leko yo wa yemi agumeso wro si agumeni iro leni equa event center. Equa event center. Tombeni agube challenge nilu ilori oya o awa number hori leko si
1: 080 33 33 46 41 41 20 20
0: again
1: 080 33 46 41 41 20 20 number 080 080 39 63 63 63 63 73 again 080 39 63 63 63 73
0: 7 7 3. So, other no footy, a cocoa ye, a mobile on that your tuna need, and leco yo, why you want only that to put one bear, mafia warrior, bokeh, mafia moon, little to repay in little terry, Ogunga, Lugoro, Benio, Bassi, Mojuto, Boba, Jimmy Mania, Lower, in Kenya, no jado, but then be Danny Leco ye, Lona, at your tuna, your da for Emma Bell, Nino, and no.

0: ọkùnrin wa. Rí lájú pọ̀ ń ṣàmójú tó lera rẹ̀. Nípasẹ̀ àwọn ògùn dídá àlàáfíà padà ságọ̀ ara. Lè ti lè ṣe Green World International pèsè. Yí bàtì, àwọn ajẹ́bí dọ́ọ̀gùn. Bikini tonifying capsule. Ṣọkùnrin tóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀. Léyìí tí ṣàfọ̀mọ́ inú kíndìnrín. Tí kì í jẹ́ kí ìdọ̀tí sọ ní dọlọ́kùnrin fi bẹ̀ ṣe bùgbé. Kíndìnrín tí ò dá pé mọ́ ń mú kẹ́yìn ọba. Láì tí pé ọjọ́ omega 3 àti omega 6 fatty acid. Èyí ń ṣiṣẹ́ pọpọlọwọ́ ṣe túbọ̀ mọ jí pépé tó ń ti akin lẹ́yìn fún ẹyin jú wa. Tá fi ní mọ wùrà kọ̀rakọ̀. Ipsi fish oil capsule. Kò ṣe mọ̀ ní ògùn tí gbógun ti ẹ̀jẹ̀ rúru. Ìfúnpá gíga àpọ̀jù ọ̀rá nú ẹ̀jẹ̀ tó ń ta àpọ̀jù ṣúgà nínú ẹ̀jẹ̀. Kàsà deep fish oil capsule. Ń bẹ ní pèsè. O tún gbàgbé ọ̀rọ̀ mọ́. Wàyí o big power capsule. Ò ń dá fún ọkùnrin. Egun àtagbára ìbálòpọ̀ rẹ̀ bá ti sọ sẹ́lẹ̀. Ẹyin ọkùnrin tá ìsọ sétọ̀ sétọ̀. Olóyìnbó ń pè ní prostate tàbí jẹjẹrẹ prostate, prostate cancer, prostate care àti prostate sure capsule. Lo ògùn rẹ̀ pẹ̀lú ògùn tó jẹ́ ti iléeṣẹ́ Green World. Ó dòmìnira lọ́wọ́ àìsàn lábẹ́ àyẹ̀wò lásán ní iléeṣẹ́ wọn. Láti mọ gbogbo tó ń bẹ ní àgọ́ ara rẹ̀. Ẹ̀rọ ìgbàlódé ti yẹ ní wò látò kèdélẹ̀. Yóò sọ pàtó ohun tí ń bẹ nínú ara rẹ̀. Gbé ìgbésẹ̀ lónìí.
1: Ọ́fíìsì iléeṣẹ́ Green World wà ní number 159 àdojúkọ Zenith Bank, Surulere, nílùú Ìlọrin 09025500014.
2: Iléeṣẹ́ Green World náà ni a já sí. Ibẹ̀ ni a ti máa ń kọ́ra wa ní n tó kàn láti ṣe kí ìlera wa le pé ká lè ní ìlera tó pé wọ́n ní tọ́jú ẹ̀mí ẹ̀ ṣó ń gbọ́ nínú ẹ̀ ìyẹn ni mo fẹ́ bá wa sọ̀rọ̀ ní àkókò yìí jákèjádò bí tẹ ti ń gbọ́ ẹ̀tọ́jú ẹ̀mí yìí orúkọ mi ò yí padà Adébáyọ̀ Ọlátúbọ̀sùn tí gbogbo èèyàn mọ̀ sí Bossman your health coach your consultant níbi lẹ́ ti gbọ́ ohun tó yẹ kẹ́ ẹ mú ṣe ní gbòógì lórí ìlera yín kí wá ló yẹ kẹ́ ẹ mú ṣe number one wọ́n ní tọ́jú ẹ̀mí ẹ̀ báwo ló ṣe lè tọ́jú ẹ̀mí ẹ̀ má jẹ́ kán bẹ́ẹ̀ tọ́jú ẹ̀mí ẹ̀ fúnra rẹ̀ yorùbá wọ́n ní ọ̀dọ̀ mi ni kún wà tí ń bá yó mo mọ̀ yorùbá ló sọ bẹ́ẹ̀ o ẹ jẹ́ mọ̀ pé the best ìtọ́jú tẹ le tí ọ le fúnra yín òun ni tẹ́ ẹ ṣe fúnra yín kò ń ṣe tẹ́nìkan ṣe fún yín ìgbà tó ń bá ń ṣe nǹkan fún yín gẹ́gẹ́ bí ìtọ́jú ó ti ń yíwọ́ bọ̀ nìyẹn mind you nígbà tó ń fúnra ara rẹ ní ìtọ́jú ìgbà yẹn lára rẹ gún appreciate ìtọ́jú tó ń ṣe ẹ̀yin tí ẹ̀ ń wá sọ́dọ̀ wa mo dúpẹ́ lọ́wọ́ yín number one nìyẹn ṣé wàá ẹ̀yin tẹ́ ẹ̀ ń rí va àwọn èèyàn mọ́mì kan wá láti ògbómọ̀ṣọ́ ẹnìkan wá láti ọ̀sun state láti last week náà ti wá láti ọ̀sun state mo wá ṣe àyẹ̀wò fún wọn ní last week ẹni yìí wọ́n fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ògùn green water àkúwá polówó ògùn bí à ń kọ́ àwọn èèyàn nípa ìlera ni bọ̀ tígbà tá a mọ̀ ọ̀nà àbáyọ fún àwọn àìsàn tó ń dà wọ́n láàmú tá a dẹ̀ mọ̀ pé bọ́lọ̀ ń ti ràn wá lọ́wọ́ lè ṣe wa kì í tọ́jú àìsàn káìsàn yẹn tún dúró síbẹ̀ mọ̀ èyí tá a bá ti tọ́jú ó ti lọ́ ń tiẹ̀ nìyẹn tẹ bá tún fẹ́ ra oògùn sí nǹkan míì ló tún máa jẹ́ mọ̀mọ́ yìí wọ́n dúró láti ọ̀sun state ẹni tó tún rìfà náà tún wá òun náà tún dúró kí ni mo fẹ́ sọ lónìí ni pé láàrin ọ̀sẹ̀ tó lọ yẹn sí ọ̀sẹ̀ yìí nínú nǹkan mẹ́ta gbòógì láwọn àìsàn tó ní ó kọ dáadáa mi fẹ́ sọ wọ́n láwọn àìsàn mẹ́ta tó lórúkọ ẹni yìí dẹ̀ ti rí ìwòsàn lórí wọn láàrin ọ̀sẹ̀ tó lọ yẹn sí ọ̀sẹ̀ yìí wọ́n ń padà ẹnìkan padà lé ní ẹnìkan ló ń padà lọ́la yóò tún gbọ́ program tálẹ̀ kan tó padà kan lè mọ tó tún kàn ṣé ẹni yìí tẹ̀ ń wá sọ́dọ̀ wa tẹ̀ ń ṣàyẹ̀wò ẹ̀yin náà ti rí fúnra wọn náà fara wọn sọ pé àwọn tí ń ṣerú àyẹ̀wò báyìí ti tọ̀dọ̀ yín yàtọ̀ láì ní bí ní ẹni ohunkóhun àwa lájà orísun tó ń dà yín láàmú tá a bá wá ti wá já tán ni tó fi ń pọ̀dọ̀ wa nílé ìwòsàn lóòótọ́ gangan ni pé àìsàn tá a bá ti wá jágbọ́n ẹ̀ pé ìwọ ni àbí mo fi gbogbo nǹkan dá yín lójú pé nígbà tí a bá ti ní kẹ́ ẹ lo nǹkan tẹ́ ẹ dẹ̀ tẹ́lé tá a ní ẹ lò lẹ́yìn tí ó tẹ̀lé ni pé mo dúpẹ́ o kiní o mọ̀ ṣe mímọ́ n tá à ń gbọ́ tó ń tẹ̀lé nìyẹn ẹ tún gbọ́ kan lálẹ́ a gbọ́ ẹni tó ra lo kékeré nínú tá a ní ó lò tí ò tí ì ra kò tí ì ra tó pọ̀ o ẹ̀gbọ́n tí iṣẹ́ yẹn náà tún sáré tó ṣe nínú ààrẹ wọn ẹ já sáré gbọ́ kí n tó tú kẹ̀kẹ́ tó lè lálẹ́ torí àkókò wa ká gbọ́ ẹ̀rí lẹ́nu mọ̀mọ́ yìí n tí ogun tán Green World ló ṣe lẹ́yìn àyẹ̀wò láàrin àkókò péréte tí wọ́n lò.
3: Iṣẹ́ ìyàwó rẹ̀ lélẹ̀ tọwọ́ ìyàwó ọmọ
4: rẹ̀. Kí lẹ ní wọ́n ṣẹlẹ̀ nígbà tá a lo tí yẹn?
3: Lọ́dà ọ̀dọ́ wọn ni mo sùn mọ́jú. Tó gbà tí wọ́n jí wọ́n ni ìyàwó mi àwọn mọ̀ dìde láàárọ̀ ìpè tẹ́lẹ̀ táwọn bá ti fẹ́ jí báyìí àwọn ọkọ̀ bá pálá ó ti di páwọn ẹsẹ̀ sí ilẹ̀ bó ṣe jí láàárọ̀ ọjọ́ yẹn báyìí mo ṣáà rí pé wọ́n dìde jókòó wọ́n ní wọ́n lóògùn yín mọ̀ ṣiṣẹ́
4: tí nìkan rán dẹ̀ ti lò
3: tí nìkan rán dẹ̀ ṣe ra
4: That's
2: good. Ogun green world ban ni kan ya wara ti kan ya wara capsule o
3: to ja mi
2: okay de be ni ko to ja 5 days ago okay oro kia kia ni oro te n gbo yi oro seyi niyan o won lo to ijarun eyin na si eyan wa saye wo ni o to ijarun won ti won ni ka kon ti awon olohun gba ta ja orisun tin ba so awon nkan tin se won ton fi le dide mo eyin go so pe ah bo ni won se lo ti de bi pon dide eni ti mo so yi ni ojo lori gan o won tin gbe won kiri ke se ojo dede o won wa di odo wa saye wo fun won a wa ri orisun tin yo won lenu ti o je won le dadide kan to gbe won bo si lenu moto ni jo tun won se ayewo ah akoko lo die leyin ayewo won wa ra ti nikan won se n sawojo pa won fe ra capsule ti won fi toju gangan won wa lo dan tin wo ti na lo le na jokeji leni to duro ti won so pe won dide pe mo no won so pe ah ara won ti le ja won wa mu ka won lo ra capsule no sese won plan lati wa ra capsule e wa je nso ile fun eyin te n gbo mi iwo na ma bo ibi te n lo e ma ma si ona ya e ma ma lo elomi won ti koko dam won lo soke suru lere le n bo ile ise green world pe meji suru lere mo de n fin da yin loju pe ti company lati eku ton fowo si ni ti suru lere yen eni to de je adari ibe

0: 0916159101
1: gbagbe en ti mo ni e ma fi gbogbo nte ba fe fi ranse boya ilera kan abomi ti onimo nipa eto ilera wa ti won mo ba da si number te fe yun ranse si 08106747573 rector mosun 08106747573 nibi ti e mo fe yun ranse si e mo pe o atejise ni o whatsapp message ni o whatsapp voice note ni o tabi ke se sms e sa fi ranse si 08106747573 ṣùgbọ́n fún tálẹ̀ yìí 0916159101 ẹ̀lú ẹ̀kálẹ̀ ẹ̀ mà ṣe o máa mi ẹ̀kálẹ̀ mà àmì ọlọ́run àmì àmì ọlọ́run àmì ẹ̀ ṣeun àmì ọlọ́run àmì.
2: Ibi tí ọmọ bíi náà lọ ọba gbogbo èso tó bá so mbẹ kó sẹndì tèmi náà
1: kò séwu mọ àmì àmì ọlọrun àmì ọlọrun àmì àmì àmì o àmì o ẹ ṣeun àmì ojú òní tì ẹ ṣeun.
2: Rí wọ́n ní ẹnu ọmọ ọgbà yà pàdé náà.
1: Wàláì wàláì.
2: Kọ́ mọ yẹn kó yá mọ̀ o bó ṣe wà nìyẹn kó yá máa lu bẹ́ẹ̀.
1: Kí wọ́n mọ́ra bẹ́ẹ̀.
2: Kàbíyèsí
1: ọlọ́run.
2: Tàbí káwọn ó sọ tàbí káwọn ó advice. O lè mú ọ̀tá wá o.
1: Kàbíyèsí ọlọ́run.
2: Láàrin ọmọ sí ìyá o lè mọ́ta wá.
1: Ibi
2: tí bàbá yẹn forí kó sí ni.
1: Káì.
2: Bọ́lọ́run rẹ̀ bá lè yọ
1: lójúkù. Kàbíyèsí ọlọ́run.
2: Torí ìbòjú yẹn sì ti bò lójú. Ṣùgbọ́n mi wá ń gbàdúrà fún gbogbo orú àwọn abiyamọ pàápàá èmi gan-an.
1: Tọ́ ọlọ́run gbàdúrà.
2: Irú èmi gbogbo àwọn ọmọ mi pátá irú mi ni kí wọ́n fẹ́ ní. Torí bí ó lé mi ṣe wà èmi máa ń advice every gan nípa tuntun mélòó tó
1: tó ṣe ń gbà. Bẹ́ẹ̀ni tọ́ tọ́ báyìí ni ẹ ti tọ́. Ẹ ṣeun. Àmì àdúpẹ́ ẹṣeun ojú òní ti yẹ ta àdúpẹ́ o. Ẹ̀lú ẹ kálẹ̀.
3: Kalẹ.
1: Ẹ ṣífù ẹ mà ká lẹ́sà.
3: Jama sí pápá àpá.
1: Bẹ́ẹ̀ni.
3: Sọ̀rí akànmí ọmọdé pa ẹ̀ka kìnnì kan
1: ni. Bẹ́ẹ̀ni.
3: Tọ́lọ́run bá wà lẹ̀yìn ọmọ ẹ̀ ọ́ lè sọ fún ya.
1: Báwo ló ṣe fẹ́ ṣẹnu sọ ẹ̀kọ́ kọ́ wà.
3: Tọ́lọ́run tó bá fi gbà pé òun ní ọlọ́run lẹ́yìn.
1: Ọ̀dà.
3: Àti bọ́ọ̀lù sábì mọ́ mi o. Ẹ̀mí ṣe ẹ̀mí fura síbẹ̀
1: Ádẹ̀
3: wà ẹ̀yìn gidi. Ọ̀dẹ̀ bí ìmọ̀lẹ́ àwọn ibẹ̀ la gbà wọlé sí ya. Kí ya yẹn bá ṣe òkè tí ò da èyàn lè sọ fún o.
1: Ní
3: wàhálà rẹ̀ kó bá yá ọ̀rọ̀ rẹ̀ bá délẹ̀. Ìyá ọ̀gá yẹ́rì ya kó bá lé ta.
1: Ọlọ́run ọlọ́run tí wọ́n ló máa da o. Tí wọ́n ló máa da o.
3: Bàbá ẹ̀dẹ̀ tí jọ̀wọ́ mọ nínú rọrùn kí létà bẹ́ẹ̀ ni
1: mo ti wà kí ẹ̀ mọ̀ nígbà kan. Èmi náà wí bẹ́ẹ̀
3: ẹmọ náà la dà náà kẹ ọmọ àmà saka
1: àyà
3: yàtú yàtú àbá
1: àwọn
3: ọmọ ti jẹ ọbẹ yẹsọ tọrọ fún tọrọ bá wà lẹyìn ọmọ èdè tó yẹ fọ èyí yẹ fọ ọmọ kankan ṣe.
1: Ọ̀dà ọ̀dà
3: ọ̀dà ọ̀rọ̀ rò fún ọkùnrin láti gbé ọ̀rọ̀ rò fún ọmọ gan láti máa yà bàbá ń bàbá ń gbó ọmọ ní bàbá ń.
1: Dùkọ́ wa sọ pé ìgboro ni màá mọ̀ òun. Ẹ ṣeun chief ọ̀dà àdúgbò ẹ ṣeun ẹ̀lú ẹ kálẹ̀ o. Ẹ mọ̀ kálẹ̀ ọ̀gá sínú ẹ kálẹ̀ ẹ ṣeun. Bẹ́ẹ̀ni.
4: Àwọn àgbàlagbà sọ̀rọ̀ kan tó tó ṣe bí ìwé.
1: Bẹ́ẹ̀ni ẹ sáwọ́.
4: Wọ́n ní ẹ̀yàn máa tuntun wọ́n gbà fún òkú. Àmọ́ nǹkan tí ó tẹ̀yìn rẹ̀ bọ́ ni ò ní
1: dá. Ní ò ní dá kábíyèsí ọlọ́run. Àmì o àmì o tó tọ́ka sí ní ọ̀wúrà lẹ́nu káwọn ọmọ yìí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wọn tó ẹ̀lú ẹ̀ka alẹ́. Ẹ mọ̀ ṣeun láwọlé sùn rèé.
3: Bàbá yìí mọ̀ tó ga láwọlé sùn tó ní mọ̀ ga.
1: Tó kọ́lọ́hún ṣàánú wa ni bàbá.
3: Orúkọ mi ni Abáṣẹ́dọ́ Àgbà láti òkè Bọ́mí.
1: Ẹ ṣeun àgbà ẹ dúpẹ́ ẹ ṣeun.
3: Ṣé ẹ rí àrùn eléyìí. Àfẹ́bùrọ̀ wà ní ìwé rí
1: o. Tọ́ ọba tán ńlọba tán.
3: Tó ṣe pé ó sọ pé ìdíje rẹ̀. Ọkọ kan àwọn ọmọbìnrin ti ń gbára wọn ṣe jìngó sà. Ó wá wò pé kí ló wà lè ṣe báyìí.
0: oko adake si
5: eh kabisi olorun
0: oko di gbe dani at least o para ko oko na ni amo baye je yan
5: kabisi olorun
0: se wa ri eleyi bakun ba to se se se to be na to si be
5: be ni
0: e ni ko lo mi le yan yan se ju awon lo o se ri obirin e ri pe tun gba le ti e wa le okunrin re in je baji ndani
5: be ni
0: e si wole pe
5: eh
0: ago nala ni ago se ago ke
5: ago keke kini mo wole be ni
0: eh eh se wa re leyi ati bo ta awon mo e ni baje
5: kabisi olorun
0: ko si gan le se so to ego kan ni fa awon mo awon me wa re won ni ladugo won ni loko
5: eh awon yo ma na ka si won
0: baba
5: I
0: want
5: if
0: you
5: want
0: to hear yes
5: Okay.
0: To won wa ni to eyen wo be so ya won lo so baba won ti bayi tori pe baba yo gboro ku lere leyo
5: to kolo won sa mu wa
0: ta ba le ku o ko buruku mo so aladugo tori pe awon yo mo fi de wajuwe kolo ba ma ja so be lo buruku jo so
5: amen amen amen amen
0: gbogbo gbogbo wa kunrin laye ani sin o
5: amen olorun amen olorun
6: Amen.
5: I didn't know that.
6: Your common could be Yahoo and Molly
5: Benny.
6: Also, Yahoo did them, Danny
5: Benny.
6: Yahoo after city by. What your common one more for? What the Molly? Also, did them, Danny. So, the building can tell you a cock of building.
5: Talk.
6: Oh, I'm more for by also, did them, Danny. Mamma could talk of me like a cock way, come on, Lobay.
5: Benny.
6: Oh, yes, also, come on, Lobay.
5: So ayun awon oju woye ti won nu beyin se wo nu nkan to oju woye ti yin le yin o mu bayi oju woye temi re o
6: nkan to wa nle bayi ti yawo si bayi
5: eh
6: ti won ba tete sa ti awon omo ye o ba tete sa tu se le lori
5: ko
6: ma wa degun le won lori o ka ma wa di pia se bi ya yin na se kan bayi baba yin da kan ba se mo pe nile yoruba awon kankan ma wa ti je pe to mo ba gbigba osiyi tabu gbigba kan
5: beeni
6: awon oro kan ma lo nwaju
5: beeni
6: awon ma ti bi pe won ri ngba yen
5: beeni
6: boyo fe joba abi
5: be
6: so si
5: beeni
6: ma wa na ti pe so ran ti pe baba baba ese kan bi abi ya ese kan
5: of course beeni
6: so ni pe ta awon mo ma pe ma awon obi omo le pe iya e omo le to na lati ti pe baba e pe daddy ni kan te se ni uda omo na de si leto lati pe iya e pe ah mo ni kan te de se ni uda ena ti ojo la wa na toko wa ta ba se ru kan bayi foko wa ki le fe kan family ti won na o
5: kabisi olorun
6: so o je ro ti temi fe so daddy
5: oda adukwe eyin gbagbo pa awon omo yi le pe ya awon kan ba ya awon so one on
6: one.
5: Baba
6: ti kokosa ide asaju okun ni
5: be ni ododo oro
6: baba ti sa ide asaju ru akoda le ni
5: koda bi adagbe yin
6: so iduro gbogba koko de le iduro gba de
5: be ni
6: sugba olokan la be sinu dile ye
5: to
6: ki oyi oloba ko si tolorun de se o
5: eh be nde olorun
6: si tolorun kan ni se lo poju
5: sugba
6: olorun la be si dile ye
5: to
6: koloba stone dile ye so
5: ami o ami o
6: ki awon omo na mo se sese gbe mo se gbegun le
5: ami o ami o ami o
6: ti mo ra temi ni
5: e seun ba
6: anipa bi ayo gbogbo ni ti wa
5: ami ami aduko e seun lori awo ojo ni teyin na elu e kale o
6: kale
5: e seun opo mo le lori
6: apueto
5: adupe o
6: olorun ma fun yeso
5: ami ami
6: olorun ma fun yeso
5: ami o ami o
6: oro bi oro awon ayo ba na ni
5: eda
6: le mura da kawa ori pe nti tokunrin ba se ni o se se ko se bi amọ tokunrin ba se igun la ni
5: kabisi olohun
6: igba don won se tu wa se aburu
5: tu
6: bi wo wa o se se ki baba ya mo so pe awon agba won ore won lo njo se
5: pa be ni be ni
6: so in ton ti wa o buru jai ma ona abayo na wa wa lato wa ma ti pera won jo ya ari ten si oju wo oko
5: okay
6: e ma ba wa laye je ten si oku de ka tu ten ba le nsi tori pe en fi e wo nu e wo jo wa ju ti wa
5: to
6: e si ti wo bi ta nu ti
5: so
6: so ba tem ba ri gbe kale fun ya ba won olorun ba fe pe pada o wa wo wa ji re wo le ama ti o ba lo ba won won ni bi ti erin meji ba ti ja
5: ah koko to wa nbe ni o ji ya re
7: o ni gbe ri mo
6: so fun deji olorun fun awon omo nsi
5: ami o
6: igbesi akoko re
5: oda
6: nigba ti en ba yo totun ti en gbo to si
5: oda
6: ti folo omo na ba yo wa fun won
5: oda
6: lo si fun won la olorun fun won si
5: ami o ami o aduko e seun baba
6: e seun ani ke ani ke di nu yo
5: ami o ami o olorun ami o elu e kale o
6: e kale oloye
5: e seun opo mo le lori
6: ma pe to
5: aduko e
6: taiwo lati jebjesa
5: e seun baba taiwo lati lu jebjesa
6: lero temi na so pe so pe so lon ju oya ba iya to bi opo egan
5: ko
6: na ko ko se se
5: gbe
6: ba so na ni okun lo kon gbe ba mi se ro to be mo ran temi se pe ki awon me ka ba kan ba ya mo soro ti yo ba de gbo kan kan lo si odo pastor odo de momu ko e kan pe ya kan ba ya soro
5: se bo se ba esan ni okan da lo lowo be mi se ro ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko
7: ko
5: ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko
1: adupe
8: alaji akini lati ile sa
1: ah e se won alaji e ko ojo meta
8: alaji e peto
1: e se gani sa
8: atara fun
1: ami olorun
8: e ta pe so e moni arin jina la iri
1: abi ko o kere
8: to ura po nguru dada emi ti ile e awon lojo to ti pejo ato saju ko e ẹ pé bóyá bàbá yẹn ti gbóbìnrin wálé bóyá kò gbóbìnrin wálé bàbá yìí ló ń ṣe bí ìyàwó nlé
1: kábíyèsí ọlọrun
8: a máa gbálẹ
1: kára kílò alágbára
8: ó pọ àwọn obìnrin ó ní ìdí kan mọ ní sùúrù tó kún ìbátẹ ń ṣe bẹẹ kán pé ọmọ kalẹ kán pé kí ìyàwó yẹn kún pé àwọn ọmọ kalẹ kán pé ọkùnrin yẹn ṣàkíyèsí pé bàbá nǹkan tẹ̀ ń ṣe kò dáa o àmọ́ ibi obìnrin ẹ̀ kó mọ́ lọ inú ìfẹ́ báyìí ọkùnrin jẹ́
1: torí ọlọ́run
8: kámọ́ òkè tó kí wọ́n bá dẹ̀ ti rákò pé bó tún rí bí ó tún ṣe rí yìí náà àwọn ọmọ náà kò sí nǹkan tí bàbá ò lè kí ọmọ ò lè báyà ẹ sọ àtìkù adáwà kí ìyáàtọ̀ ọmọ wa gbèbó mi
1: àràgbé ní
8: bàbára àwọn oṣù tọ ọ àwọn ọmọ yẹn náà ni iṣẹ́ tán máa ṣe náà ni pé ìyá wọn kán bá sọ̀rọ̀ pé kó tú bàbá wọn lẹ̀ wọ́n á rí pé kò wá gbọ́ bí àwọn mú ẹjọ́ ẹ lọ́dọ̀ pásọ̀ ṣọ́ọ̀chì wọn ni àti torí tó bá ti ń jìtara lé ọkọ̀ gan á gbóná gírígírí
1: bẹ́ẹ̀ ni o
8: so tọ́lọ́ àwọn aráalé ọkọ̀ gan bá ti fura ó lè di ogun ńlá ẹ̀dá arúgbó àwọn ọmọ yẹn kó pè sí kọ̀rọ̀ ní yàrá mọ́tò wà kẹta ìṣe ó ń dójútó wà ládùúgbò ẹ dákun ẹ bá yíwọ padà ẹ bá ran bàbá wa lọ́wọ́
1: ọ̀dà
8: ó gbọ́dọ̀ gbà kó gba àkóso kó mu kó gbà wọ́ àwọn
1: ọmọ yẹn.

0: to ya ya won leti e seun
1: be ni ipe kokon be igbese kokon bo ya won lati ri ni ile ya na
0: okay
1: en pe ma ti gbidi le baba o ti kaka
0: ni be ni
1: bi I was saying to you da fafa ni awa na su yojo waju wa ti won be igbese yen Olorun je ki baba yo ku seri ara re yen
0: ami o ami o o ti da re ni
1: o ti degun ni o
0: kabisi Olorun
1: o ti degun ni e o
0: hmm
1: o kon gbianju re
0: oda oda
1: iya ti awon le ya ba won ti ti won ri se o ku ti di baba ni yen
0: to oda ora aduko e seun fun da si yin o ami Olorun ni joba je elu e kale o
2: oloye wa
0: eh ma mi kale
2: o ni mo ni lagbara
0: olorun ami ami
2: o ti re so damu ni bale aye ni
0: o ami o
2: ami o ni ka ka ni choko ni lagbara olorun
0: ami o ami o
2: ti ka se pamọ do wa o ati pamọ do wa ati gbe ko si o ati pamọ do wa o
0: ami ami o
2: ke gbogbo be ja wa very very careful ke gbogbo le ni o eko gidi ni o
0: da
2: ri something le so o ki so boya for
0: pe odudu awon ti won fi ranje na la nka bo da to enikan ni sele si ko lohun saanu wa ni
2: saburi jani ke sabu gbo
0: to ko lohun saanu wa
2: o se ya won mo ona tan le gbegba ka lodo ya ya won
0: oda
2: o ti e ka ni momo ati ni kan ruwa loju laarin wa ya wa ati baba wa bye bye boy se be yin bo ti lo tabi baba wa ti wa se ikodun ma wa e ba ko mo wa tan je ka mo tin sele
0: oda
2: kama ti lo le baba o oloya amo ni damu amo ni fi
0: ya ni so pa ami o
2: kama ti lo le ya kama ti lo le baba o
0: to
2: kan pe latodo ile ya ya ti awon ba nbe ti ya ya won ba nbe
0: ki won lo ba
2: ti o ta le tojo bere
0: eh to sumo dada
2: ni ka ti bere kama re ko to bye bye bye bye lo to awa se bye baba wa ti bye bye ro wa ton ti something ko awon le la mo le fa awon ebi ya o ti won le so be bi o baba won o olomo ja sa pa je pon ti pe di awon sitanu so mi ba wa nbe yo gbese
0: oda
2: so pe ma gba me yawo se fun
0: oda
2: but the best thing kan gbe latodo ya ya won ade ya won kan so wa kan ma ti comfort ya won o
0: oda oda
2: kan da ko bi ni alagbara olorun ni bale atona wa
0: jere to mi
2: alagbara
0: ami
2: awon ni toko fe un ni ti ya won ni lagbara na awa ya de ja wa very careful tori ojo ni ko tori ojo ola ni
0: oda
2: so la mo ta ti le le nigeria ani da gbogbo wa ta nda si ani mo ni alagbara
0: olorun ami o
2: ami o
0: wala wata illa billahi lazim
2: adukwe
0: shim adukwe shim eshun ya wa adukwe adukwe ora o se bi ki mu ipolowo kan ti nbe waju mi ki mu si le nkan na abi ka tun mo te waju na abi mu polowo is mo bo elo e ka le
3: e ka le
0: o eshun opo mo le rore ke
3: yi se ma mu wa lo jojumo
0: to
3: Kọlọ́hun
0: kó ṣàánú wa ni.
3: Kò sóhun tó gbòògùn rí. Ó pẹ́ kí nǹkan bí eléyìí kì í ṣẹlẹ̀.
0: Ọ̀dà.
3: Kẹ̀gbọ́ ṣe rí nígbà tí mi gbọ́jú.
0: Bẹ́ẹ̀ni.
3: Mo rí kankan. Tó jẹ́ pé ọkọ ẹ̀ kò mọ nǹkan kan.
0: Mọ̀
3: ṣá ìyàwó mẹ́ta lónìí. Mo fẹ́ sọ fún ẹ pé bó ṣe ní ìyàwó mẹ́ta yẹn. Ìyáálé yẹn. A tún máa sọ lójú gbogbo ìlú pé ìyáálé mi yẹ pólì di gẹtigẹti mi lẹyìn yẹn àwọn àlè ẹ á tòrò wọn pẹlú ọkọ ẹ mo rí ní ìpéjẹ sí àlè ẹ kọlé ọkọ ẹ ra ẹ mo tù kí mo ṣe gbogbo
0: kábíyèsí ọlọrun
3: olùgbé fàlù nítorí ní ọkọ náà máa sọ wa
0: láàrin àmì àmì
3: àmì àmì gbogbo nǹkan tó ṣe yẹn o ti ní ìyà àti ṣe tọkọ ò jáde nǹkan tó máa ṣe ni ṣùgbọ́n nǹkan nínú mi ti ẹ̀dùn sí kó o fẹ́ ti léyìí kò mú àwọn ọmọ mọ́ra
0: bẹẹni
3: kò mú ọkọ kò mú ohun àwọn ọmọ ọmọ
0: bẹẹni
3: kò mú àwọn ọmọ ọmọ báwọn ọmọ ṣe ṣàkíyèsí bàbá wọn yẹn tó ṣe pé báyìí báyìí ló ṣe yẹn àwọn ọmọ yìí ṣe bọ̀tá ọmọ kẹsẹ̀ mẹ́lú pé bó ti nǹkan ṣe tó àwọn ọmọ ẹ̀ máa kẹsẹ̀.
0: tó kọlọ nǹkan ṣàánú kí wá ní káwọn ọmọ yìí ó ṣe báyìí láti dẹkùn ìyá yìí.
3: jáde mi máa ń fòwe kan ó ní tóbìnrin ò bá ti dá àwọn ọmọ ẹ ò lè dá
0: kábíyèsí ọlọrun
3: ó ní tóbìnrin ò bá ti dá àwọn ọmọ ẹ ò lè dá nǹkan tó lè kó àwọn ọmọ yẹn yọ báyìí ni pé nǹkan tó ń ṣe yẹn
0: ọ̀dà
3: kí ọ̀dà kan
0: lè bẹ́ẹ̀ ni
3: nǹkan tó ń ṣe tó ń gbé tó ń gòkè gbòdò yẹn
0: kò
3: ló lè fún wọn yọ
0: díẹ̀ ọ̀dà ọ̀dà.
3: ok bí a ti ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí orí kan tó jẹ́ wáńtà
0: òun
3: fúnra ẹ lálá ó ní ìyàwó ó ní òkè òkùnkùn òun lọ́rùn
0: tó
3: gbé àgbọ̀n sí i lórí
0: kábíyèsí ọlọ́run
3: kẹ ọ̀dà kan lè látàgbà yẹn ọkọ̀ yẹn wá ń ja.

0: inu yin ko ma dun ko wa dun n ko e wa de inu yin mo inu yin o wu nko
1: fayawo e mo ra foko e mo ra foko ba ti seyin e pe won pe awon to se fun mi lele inu mi o dun
0: ejo so kuku
1: no ejo so kesi boju ko nbe
0: ti awon yin na ba seyin ejo so egbon wa kan oni ti won o fuku won ni ba ya won lajo sipo kuku ko
1: ehe
0: to won fuku
1: ko ka mo pe ke se yawo re mo
0: ka mo ke se yawo re
1: eju be
0: ko no si we lo mi tojo ko ti o mo ba yo ah lo modun mi lo le wa ko yawo ni
1: koda ai ni ba lo po gan o pa yan sara ni oloye
0: gidi
1: o pa yan sara ni
0: economy ta wa ti gbogbo nkan ri ba kan na yi so ti e ti ba lo po na o tun mo ko tun mo
1: be yan ba ni ba lo po ba o sun orun orun daada koda ko mo rorun sun bubu wa si yawo e baba si jo ko lura yin e sun
0: nice
1: si problem kankan be ba si ji la ro ojo keji legbe problem yi
0: epo 1003 lo ni 1003 lo 1004 lo 1004 lo tun ma
1: ṣùgbọ́n láàrin táìmù yẹn ẹ̀sùn dáadáa ogun ọrùn tó tan láyé yóò sí
0: iṣẹ́ tó dáa ti ń ṣe lára
1: ẹjẹ́
0: a máa fúnra wa jẹ
1: ní gbogbo
0: ẹ̀ta bá ti láǹfààní àti orí ọ̀fẹ́
1: ọba
0: kanyimọ́ lọ́sùn tó sàárín ẹ̀yìn ẹnìkan fúnra yín jẹ ọba kanyimọ́ lọ́sùn tó sàárín ẹ̀yìn ẹnìkan tó fúnra yín jẹ
1: kèsì ẹ̀ṣẹ̀ ru àsìkò yìí àsìkò òtútù yìí
0: òtútù mú
1: obìnrin nìkan wà mọ dáadáa ṣọbúra lórí
0: bẹẹdì
1: orú ara wa gan lásán tó máa hìl wa ni ko fa oru ara ọkọ ẹ mọra kọkọ fo oru ìyàwó mọra.
0: a ní ká fi dídó dídó ká fi pàrọ̀ ònú rẹ.
1: ká fi pàrọ̀ ònú
0: rẹ. ẹtùmá ni ra ẹtùmá ni olú.
1: nígbà tinú ilé ò bá fún yàn án sí mi.
0: títa náà ò fún yàn án sí mi.
1: òde gan báyìí gan.
0: ìjọwọ́ tí kò fún olúwẹ̀ ń sìn.
1: ìgbà wo lẹ̀mí ò ní já
0: ẹ ṣàánú. ìgbà wo lẹ̀mí ò ní já ẹ ṣàánú.
1: economy
0: country gan lè já
1: okun
0: ẹ̀ ẹdàkùn àárín dàbí ẹmọjà sọ kínní ìdíjà o
1: ẹmọjà kúta. wàlẹ́ ọlọ́yin ó ń bí èmi gan ni pé ẹ jẹ́ ká mò ń tà ń ṣe o mò ń tà ń pè ní gẹ́gẹ́ bọ́lọ́yẹ ṣe sọ ń tà ń pè ní gbéyàwó gangan ni ìbálòpọ̀ yìí gangan ni gbéyàwó ìbálòpọ̀ ló máa ń fa intimacy ló máa jẹ́ kí ẹ̀mí kájọ jí ọ̀rẹ́ ara wa ẹ̀ o.
0: àbí ọba ti sí bẹ̀ mọ́ kò sí bẹ̀ mọ́
1: kò sí bẹ̀ mọ́
0: ẹjẹ abẹrù ọlọrun o ẹjẹ abẹrù ọlọrun níbi tá a dé lálẹ yìí nísìn bóyá ẹ ti fi dun baba láti jọ ìtẹlẹ tẹlẹ ẹgbẹra báyìí nísìn kẹ ẹ lọ wẹ
1: ẹ fa baba mọra o
0: ẹ lọ wẹ
1: ẹfara yín mọra o ẹfara yín mọra o ìyàwó pẹlọkọ rẹ ẹfara yín mọra àbíyá.
0: kẹ ẹ lọ wẹ lálẹ yìí nísìn
1: èjì bẹẹ
0: ẹ gbìtọ baba lọ bóyá yìí náà dẹ sí tí fi dun ìyá láti jọ yìí ẹ lọ wẹ
1: ẹ fàyà mọra o
0: ẹ mú ìyá ẹjọ
1: ẹ
0: gbogbo bí tó bá ṣe é gbà ẹ
1: máa gbà lè wọlé ẹ yo ẹ gbogbo bí tẹ bá lè gbà ẹ máa gbà
0: gbogbo stein tá a ti kọyin stein
1: ẹ o gbogbo stein
0: ẹ máa lo
1: ẹ máa lo ẹ mọ lo
0: ẹ lọ rúkú ẹ lọ kọyìn sí mi
1: gbogbo
0: gbogbo ẹ tó bá ti wọrọ yín lọrùn ni kẹ ẹ lu
1: ẹ yo
0: ẹ gbà wájú wọlé kẹ ẹ gbẹyìn wọlé
1: gbogbo bí tó bá wù yín
0: kẹ ẹ gbà ẹ dìmọ́ra yín
1: ọ̀nà gbogbo ló gba lágbára
0: gúsì ń tẹ́ ẹ fẹ́ gbà ń lè dóyàn lọ́rùn ayé yìí náà wọ́n ti
1: dóyàn ayé yìí náà sẹ́rí gbogbo gbádùn tá à ń ṣe
0: ayé yìí lọ́mọ o
1: àmọ̀ bọ́rùn ṣe rí kásẹ̀ ṣe kọ́kọ́ gbádùn ara wa báyìí kò dẹ̀ sí gbádùn tó tó bá lò pọ̀ ẹ̀
0: wàhálà ẹ̀ ó yà ẹ̀ sọ nǹkan mi tó dùn tó
1: sọ nǹkan
0: mi tó dùn tó sọ ti lomu tó dùn
1: tó tó ní o
0: tó dùn tó
1: ọlọ́run lágbára o ohun tí ohun tí yóò mú tí yóò fi sẹ́nu ó sì dùn ju ohun tán fi sẹ́nu títóbi rí olúwa kábíyèsí o.
0: ọba tó ṣe lọ́nà tó yàtọ̀ láì fi sẹ́nu láì gbẹmí láì lò ó yóò sì máa dùn
1: yóò sì máa dùn yín bó bá tún ṣe tán bó bá tún rántí sí yóò tún dàbí gbà pé kó o mọ gíra rẹ jẹ kí ló dé olúwa ṣe ọlọmọ yọ kini lọrọ mi o
0: mo
1: jẹ ṣàìsàn tá a fi ní à ọkọ rẹ ò nílé tó tó mẹ́lòó tó rẹ mọ ọlọ́njọ o
0: ọlọ́njọ o
1: ọlọ́njọ o ọlọ́njọ o
0: ọlọ́njọ
1: o
0: ọlọ́njọ o
1: àmì o
0: orí ọ̀fẹ́ àti àǹfààní àti mọ̀ọ́rí yàn dó kọ́ lọ́nkó gbé wa
1: àmì o àmì o
0: àǹfààní tí wọ́n fi mọ̀ dó wa déédé
1: àmì ewu wa ti àmọ̀ọ́rí yàn dó àbí kí àmọ̀ọ́rí yàwó wa dó
0: ìyàwó wa ló yẹ ká sọ.